all praises, honor, and adorations belongs to who? The only God, the Most High God. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára làwa fi ọpẹ́ tiwa fún láàárọ̀ yìí o. Torí pé lójoojúmọ́ là ń yọ lọ́tùn-lọ́tùn là ń yọ bí ọjọ́, lọ́tùn-lọ́tùn là ń là bí òṣùmarè, lọ́tùn-lọ́tùn là ń lé téńté tà ń dà bí òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá. Ìdí rèé tó fi jẹ́ pé lójoojúmọ́ ayé báyìí làwo máa mú ọpẹ́ wa wá fún Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa. Ọlọ́run ọba tó jẹ́ wípé ó ń gángan, òun náà la fi gbogbo ọpẹ́ wa àti

0: ó dá iwá wọn ètò kẹtọ kan tá a pè ní àgòlàjì.
1: Bẹ́jọ́ ojú ó múra láti rọ̀ aláṣọ kan fẹ́ wọ̀n.
0: Tá a bá ní ká máa kà ní ení ẹ̀jẹ̀ ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà ó ti ń lo oko oṣù márùn-ún báyìí o.
1: Ẹ wá o, ara máa ń da tún.
0: Tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa lórí ètò ọ̀hún. Ṣé ẹ rí ọjọ́ kan ń bọ̀ tá a béèrè lọ́wọ́ yín pé ọjọ́ wo gan la bẹ̀rẹ̀ ètò àgòlàjì? A bèrè pé oṣù wo la bẹ̀rẹ̀ ètò àgòlàjì? A sì tún bí léèrè pé àkọ́kọ́ ètò ọ̀hún tá a kọ́kọ́ ṣe ìyẹn first episode.
1: Gbogbo ẹni tó ń lọ sílé bẹ́ padà ṣe.
0: Wákàtí mélòó la fi ṣe? Ẹ̀yẹ túmọ̀ sí pé kò sórun ní jẹ́bẹ̀ẹ́ kò sórun báyìí o.

0: ètò agolaji torí ọkùnrin torí àwọn obìnrin náà la ṣe gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà mọ àwọn ọ̀rọ̀ tá a yanjú ọlọ́run sì ń bá wa yanjú ẹ̀.
1: ẹlẹ́ tó lè ṣaṣọ lójú olójú àfá tó lè kírun lórí àwọ̀ ṣàṣàlọkùnrin tó lè létí kó lórun.
0: Ẹlẹ́yìn náà mọ gbogbo àwọn kan tó ń go viral tá a mú wá sí etí gbọ́yìn tẹ̀ sí mọ́ àwọn àmọ̀ràn tó ń jáde ń bẹ̀.
1: Ẹni
0: tọ́lọ́pàá
1: mú.
0: Ẹ.

0: I go de run and beery. Bamu reggae jige, eh? Ironi ni dana shemo vatayi.
1: Kolo mo komo tuwa.
0: Lo Dubai.
1: Energy fugo di maton ukai.
0: Lára àwọn ẹja ńlá ètò tó wà ní ìkànnì ọmọlúàbí ó ní ètò àgọ́ láàjì jẹ́.

0: waja lo si akata sisi ongo vera sisi ongo vera boni boni nkan de duro
1: eku de di asiko yin eyin ara le eyin eyan temi ni abala ongo vera lade bai oruko temi ni Maryam Opeyemi Ali ti mo kin kabo si abala ongo vera se ri abala ongo vera temi toni yi ona met ongo vera meta mo fe so
0: back to back ni o
1: meta back to back
0: aside
1: meta ni mo wa fe ijonpo ma wa so do di die yo kan
0: Oya.
1: Se ri ongo vera koko oni ti gbajugbaja olorin kan o ko orin kan to sese fi orin kan sita kan ayelu jara bayi ni
0: e iru orin wo wa le
1: lo to so pe eni keni to ba loyun
0: Sara ni
1: eni keni to ba loyun o fi n ko awo obirin leko ni o ipe e ma lo loyun lanu kan
0: o tun so pe gini kan raye omo yi ma pa mi awon ni re wa ni eni keni to ba loyun Sara ni
1: so awon obirin lo fi n ko yin yen fun o ipe e kan ma lo la ese yin sile ke lo ni oyun koyun
0: Eh, ti e ba lo ni oyun koyun kan.
1: Omo ko omo na ni o fi bi.
0: Ore
1: lo mi so fun pe te ba ti loyun koyun bayi. Sara ni. Sara lo po yu koyu o.
0: E ya close leg yin.
1: E close leg yin. E ma ya le bayi o. E ma ya le ke ma ni oyun koyun kokan.
0: Ikanu.
1: Ikanu yen to duro. Se wa ri elekeji. Oni awon kan ton se se igbeyawo. Ni kope yin. Ti oko yawo fun iyawo re ni Ankachiu pe ko gba ko bo ohun nu oju ohun
0: owo nu ni
1: o na le beere temi na kokko fe beere pe sawun o lowo ni to fi je pe
0: ni yara ni won tin se ni
1: no loju agbo lojo gbe yawo
0: eh
1: loju agbo ti yawo joko se gbe bayi lo yo ankila po o ya gba fi nu oju mi bo se si loju agbo
0: ni jensi ati badi tawa
1: ni jensi ati badi tawa yi na
0: Olagba. Lẹ́yìn wàgbà náà nǹkan.
1: Lẹ́yìn wàgbà náà oríṣiríṣi fọ́nrán la ṣàṣẹ tó ń rí nípa àwọn arákùnrin yẹn níbi tó ti ń lejú tíyàwó ẹ̀ sọ fún pé kó rẹ́rìn tó tún fọwọ́ sórí báyìí fún pé ṣé kò ní.
0: Tí ẹ̀ máa sì fi ọwọ́ sórí báyìí ìtumọ̀ ẹ̀ ni pé
1: ṣé
0: kò sí
1: are you okay?
0: Tọ̀.
1: Kì í ṣe dandan níyàwó òun ṣíṣe.
0: Àbí?
1: Wọ́n sì nìkan mọ́ fọ́ọ̀sì èèyàn fi ṣèyàwó.
0: Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀.
1: Wọ́n lè fi tipátipá kan fi obìnrin lọ́kọ.
0: Wọ́n tiẹ̀ mọ bèrè gan pé ṣé wọ́n fi dọ̀rẹ́ ni. Àbí bo
1: àbò owó ọ̀ ló fẹ́ fẹ́. Wọ́n béèrè lọ́wọ́ ìyàwó, wọ́n béèrè lọ́wọ́ ọkọ pé ẹni tó fẹ́ fẹ́ ṣé ó wú ọ ni àbí wọ́n fọ̀ ọ́ fún un. Ó sì sọ fún un kò yẹ kí wọ́n máa tírìtì ní ọjọ́ ìyàwó gangan
0: ni gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀
1: o gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ lójú àgbo
0: nígbà tí wọ́n bá délé gan kọ́
1: nígbà tí wọ́n bá délé ń kọ́ yóò bá ní kí yàwó kúnlẹ̀ kó gbé oúnjẹ dání
0: òun
1: fẹ́ mọ̀ jẹun
0: oh my god
1: torí kò ti ẹ̀ yé mi
0: oh my god
1: nígbà tí wọ́n kọ́ rí fọ́nrán mo kọ́kọ́ rẹ́rìn pé
0: ní sẹ́ńtírì tá a
1: wà yìí náà àwọn kan sì tún ń ṣe báyìí
0: èyí ò bá òun
1: ṣé wàá rí ẹlẹ́ẹ̀kẹta òun ni ti ìyàwó
0: ìyàwó
1: kan náà làwọn náà àwọn ọkọ àti ìyàwó làwọn náà wọn ń ṣègbéyàwó náà ni lọjọ ìgbéyàwó ìyàwó bá bi ọkọ ẹ léèrè pé bó o wà ní owó táwọn èèyàn ná fún wa báyìí ta ni yóò mọ bá wa gbà sọwọ tí ò fi ní di pé kò ní sàmójútó fún àbí wọn kó wà wọn lọ ta ni yóò mọ bá wọn gba owó ìgbà tọkọ ìyàwó dáhùn ló bá ní àwọn fámìlì òun ní òbọ gbó òun gbowó sọwọ
0: owó ti ọkọ àbí táwọn méjèèjì
1: kì í ṣe owó tọkọ o owó tán ná fún ọkọ àti ìyàwó
0: lójú àgbo ọkọ ìyàwó wa ni àwọn fámìlì tó ń yóò mọ bá
1: gbogbo owó òun lẹ
0: bí a lọ sẹ
1: yarí nù ó ṣe ní rárá o ohun ò ṣe mọ báyìí àwọn fámìlì rí ó mọ bọ òun sa owó àwọn méjèèjì àwọn ọrẹ ló yẹ kán bá wọn bí ìyàwó ṣàtẹsí fárígánù póhùn tẹ sí mọ lọjọ ìyàwó sẹrin pé ó ti yí ló yarí kanlẹ
0: pátápátá
1: pé òun ò tiẹ̀ ṣe mọ́ ni pé kó lọ fẹ́ àwọn fámìlì rẹ.

0: bo lo wa fule on go viral si bayi
1: seri on go viral yi meteta ti mo so e awo obirin na lo fi koleko ni mo fe fi gba ni moran
0: e sawo
1: general pe te a ba fe ni oyin oko e je ka woju le dada ka mo eni teyan ba ma fe oya eni ti a le kam te le ba yin soro te le gba moran ke se en ti o mo pase marriage o kin se nkan te pe fun igba fun lai lai ni
0: irin ajo
1: lai lai ni
0: beni
1: so to ba fe fe oko je ko je oko to je pe
0: iwa ti e jo gbora yin je ti o ni si pe enikan ni o dabi oga
1: enikan dabi eru ti o ni si be ke woju le dada ke yan de ma asiko ti o ba ye ke yan ti ni oyun keyan ma lo loyun koyun
0: keyan tun woju en ti o ba loyun fun keyan
1: tun woju en ti o ba loyun fun bi ongo viral ti mo mu anje jo na ni
0: beni
1: ti o ti se tun ati loyun to lo nseyun to ati be bo si o jade laye
0: lo to be ni lose to ko
1: ja te ba fe loyun fun te ba de mo pe e ti se tan e mo loyun koyun
0: ko ma lo di sara toni
1: amọ̀rẹ̀ tí mo fẹ́ gbà wo obìnrin nìyẹn o.
0: ẹ àwọn ní ti ẹ ń bá mi ṣàwọn nǹkan kan
1: wọn nǹkan wọn ló bá wọn
0: yanjú ẹ àgbẹ́ ẹniyé ló ṣẹlẹ̀ láàrin
1: òun bẹ́ẹ̀ ni ló ṣẹlẹ̀ láàrin òun wọn gbọ́ra wọn yé òun nìkan tó fà á àti pé kò lẹ́tọ̀ọ́ náà kọkọ̀yàwó ni pé àwọn fámílì ni ó mọ bóun ṣa owó kò yẹ kó rí bẹ́ẹ̀.
0: ọ̀gá gómìnà mi lágbára.
1: Ọlọ́run ṣàánú fún wa.
0: Àmì àmì.
1: A ní gbégun eléegun.
0: Àmì o.
1: A ní ṣífẹ́ a ní ṣímàrí.
0: Àmì àmì o.
1: Ọkọ tiwa la máa fẹ́ lágbára Ọlọ́run.
0: Ẹ sórí àwọn àdúrà tó ṣe yìí. Ohun tàwọ́ tasẹ̀ ní tàkọ̀ ayélujára gidi gan. Ẹ bá ní gbọ́ anógo ṣífẹ́ anógo ṣìyàn anógo ṣìmárì gbogbogbò anógo ṣá kíní ń pọ̀ ní tàkọ̀ ayélujára. Bá a bá ti rí láì a bá tún mọ̀ rí àwọn fọ́nrán àwọn ọkọ̀ àti ìyàwó tí ń pe gbáńgásífù nojú mi àṣẹ ó tiẹ̀ ti ń da ìtàkọ̀ ayélujára rú tó báyìí ó ń jàràn ìrìn ọlàgbà.
1: Bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ràn wá lọ́wọ́
0: àwọn
1: obìnrin ṣe ẹ jẹ́ ká wojú ilẹ̀ dáadáa ta bá fẹ́ mú ọkọ ta bá fẹ́ má rìn ká fẹ́ ní egungun ìhà wa ká fẹ́ tájọ gbọ́ra ìwà ayé.
0: Ọlọ́run sì ràn wá lọ́wọ́
1: torí ìrìn àjò
0: ni mo ń yàn fún yàn o.
1: Bẹ́ẹ̀ ni
0: tí gbogbo rẹ̀ ó fi gún tí wọ́n fi sọ pé a ó ti fọkọ tẹ́lẹ̀ ẹrú nígbà tó bá dáa ni ó máa ń sọ báwọn tó bá ti wá kù díẹ̀ káàtó wọ́n ní tọ́ ó ti gbé.

0: wọn ó sì wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún yóò sì gbà yín yanjú.
1: Orúkọ tí a bá fi sílẹ̀ yìí tó gbé wá pípọ́ bá kọjẹ lásìkò ẹ̀yìn ló dunnú.
0: A dúpẹ́ fún Ọlọ́run o, torí pé àwọn àmọ̀ràn tó ti wá lórí ètò yìí ó ti yanjú àwọn ọ̀rọ̀ bíi mélòó kan.
1: Kò nípa rẹ̀ òyì tó dá kalẹ̀ fún ìran rẹ̀ láti bá.
0: Tá a ti ní testimonies tó pọ̀ lórí ẹ rẹpẹtẹ. Ó ti wá sọ ètò àgò láàjì di já wọn láyà.
1: Ẹ̀rọ yìí ẹ máa sọ láyè ayé máa sọ o. Pápá ti fi mọ iná ẹ̀ kalẹ̀ òbí owó.
0: Àwa kọ́ o, Ọlọ́run náà ni àti àtìlẹ́yìn ẹ̀yin èèyàn wa gbogbo. Ó dẹ́ mọ́ tún sún o, torí pé mo tún ti gbé dé lẹ́bẹ̀lẹ́bẹ̀.
2: Àbí ọmọ mi mọ́tà mi kò bójú mi jẹ́. Ìyá mi ló ra ayé pẹ̀lú ìwà fún mi.
0: Bó o látún ti ṣe tààjìn lónìí o.
2: Orúkọ tí ayé pẹ́ mi lónìí màmá mi lónìí.
0: Àmọ́ ṣá ọkàn mi balẹ̀ torí pé mo ní Ọlọ́run mo sì ní ẹ̀yin èèyàn gidi lẹ́yìn mi.

ẹnu wa ò ní ya láàárọ̀ yìí èyí tá a fẹ́ sọ láàárọ̀ yìí ẹnu wa ò ní torí ẹ̀ ya. A sì ní sọ̀rọ̀ lọ́rọ̀ ká dáràn. Ṣé ẹ rí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ táwa ti yàn yìí asọ́ làlàwọ́ sọ láyé tiwa.

já wọnú ọ̀rọ̀ yẹn gan lọ ní sàn-án-sàn torí pé bá a bá ní ká máa tẹ̀bà ti pàṣúmà yìí tán ká tẹ̀bà ti àwíyé àgbà tán a jẹ́ pé ibi tá a sùn látẹ́mọ sí wọn o. Arábìnrin kan ló wá bá wa ó gbéra rẹ̀ wá sí kànnì ọmọlúàbí ó sì béèrè wa a sì yọjú sí àwa múra wa lọ sínú yàrá ọ̀rọ̀ a jókòó arábìnrin náà sì bẹ̀rẹ̀ sí ní ṣí ọ̀rọ̀ ọ̀hún láwẹ́láwẹ́ nígbà tí ó bẹ̀rẹ̀ ó ṣe lálàyé pé ohun àtọkọ ọ̀hún ààyè tó dáa làwọn ti pàdé ara wọn àwọn sì rìnrìn àjò ìfẹ́ fún ọdún méje gbáko kó tó di wípé àwọn bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti ṣe ètò ìgbéyàwó oníṣẹ́ mọ̀ pé láàrin ọdún méje ń àì náà rò ó kádùn ni òun àwọn ó jà àwọn ó parí ẹ̀ òun ó bínú ọkọ òun ó wàá bá òun yóò bẹ̀hùn àwọn ó yanjú ẹ̀ ọkọ òun ó bínú òun náà ó lọ bá àwọn ó jọ sọ yóò sì gbà yanjú ó ní táwọn fi ọdún méje láàrin ara àwọn ṣe nù ó ní ṣùgbọ́n nígbà tó di ọdún kẹfà táwọn ti ń rìn àjò ìfẹ́ àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ara àwọn yé ọ̀rọ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní gún bó tilẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ rí náà nígbà táwọn bẹ̀rẹ̀ rìn àjò ìfẹ́ láàrin ara àwọn àwọn rí wípé ìyàtọ̀ ọ̀tun eléyìí tó dáa gbà ó dé bá ìgbésí ayé àwọn.

0: ọjọ́ tí ìrìn àjò àìfẹ́ àwọn tó pé ọdún méje ó ní ọkọ òun mú òrùkọ wá lẹ́yìn tó propose sí òun pé àsìkò ti tó will you marry me ó ní níjọ́ náà ní ṣọ́ọ̀bù òun tóun ti ń tajà lọkọ òun ti wá propose sí òun ó ní gbogbo àwọn táwọn jọ jẹ́ amúlétì ní ìsọ̀ kálukú bẹ̀rẹ̀ sí ní pariwo say yes say yes say yes say yes ó ti tọ̀wọ́ náà nu sọ pé bẹ́ẹ̀ ni ó fẹ́ olóhùn náà sì dáhùn pé yes òun ó fi ọkọ̀ òun.
1: ọjọ́ ti ṣòro ọmọ rí jòjò ìjọba ìjọri aṣọ́mi máa ṣe kí ọba ṣàkàṣìkí ló dábàá ní ṣòro.
0: ó ní wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn bẹ̀rẹ̀ báwọn ó ṣe ṣe ètò ìgbéyàwó bàbá tó bí òun lọ́mọ ìyá tó bí òun lọ́mọ wọ́n mọ ọkọ òun o bẹ́ẹ̀ náà ló sì mọ àwọn ẹbí tiẹ̀ náà ó ní ṣùgbọ́n ṣá ọkọ òun kò ní bàbá mọ́ ṣùgbọ́n ṣá ó ní ìyá ó níṣẹ́ wá rí ìyá yìí ó ní wọ́n ń pè ní igi lẹ́yìn ọgbà torí pé ọkọ òun nìkan ó ní mọ̀mọ́ tá a wí bí. ó ní àwọn ṣètò ìgbéyàwó o àwọn bẹ̀rẹ̀ láti bi ètò ìgbéyàwó tó níjọba eléyìí tá à ń pè ní rẹ́gísítírì lẹ́yìn ìwá àgbà náà àwọn kọ́kọ́ mú ọjọ́ eléyìí táwọn ṣe ètò ìgbéyàwó nílànà ti ẹ̀sìn ó nígbà tó yá àwọn tí wọ́n á mú ọjọ́ léyìí táwọn ṣe ètò ìgbéyàwó tó bẹ̀rẹ̀ pẹ̀lú à ń ṣe ìdáná tá a mọ̀ sí engagement irú eléyìí tí àwa triple A alága máa ń ṣe yẹn yes ó ní àwọn ṣe é ó dùn gbọ́gbọ́n sì kan sí ó lẹ́yìn táwọn ṣe ètò ìdáná láàrin ara àwọn tán láàrin ẹbí méjèèjì tó sopọ̀ tó di ẹyọ kan àwọn wá ṣe wẹ̀jẹwẹ̀ mu eléyìí tó jẹ́ pé ó tún ní ọwọ́ aláṣàálẹ̀ nú. wọ́n dansi amọ́júmọ́ rẹpẹtẹ ni o. ó ní lẹ́yìn táwọn ṣègbéyàwó tán ṣe mọ̀ wípé ọkọ àtìyàwó wọn ò jọ mọ́ gbé pọ̀

0: ṣùgbọ́n kinní kan lòun ṣàkíyèsí nígbà tó ń ṣègbéyàwó tán pẹ̀lú ọkọ òun. ó ní mọ̀mọ́ ọkọ òun wọ́n lè dédé sọ pé àwọn ń bọ̀ wá o àwọn ń bọ̀ wá lo bí ọjọ́ méjì mẹ́ta kan o ó ní tí wọ́n bá sì ti dé báyìí àwọn obìnrin méjì kan tó jẹ́ pé ọlọ́mọge ni wọ́n ìka máa tẹ̀lé wọn wá bẹ́lẹ̀ yóò bá tẹ̀lé wọn wá léléyìí ìmí yóò tẹ̀lé wọn wá nígbà míì tán bá tún fẹ́ wá. ó ní kì í kú ṣe pé òun ò mọ àwọn obìnrin méjèèjì yìí ó ní ṣùgbọ́n ṣá mímọ̀ tó ń mọ̀ wọ́n òun mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹbí ìyá ọkọ òun ni bí ọkọ òun ṣe pè wọ́n.
1: bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ ṣó bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ ṣó.
0: ó nígbà tó òun wà nínú oyún àkọ́bí lòun ti ń fura pé ṣé àwọn eléyìí tó máa ń wá pẹ̀lú girama yìí ṣé wọ́n níbi lọ tiwọn ni ni wọ́n bá lọ iléèwé wọ́n ti pè girama wọ́n ti wá bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé girama mọ̀ sọ fọkọ̀ òun pé alárajá titi iléèwé dé o tiẹ̀ lóun nílò kinní kan o tiẹ̀ lóun nílò kinní kan ó ní tí ọkọ òun ó sì mọ ṣe tí ìyá ọkọ òun bá ní kí òun ó ṣe fún àwọn ọmọbìnrin yìí. ó ní gbogbo ìgbà tó ń fi wà nínú oyún àkọ́bí ń rí wípé gúlégúlé wọn àti ìyá ọkọ òun ó pọ̀ lọ́dọ̀ àwọn. ó ní kẹ́sì mọ́ owó ìyá ọkọ òun dá pọ̀ mọ́dédé ní ìsìn kan ní ó yá ó yá kásọ jáde jẹ́ bẹ́ẹ̀ bọ́ fọṣọ ó ní wọ́n ó bò ń fọṣọ bọ́lọ́ ń ṣe kẹ́ wọn tó wọ́n ó bò ń fọṣọ wọ́n ó fọ tàwọn ọmọ wọ́n ó fọ tọmọ wọn gan tó jẹ́ ọkọ fóun. wọ́n ó tún padà bọ́ sílé ìdáná wọ́n ó tún sin oúnjẹ táwọn jẹ. ó ní wọn rojú ọ̀hún láì da fẹ́nìkan rí. bóun bá ti ẹ̀ṣẹ̀ wọn gan wọ́n ní fúnra lára wọn ó pèpè wá wá wá ọmọ mi ní o ǹjẹ́ bọ́ ọjà o ṣe báyìí o ṣe báyìí ìfẹ́ bẹ́ẹ̀ já ṣàtúnṣe ó lóun ó sì kúnlẹ̀ òun ó sì bẹ̀ wọ́n pé màámi ẹ má bínú. ó ní ṣùgbọ́n ṣe rí àwọn ọmọbìnrin méjì ó ní méjì náà ni wọ́n wọ̀n ju méjì lọ o tí wọ́n máa ń pààrọ̀ ara wọn láti wá pẹ̀lú màmá gúlegúle wọn pọ̀ jù. kó má wàá dàbí aláṣẹ jù pé ó fẹ́ rí yan ni ó fẹ́ ráwọn ẹbí ọkọ rẹ ní olóhùn náà wá ṣe sùúrù láti mọ wo ìṣesí wọn pẹ̀lú ọkọ òun àti ìyá ọkọ òun. nígbà tó bí máa kọ́ bí ó ní àwọn ọmọbìnrin méjì tó ń sọ àwọn náà múra gẹ́gẹ́gẹ́ bí ìyá ọlọ́mọ ni o àwọn jọ kóná ọlọ́mọ wọlé kóná ọlọ́mọ jáde ni. ó ní ṣe nígbà tí àwọn wá kọ ilé táwọn bọ́ sí inú ilé tuntun gan tọ́nà tí wọ́n á ṣe é tóun finú ṣoyún tóun sì fẹ̀yìn gbé ọmọ náà pọ̀n kọ́nà ń jẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n dàgbà kí wọ́n dògbò kí wọ́n fọwọ́ páwó kí wọ́n ferigi jobi bá a ṣe ń ṣàdúrà fún wọn yìí kó jẹ́ bẹ́ẹ̀ fún àwọn ọmọ tiwa náà. ó ní gúlegúle wọn náà kò dínkù o. lọ́jọ́ kan lòun pè ìyá ọkọ̀ kalẹ̀ pé àwọn àǹtí lágbájá wọ́n mọ̀ ti tó ẹni ọkọ̀ ìgbàwó làwọn náà lọ ṣe máréjì ìgbàwó ni wọ́n lọ lé ọkọ̀ torí pé bí wọ́n ṣe wáyé o wọ́n ti dàgbà wọ́n ti tó lé ọkọ̀ lọ o. ó ní ìyá ọkọ̀ bá ní kí ni mo ṣe ọ gan-an ṣé wọ́n lọ́ wọ̀ ọkọ̀ fún wọn ni kí n tiẹ̀ tọ́mọ̀ báwọn sọ pé ìyá wọn ti lọ lé ọkọ̀ ni kí ni tí ọkọ̀

nígbà tí àwọn ṣe ìsọmọ lórúkọ ọmọ kejì tí àwọn bí ṣe mọ̀ pé èrò pọ̀ torí pé wọ́n kú ọmọ wọ́n sì tún sílé ni ó ní ọ̀rẹ́ wọn á pè pé tó àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó ti wà nílẹ̀ rẹpẹtẹ o àwọn ọmọbìnrin méjèèjì tí mo ṣe gulegule nínú ilé yín yìí wọn kì í ṣe àbúrò ọkọ rẹ o àwọn eléyìí tí mò ń wò yìí ọkọ rẹ ó ń gbọ́n omi sí mọ jọ wọn. olóhùn kọkọ sọ pé má balẹ̀ ètò oúnjẹ o má balẹ̀ ètò oúnjẹ o ilé aláyọ̀ má balẹ̀ ètò oúnjẹ o ti fẹ́ balẹ̀ oúnjẹ báwọn oyoyoyoyoyoyo a mọ̀ lọlé yín a mọ̀ lọlé wa sọ pé fara balẹ̀ ń sọ pé rárá wa mọ̀ lọlé yín wa mọ̀ ìdí rèé tó wò fi kọ́ rẹ̀ rárá o ìdí rèé o kẹ́ bọ́ balẹ̀ jẹ́ ti rí pé gbogbo nǹkan ti fẹ́ mọ̀ ṣe yìnyín yẹn fẹ́ ba tòun jẹ́. ó ní alẹ́ ìjọ ìsọmọ lórúkọ táwọn yìí ló ń sọ fún ọ̀rẹ́ ẹ̀ wọn pé òun ní báwọn sùn lélẹ̀ ni o ó lọ gba yàrá nílé ìtura ibẹ̀ ló sì wà torí pé ibi tó ti wá jì ibẹ̀ ló wà tó fi mọ̀ gbabẹ̀ lọ síbi tí o ti wá. ó ní ọ̀rẹ́ ẹ̀ ń sọ pé bẹ́ẹ̀ ni òun gbà bẹ́ẹ̀. lẹ́yìn tó wá bọ́ọ̀dì sílé ìtura ọ̀tán àwọn àwòrán àti fọ́nrán wọn tó ti yà àtòbìnrin alákọ̀ọ́kọ́ àtòbìnrin ẹlẹ́ẹ̀kejì ó wá bẹ̀rẹ̀ sí ní dà á sí ìtàkùn ayélujára whatsapp ti ọ̀dọ̀ tòun torí nọ́mbà tòun ó yẹ kó ti yé eyín tí ọmọbìnrin ṣe báwọn. ó ní àǹtí lórúọjọ́ súná ọmọ táwọn ṣe mọ́júmọ́ ọjọ́ kejì ó ní òun sì ń sun ẹkún ohun tó ń ṣẹ̀ṣẹ̀ bímọ òun ò mọ bíi tí ẹpọ́n yìí tó ti ṣẹyọ wá. nítorí pé fọ́nrán àti àwọn àwòrán tí ọ̀rẹ́ ẹ̀hún tó fi ṣọwọ́ sí òun yìí àwọn ọmọbìnrin méjèèjì tí ìyá ọkọ ọhún máa ń kó rọra tí máa ń kó wá sínú ilé àwọn láti gbàdégbà ó ní ọkọ ọhún ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú

0: wà lálẹ́ òun wá pé ọkọ òun pé ọ̀rọ̀ wà o ìyá ọkọ òun ọ̀rọ̀ wà o ẹ̀yin abilékọ àbí kí ni kóun pè yín ṣe omi dání yín ni àbábilékọ méjèèjì tẹ́ ẹ̀ ń rọ̀gbà rí àwọn káyìí ọ̀rọ̀ wà. Ó ní ọlọ́run sì ṣe ìyá tòun náà ó ń bẹ nítòsí. Gbogbo àwọn bá bọ́ sí pálọ̀ ńlá. Ọlọ́run bá ní ẹ dákun òótọ́ ni òun fẹ́ kẹ́ ẹ sọ ẹ̀kan sòótọ́ fóun kọ́kùn òun lè balẹ̀ kọ́wọ́n sì kẹ́mí òun kúrò. Ọlọ́run kúkú ṣe ẹ̀sìn táwọn ń sìn ó fààyè gba méjì ó fààyè gba mẹ́ta ó fààyè gba mẹ́rin ẹlòmíì ga mọ́ tún fò kúrò lórí mẹ́rin yóò tún fò lórí márùn-ún ó fò lórí mẹ́fà ẹlòmíì a mọ́ fò lórí méje. Àwọn eléyìí ó katapọ́ọ̀tì kọjá súná ni.
1: Tó bá dáyé tó bá dàgbà a ṣiṣẹ́ a ló ń fẹ́ ṣe rẹ̀.
0: Mariam kìíní pọ̀ lẹ́rìn ní ìsìn. Ẹ̀yìn kọ́kọ́ ní ní mẹ́yìn kan bá lóyún ó ti di sàárà báwọn.
1: Ẹ jẹ́ ká ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ tó bá dàgbà.
0: Ọlọ́run bá ní mọ́mì mi ẹ dákun mo fẹ́ béèrè ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ ìyá ọkọ mi ni o mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ dáadáa. Ẹ dákun àwọn àǹtí méjì bóun ṣe jẹ́ sí yín.

0: àwọn wa fẹ́ rọ̀ ìyá ìyàwó pé ẹ bọ́mọ yín sọ̀rọ̀ ẹjọ́ ẹtù ọkọ rẹ̀ fẹ́ràn rẹ̀ gbogbo nǹkan fẹ́ mọ pọ́n jẹ́ bẹ̀tẹ̀ lákìsá ìkọlé tóyún. arábìnrin yẹn ní láti ọjọ́ náà lòun ti kó ẹrù òun kúrò nínú ilé. òun gbé ọmọ òun tuntun òun gbèjò ẹyìn màmá òun bò mú eléyìí tó ń ti bí àwọn má sọ bíi méjì mẹ́ta òdìlé bàbá tòun. pé bí ọkọ òun bá fẹ́ túnyàwó fẹ́ àwọn ó ṣẹ̀ṣẹ̀ jókòó jọ sọ̀rọ̀ ni. torí pé àwọn àṣà burúkú ti mẹ nínú fámílì tiwọn kò bá ẹ̀jẹ̀ tòun mu. wọ́n wá ní láti ìgbà náà ní ọkọ àwọn ti ń da àwọn láàmú pé káwọn padà sílé wọ́n láwọn sì bí léèrè wípé bó ni àwọn omidan rẹ tó bá yẹ pé àwọn padà sílé àwọn omidan rẹ wọ́n máa lọ ilé ọkọ tiwọn náà wọ́n lọ lọ́kọ wò àwọn ò lè padà sínú ilé wọn kí ìyá rẹ ó tún máa wá kó sì máa kó àwọn omidan ọ̀ràn bánbán wá kà mọ́lẹ̀.
1: torí ẹni ayé tótó ayé máa dé.
0: wọ́n láwọn tiẹ̀ fẹ́ lọ sí ilé ẹjọ́ tí wọ́n ti máa ń pẹ̀tù sáwọ̀ láàrin ọkọ àtìyàwó. wọ́n ní bàbá àwọn sọ pé káwọn ní sùúrù káwọn mọ̀ ti gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀. wọ́n wá bèrè pé bó o ní ṣe àwọn ẹbí ti yọjú síra wọn lórí ọ̀rọ̀ yìí. wọ́n ní ẹni tó kù ní bàbá fún ọkọ ìyàwó yìí ó ti wá yọjú sí bàbá àtàwọn ọ̀hún. ǹjẹ́ kí ni gbólóhùn tó bòde lẹ́nu wọn. wọ́n ní a sọ wípé ẹ bá ń bẹ ọmọ mi ẹ bá ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ ṣé ẹ rí àsáhùn kìí ṣe ń tọ́ lọ títí náà bí ọmọ àwọn ọkùnrin bó bá ti di páwọn ọmọbìnrin omidan bá ti lọ lọ́kọ tí ò bá wù láti tó kó méjì ní ìrora mọ́ kò sí ti fi ṣèyàn. àmọ́ ṣá ó ṣàgbọ́dọ̀ kọ́kọ́ ní omidan méjì tó jẹ́ pé n tí bá ń ṣe pẹ̀lú ìyàwó inú ilé rẹ yóò mọ ṣe pẹ̀lú àwọn náà. èmi wá bí wọ́n lè rè pé ẹ dákun o ká pé ọkọ yín bá yarí láti lẹ̀ pẹ̀pẹ̀ pé èmi ò ṣe ń tí ẹgbẹ́ wá yìí o torí pé ayé ti lajú èmi ò ṣe bẹ́ẹ̀ ṣebí kò ní nǹkan kan tí ó ṣe ọkọ wọn. wọ́n ní ìyá ọkọ àwọn sàn pariwo ni pé irọ́ o bàbá kínní ayé àwọn kínní tí wọ́n pé àwọn yarí páwọn ò ṣe ń gbà náà tó jẹ́ páwọn àtìyàwó wọn nìkan ni kò pé bí oṣù mélòó kan tí ń ṣe ìyàwó òun ìyàwó tó tiẹ̀ jẹ́ pé gáàsì láǹpù yẹn gbé lórí ngbà náà pípípí ni arákùnrin ń kú. àwọn ò sì fẹ́ kọ́ ọmọ tí wọ́n kú. ọmọbìnrin wa ní ẹ̀bẹ̀ yìí ti pọ̀ jù òun ò tiẹ̀ wá mọ tó ń lè ṣe gan mọ gan torí pé bẹ́lẹ̀ bá pé òun gbójú ń bẹ̀ bí tó ń pé òun gbójú ń bẹ̀ bẹ́lẹ̀ pé òun pa ọkàn òun ò sì lè kó kó mọ rí àwọn ọmọbìnrin yẹn lákàtà ọkọ òun.
1: inú bẹ̀rẹ̀ sí à ń jẹ́ kan sí inú bẹ̀rẹ̀
0: ó ti kọ̀kẹ́ ó kọlẹ̀ báyìí.

èèyàn wa ń bo látùgbé ilé ìgbà láàjìn yìí. Torí èmi ò tí ì sọ fún arábìnrin pé kọ́ padà lọ ilé ọkọ rẹ̀ èmi ò tí ì lè sọ torí ọwọ́ tá a fi jẹ ìkuru ọ̀ràn yẹn kò tí ì yé mi gan. Mo ní bóun ni ìtọ́jú láti gbà tẹ́ ti kúrò ní àwọn ní ọkọ àwọn yóò sá mọ̀ fowó ránṣẹ́ ni bẹ́ẹ̀ ni ó sì mọ̀ pè bẹ́ẹ̀ ni ó sì mọ̀ pòyí ilé àwọn bẹ́ẹ̀ ni ó sì mọ̀ sọ pé my dear please come back home.

0: Hello, Ekaro, sir.
1: Ekaro, ma.
0: Yes, sir. Oru ko yin bo le ti pe wa, sir.
1: Alagba, Ode Dili Matthew, lati se Oja.
0: Alagba.
1: Ode Dili.
0: Ode Dili.
1: Lati se Oja.
0: Lati ife Odan.
1: Mm.
0: Gbogbo ife Odan ka o.
1: Da da la wa ma.
0: E seun. E dakun owo wo la fi je kuro oro yi o.
1: Tere, ore ba la sori wa, iwo si.
0: I'm not going to be able to do it. Ìyàwó ni ó gbà bẹ́ẹ̀.
1: Ẹ kú mọ́.
0: Ẹ jọ mo fẹ́ bèrè bèrè kan sà. Ṣé irú tá à ń sọ yìí ṣé ó ń wáyé bẹ́ẹ̀ ṣá?
1: Ìjọ̀dálẹ̀ ni oníkálukú àti ìtẹ́sílẹ̀ wọn yóò lọ́wọ́ wọn.
0: Báwọn ṣe ń ṣe ń tiwọn nìyẹn. Ẹ ṣeun, mo ti yọ ohun tí mo fẹ́ yọ.

0706949 3000 at 0701447570. Wọ́n ní ìṣẹ̀dálẹ̀ ìdílé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Orò-olé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Láti ife ọ̀dàn ni ìpè yẹn ti wọlé.

ìyá akọ náà ń pè o. Tí wọ́n ń pè ẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀. Àgbọ́yé mo fi ọ ní lórí ọ̀rọ̀ yìí. Sáàrí pé gbogbo dáadáa ni mo máa ṣe é sí ọ.

gbọ́ ní wòye tèmi èmi ò rí n tó burú ń bẹ̀ kó tó di pé wọ́n ṣe ìyàwó tí arákùnrin yìí bá sọ fún ìyàwó rẹ̀ pé àmọ̀ tí ẹ ní àṣà kan orò kan lé wa tá a máa ń ṣe o. Mi bá fi ọtán àwọn ọmọdé méjì kan ó tún sọ fèsì o. Torí ní tèmi náà fi máa ṣe ni pé àwọn kankan báyìí ló attach mọ́ àwọn kankan báyìí ló attach mọ́ kò sọ rárá kò sọ tí ẹ fi ṣègbéyàwó. Ìgbéyàwó sì rèé kò yẹ kó jẹ́ ń tá àmọ́ wá fi àwọn ọrú nǹkan báyìí pamọ́ fún ara wa. Ṣé ẹ mọ̀ pé mi ẹ bá ti sọ lásọyé láàrin ara wọn wọ̀ fún ìtẹ́lọ́rùn tó bá wu ọmọbìnrin yìí láti dúró yóò dúró tí ò bá wù ú láti dúró yóò tẹsẹ̀ mọ́rin bí ò bá fẹ́ ẹlòmíì náà fẹ́ tí ó lágbọ́yé ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀.

Àwa àti yín à níjọba wọn ṣàròyé owó láyé. Ìbànújẹ́ ò ní fi lé mi àtẹ̀yìn ṣe bùgbé. Ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. Àtàwa àti ìdílé wa àálà. Àálù. Bó ti wù kó máa le tó mọ́ ọ̀mọ́ ẹ̀dá ènìyàn kò ní.

0: Elu e karo o.
1: E karo akojumo.
0: Ojumo ni o. Oruko yin bo le ti pe wa?
1: Olubumi lati Ibadan.
0: Olubumi lati Ibadan. Se oro yi gan ni ka kokoko ti e kokoko moju tona. Kini ko?
1: Ni kokoko fe moju to e kokoko ba mi se suru. Se be se n ba wa pe number be se pe le sari ko. Awon number te n pe la kokoko e ti n pe ju. To yo wa farabalẹ daada yo se suru ngba to so pe oro dile ni o na ma po un no se iru re fo mo na
0: from generation to generation ni kini un fe ma rin yin o
1: so ba gba lati se po na ti bi okunrin ko na o se iru re fun omo ka farabalẹ family mejeji kan lo bere daada pe se o so lo to lo dile ni abi oko mi ti fe won tele kan lo wadi daada na o
0: no wadi daada
1: Ben, yeah, dada. Toto ba se pe oro dile ni. Lei pe ki la se ta fi segun re. Ti o se pe lori temi le o ti do pe.
0: Eh, tori ko gboro ma lo be o, from generation to generation bo aha.
1: To. Abi pe to se tiro amo mi ba dagba se kan ma lo sanwo ori iyawo won le bi mo nta.
0: E se o. Agboye.
1: Eh o. Ko lo wa di daada. Ki la fi segun re tutu wo la se. Ti ba se pe won paro fun. Ti won ba paro fun bo le o se do lori temi fe ye ko do pe tori emi na ti bi okunrin.
0: Mi si fe kawon mo mi ori ru ajo yi.
1: Eso ya dada se tawon omo mi o ba sanwo ori obirin to se yawo kokko lo bi mo ni abi kini solution to
0: be ma ti wa ri solution si ki won bere kan tesi waju nu rin ajo gbe yawo won o ti yemi ba
1: won je awon mejeji de na ni kan ma lo abi ko kuku pari kankan je tan kan te se tutu
0: yin lagbara aji awon eti e fe gbe yawo ti lori eto yi awon fe yanju e na ni
1: ko pa solution si oro nkan kan kan oro need kan wa solution si
0: be ni o need ojutu o need ojutu
1: gboru re ri
0: ah to àwa náà orí bákàbákà létí tèmi náà.
1: tó bá wá jẹ́ pé oro òdílé ni oro ń tún ní agbára.
0: ó lágbára o omidan méjì rọgbàrọgbà.
1: ní ọgbọ́n ọmọdé tèmi.
0: yes ma.
1: ní ròyìn pé bóyá ìyá ń parọ́ ni nítorí pé onìkan nìyá bí bóyá ẹ fẹ́ kó mọ́ ọ bí mọ́.
0: bàbá kan tó jẹ́ pé wọ́n ní òun náà ni ó kù lágbàálẹ̀ wọn ló ti yọjú sí àwọn ẹbí ìyàwó tó sì pé pé wọn ní sùúrù pé báwọn ṣe máa ṣe lọ́dọ̀ àwọn nù.
1: ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà káwọn náà tún káwọn ẹbí ìyàwó náà jáde kán lọ fi mú fílẹ̀ pé ẹ dákúnrú ẹbí báyìí ní ilé báyìí bó ni ṣé báyìí wọ́n ṣe ń ṣòro wọn. sọ ti yé yín.
0: bá a bí àbá tiẹ̀ wá fẹ́ kó ròyìn ó tẹ̀síwájú kí ni ṣíṣe.
1: o náà mo ti sọ pé àwọn náà lọ́jọ́ jòkó yí pé kí la ṣe tá a fi ṣe tutù tá a fi ká lẹ.
0: ó ti yé mi mo ti yọ ohun tí mo fẹ́ yọ ẹsẹ̀ ìyá wa ẹ ṣeun àmì àmì ọjọ́ ti lọ. ẹ já ṣe báyìí ẹ já mọ fele ṣe lọ ká mọ fele ṣe lọ láàárọ̀ yìí ó ń go viral. dágbére o ilé ti yá báwọn.
2: mariam ọpẹyẹmí alimu dágbére fún yín pé ó sùn di ọjọ mẹjọ.
0: aminu tade tó ń bá dmons orúkọ tèmi mọtàlá yín eléyìí tó ń ṣe bẹẹ tó ń ṣe dáadáa ká pàdé tó bá di lọjọ mẹjọ ẹ ṣe o.

ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo èèyàn aláàyè tó tún jí lónìí. Mo kí yín wípé ní orúkọ Olúwa ojú òní tì yín. Orin kan ń wá sí mi lọ́kàn, Matthew ṣe ká kọ́. Orin yẹn ń gbé mi lọ́kàn, mi ò mẹ́n tó lórin yẹn. Orin yẹn kì í sorin ọpẹ́, ṣùgbọ́n orin àdúà ni. Mo dẹ̀ mọ̀ pé lórúkọ Olúwa, bó o bá bá mi kọrin yìí, lórúkọ Jésù, inú ilé rẹ wọ́n kọrin ayọ̀ níbẹ̀. Inú ìdílé rẹ wọ́n kọrin ayọ̀ níbẹ̀. Gbogbo èèyàn ló mórin yẹn. Ẹ múra láti bá ń kọ́. Gbogbo ẹni tó nílò ògo, ẹ múra láti bá ń kọ́. Gbogbo ẹni tó bímọ sáyé tó fẹ́ rọ́jò ayọ̀ wọn, ẹ múra láti bá ń kọ́. Gbogbo ẹ̀yin ọba ìlú, ẹ múra láti bá ń kọ́. Ẹ̀yin ọ̀tọ̀kùnlú.

nìrì yìí o. Èmi náà fẹ́ agbára ìlọsíwájú ó yá kó bà lé ọ. Ẹ̀yin ni mò ń bá wí àmì ìlọsíwájú ó yá kó bà lé ọ. Lórúkọ Jésù agbára ìlọsíwájú ó yá kó bà lé ọ. Mami tó sàmì àṣẹ ìlọsíwájú ó yá kó bà lé ọ. Májẹ̀mú ìlọsíwájú ó yá kó bà lé ọ. Lọ́sẹ̀ yìí ẹ máa lọ síwájú. Lọ́sẹ̀ yìí ẹ máa lọ síwájú. Bíbélì wí pé sì kíyèsí àwọn tó dúró de Olúwa. Ó látún agbára wọn ṣe ó ní wọn ó fi ìyẹn gòkè bí ìdì wọn ó sáré kí yóò rẹ wọn wọn ó rìn àárẹ kí yóò mú wọn tó bá rí bẹẹ agbára láti lọ síwájú lórúkọ Jésù ó yá kó bàlẹ ayé yìí àwọn tó dúró de Olúwa látún agbára wọn ṣe one wọn ó fi ìyẹn gòkè bí ìdì Matthew ìdì kì í reverse iwájú nílọ wọn ó sáré kí yóò rẹ wọn ní ìdí rẹ ti ń sáré padà sẹyìn iwájú nílọ wọn ó rìn àárẹ kí yóò sì ẹnìkan sàmì agbára láti lọ síwájú ó yá kó bọ́lu ayé yìí mo wá pàṣẹ lọ́sẹ̀ yìí mo pàṣẹ lówùúrọ̀ yìí ìrìyànú Matthew ìrìn kí ni mo pè ìrìyànú ó yà kó sẹ̀ sórí yín Matthew tó o bá ń sọ nípa òjò àti ìrìn ní ìfẹ́ west jacobo láàárọ̀ yìí àwọn èèyàn máa ń bèrè fún òjò ṣùgbọ́n ìrìn kì í ṣẹgbẹ́ òjò Matthew sórí ní àkọ́kọ́ tí òjò wá sáyé ègún ní òjò lákòókò tó kọ́kọ́ wá sáyé ìrìn ló máa ń dìde látinú ilẹ̀ tó máa ń sẹ̀ sí orí ilẹ̀ ní máa ń mú koríko dàgbà ìrìn ní máa ń mú àgbàdo dàgbà ló mú àwọn igi dàgbà kí òjò tó dé ọjọ́ tí òjò wá àkókò noa níjọ́ tí ọlọ́run sọ pé èmi fẹ́ pa ayé run ìgbà yẹn ní àkọ́kọ́ tó tó físítì ayé òjò wá destroy ni lákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wá ìrìn gangan ó lọ̀gá òjò Matthew ìrìn ọ̀run ó yá kó sẹ̀ sí ọ lára fún ìbùkún ni o ìrìn àánú kó sẹ̀ sí ọ lára so fẹ́ gbọ́ Matthew tó bá di ìbẹ̀rù òjò kì í wá ṣùgbọ́n kò sí ọjọ́ kan tí ìrìn kì í wá sáyé tó o bá fẹ́ mọ̀ ìwọ́ bú àwọn ìyá wa tó bá ra ewé dú ibo náà máa ń gbé sí máa gbé sínú ìrìn kì í sọ̀dọ̀ sà nígbà lè bá máa mọ́ ìrìn yóò ti sẹ̀ sí ewé yẹn yóò ti tutù màmá yìí sàmì ìrìn àánú ó yá kó sẹ̀ sórí yín ìrìn ìrànlọ́wọ́ ó yá kó sẹ̀ sórí yín mo gbàdúrà ìrìn ojú rere àti àánú ó yá kó sẹ̀ sórí yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run pè yín ẹgbẹ́ ìgbòho kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ o agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ o agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wa eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta rẹ ò dẹ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Ó rí bẹ́ẹ̀ ìrìn ó ní àmì tí ọlọ́run fún Gideon nínú Judges chapter 6 nípa 36 to 30. Gideon wípé Olúwa tó bá jẹ́ pé wọ̀n ni jẹ́ kí ìrìn kó sẹ̀ sórí ìwọ̀n àgùntàn yìí kí gbogbo ilẹ̀ ó dẹ̀gbẹ́. Bíbélì sọ pé wọ́n fún ọ̀pá omi kan nínú irun àgùntàn. Gideon ní òkè Olúwa jẹ́ kí ìrìn kó wà ní gbogbo ilẹ̀ kó má sí ìrìn lára àwọn àgùntàn yìí àmì ní ìrìn ẹnìkan sàmì ìrìn ìrànlọ́wọ́ ó yá kó sẹ̀ sórí rẹ̀ báyìí Matthew sórí ìrìn.

Olúwarun ọ̀run ayé ẹni tó ní ipa àti agbára gbogbo ẹ̀dá ènìyàn tá a bí nínú obìnrin tí wọ́n bá gba ohùn mi gbọ́ àṣẹ ogún kan

sọ ìrìn láì lórúkọ jésù agbára yẹn gbiná tí gbòǹgbò tí gbòǹgbò olúwa fàtú ó dà wà ní tẹsítímọ́nì wà mú ẹ̀rí ẹ̀ wá ọlọ́run dá ọlọ́run olúwa dá ọlọ́run ẹ̀rí rẹ̀ alayéjá ó máa alayéjá in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba jésù olúwa wá mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ̀ ń gbọ́ mi jákèjádò àgbáyé orúkọ mi ò yí padà apostele àti wòlíì smo mustapha jp bàbá sí bí ọba láti ìjọ sídọ̀ kragode church land of reality tólùjọ á wà ní gbárímú ìdíobì airport area ní ìlú ìbàdàn bẹẹ bá ti dọ́rẹ̀ méjì agúgù sọpọ̀ lọ sí bí ọba kò sẹ́ni tí ò mọ́ bẹ̀ níbi tí ìṣe agbára àti ìṣe ìyanu tí mo ń ṣẹlẹ̀ níbi tí nẹ́tíwọ́ọ̀kì wà tí olúwa sọ̀kalẹ̀ síbẹ̀ tọ́lọ́ ti ń gbọ́ àdúrà kankan mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ̀ á dìde mo ti sọ fún wa pé friday tó bá kẹ́yìn ní inú oṣù bí irú tí ọ̀sẹ̀ yìí báyìí ìpàdé agbára tí mo ń ṣẹlẹ̀ lóṣooṣù tó sì máa tó ní agbára olúwa pàṣẹ pé ká make sure pé a fún gbogbo ènìyàn ní òróró ìṣẹ́gun gbọ́ ìtàn pèlógún etí tó dáa ogun a máa dá èèyàn dúró ogun kì í jẹ́ èèyàn ó lọ ogun kì í jẹ́ kí ìrìn àjò kó yá ogun a máa sọ̀yàn dá láìmọ́ ṣe ogun máa ń fi àkókò ṣòfò ogun máa ń sọ ìrìn àjò ọjọ́ kúkúrú dọjọ́ pípẹ́ ogun ó máa ń dìde ayé ènìyàn ẹnìkan ní òun mi gbọ́ mo pa láṣẹ ogun ayé rẹ wọlẹ̀ ìdílé ètò olúwa paláṣẹ pé ká fún gbogbo ènìyàn pátá ní òróró àṣẹ tó tẹ̀lé ni pé a máa ka àwọn sáàmù sínú òróró náà àti ṣe èyí nì fún ọjọ́ méje gbáko omi ìràpadà yẹn olúwa paláṣẹ pé àdúrà báyìí làágbà èyí tó jẹ́ tiwa àti gbà á òróró ìràpadà yẹn má jẹ́ kó wọ́n ọ láti ní ẹyọ kan gbọ́ràn sàn ju ẹbọ rúrú ìfètí sílẹ̀ ó sọ ju ọ̀rọ̀ àgbò ẹnìkan rí mi gbọ́ lórúkọ jésù ayé rẹ̀ á dìde gẹ́ẹ̀tì omi ẹ̀rà padà kan ara ẹ̀dírẹ̀ tó fi yẹ kó tètè dé kó o lè rí omi ẹ̀rà padà ẹyọ kan ṣoṣo báyìí kó o lè rí mú gbọ́ mi sà bá a bá ti ṣe tán a wà mú nínú òróró yẹn wàá bù díẹ̀ sínú omi yìí wàá jì pọ̀ ó ní àwọn àṣẹ kan tó máa wọbẹ̀ ní pàdé ìṣọ́ọ̀rù yẹn ó máa ní agbára sà àsọtẹ́lẹ̀ lélẹ́yìí lórúkọ jésù ayé rẹ̀ máa dìde sọ pé ayé mi á dìde ayé rẹ̀ máa dìde in the name of Jesus ní àwọn ọjọ́ ìsinmi mo máa ń wà ní ìgàdò láti bẹ̀ máa padà wá sí ìbàdàn lásù ìgàdò road hotel bus stop gbọ́ mi sà tó bá ti dé bus stop yẹn sọ pé ó lọ sí bí ọba kò sẹ́ni tí ò mọ bẹ̀ àṣẹtẹ náà mi jáde mo wí lórúkọ jésù ayé rẹ máa dìde ayé rẹ á dìde ayé rẹ á dìde in the name of Jesus tẹ bá pé méjì níbi tó wà sọfẹ tó wà lẹgbẹẹ sọ pé wàá borí ogun ayé ẹ sọ pé wàá borí ogun ayé ẹ wí nígbà kẹta wàá borí ogun ayé ẹ gbọ́mísà ogun jẹ́ tó burú gan nígbà tí mo ka bíbélì tí mo dé orí kẹrin nínú ìwé kúrónìkà yẹn first one first chronicle chapter four mo wá bẹ̀rẹ̀ láti verse one mo ní ń kàbọ̀ ìran tí a ti bí jábẹ́sì kò sí ẹnìkan tó ní àkọsílẹ̀ òrèrè kan bẹ̀ lágbájá bí lágbájá tàmọ̀dò bí tàmọ̀dò eléyìí bí eléyìí èkì náà gbáyé ṣe kò sàkọsílẹ̀ kò sí pé ó sì kọ́lé kan alárabára ni ó ra mọ́tò kan ó lọ ogun kan ó jà ó ṣẹ́gun bẹ̀ kò sí ọkàn bímọ náà ni láì sí ìtàn nígbà tí ó bá sí ìtàn bó ló ṣe lè tàn kò sẹ́ni kankan ní ara wọn tó ní tàn nígbà tó tún bí jábẹ́sì gan ọlọ́run nìkan ló mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ tí ìyá rẹ̀ fi wípé ọmọ ìbànújẹ́ lámọ̀ pé wọ́n káì rabbi kauta gbogbo ẹ̀yí tí orúkọ rò mo pa láṣẹ lónìí apá orúkọ rẹ dà. Apá orúkọ rẹ dà. Orúkọ ní bàtẹ́ láyé yàn.

0: Abraham, Abraham, Abraham, ni won pe Abraham. Kilode Olorun o ni ma je Abraham mo. Abraham ni oruko re. Olorun se wa complete oruko e. Ibaye ni tan yi pada. Ogun oko, ogun buruku ni. Sarai, Sarai ni yawo re je. O ti ma pe Sarai, pe ni Sara. Sara ni gba na. Ni oro e to gbo ase Sara yo pada bimo ba se delay yen ogun kan and I was in it. Ogun ya wale
1: amen
0: ogun ya wale
1: amen
0: ki lo de to di iran kan ti o ni si enikan to ni tan until but abuja be fi e to ti e pe lomo banuje iye ti e fi o mo padua ni bibeli o yanan na e iru adua to gba bi so ru ni o bi so san ni o Badua na giju ni o ko se to mo won ka ko ibere marun ti ma yen bere e ba mi wo ese ikewa ni ko kokoka ese ikewa igbese wonogbe yes
2: Jabez si ke pe Olorun Israeli
0: bibel wi pe Jabez ke pe Olorun Israeli e ta fe pe ni ojudu oruko yes
2: wi pe iwo ibaje koko mi ni toto
0: number 1 yes
2: ki o si so agbegbe mi din la
0: number 2
2: ki owo re ki o si wa pelu mi
0: number 3
2: ati ki wa ki o ma si je ki emi ri ibi
0: number 4
2: ki emi ma si ri ibanuje
0: ma o to bere niyan o bere lowo olorun bo ti bere o gbadura bo ti gbadura o gbadura pelu itoni olorun da lohun won lo ka ese kesan ki lo wi
2: Jabezi si sholola ju lo ju awa rakurin re.
0: Nipa to le gbadura ni mi ba ni ko wa sadura mi o pe wa sere. Won yi sere nu adura. Eyan ma so anu ninu adura ni nbe lo mi ba de nu adura. Ibe lo tun ma se meeting. Ibe ni o ti ma telephone. Ori sirisi nkan be ta ba ti e pelu mi nu adura yo sare gbe phone. A ma salo e ta be to gunle. Kini si o inu adura lo wa. Papa mo e. Ka je gbadura. Adua jan to ni agbara po hey ogun to ja oyan ogun ya wole
1: amen
0: awon wo gan ni ma gbogun ti yan awon wo ni ma ba yan ja nbo logun ti ma wa aja wo we fesu ori kefa ese kejila ni kan la fe lo e fesu ori kefa ese kejila klowi
2: nitori pe
0: yes
2: ki se eje ati enu ara
0: oh yes
2: ni awon ba jija kadi
0: awon wo
2: sugbon awon ijoye
0: oh yes
2: awon lola awon alase bi okunku aye yi
0: yes
2: ati awon emi pupuru ni oju orun
0: baby sir o leri won awon emi airi ni won ti family kan any one of your family member to ba ti le ba emi won yi spiritually Ono mo yoye lenu. E de ni ma lo san e je mo jeun ni. E jo mo rere o dijo ti asiri ba tu. Awon eni e mi ni kan o le ba sawari e. Ah, amo ya won kan ti mo ti ri ni oniruru awon kan ti awon to jewo. Ninu awon ipade isoji ta ti se seyin. Awon to mo kire mi ba jewo bayi. Won lanu pe ijo ona bi o ha to ku e ba de nja ko si kankan e yo le waye awon emi oju orun a bibe ni recognize won o mo ko wa nbe yes he did it pe o gboro fun sere o gboro je alagbara ninu emi to le gbadura eno won ti mi wo palase ogun ti benu aye o wale so pe ogun aye mi o
1: aye mi o
0: o ya wale o ya wale o ya ya ya ya ya
1: o ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya
0: Oluwa wa
1: amen
0: ohun ija wa ki se tara second Corinthians chapter 10 verse 4 and 5 ohun ija wa ki se tara e gboro wa ninu emi lati gbadura nigba na ni ogun ma se wole e ba mi kakilowi
2: nítorí ohun ìjà wa kìí ṣe ti ara ṣùgbọ́n ó ní agbára nínú ọlọ́run láti wọ ibi gíga palẹ̀.
0: Ẹnà wọ́n báyìí sọ pé ibi gíga àwọn àgbà tí ò jẹ́ kọ́nà mi ó lọ sọ pé ní orúkọ ọjọ́ wọ́n palẹ̀ ó yẹ pé ní àdúrà. Oh, God, I miss it, sorry. Bad old God, I miss it, I miss the way. I send it, I bear around with it. What fed that brand, I fed foul, cool, no good. Bamita, to battle, conwa, mammy to ruin. Tapa will leave one or row, could the free or row, eat Tony, like the free or row, who was a pair, who is seven, no fawaya, Almacan, Amologoni, Amololani, can I say? Wọ́n rí pé tó bá ń sọ̀rọ̀ ogun yàn lè yọ kí náà ṣe wọ́n gbà òun lára ẹ̀ nígbà tó gbà òun lára ẹ̀ ọ̀pẹ̀lọpẹ́.
3: Bàbá mo ti lẹ́rìí o, orúkọ mi ni Janet Ilechi láti Sagam Branch, ọmọ àbúrò mi ni ara ẹ̀ òyà láti ìjọ yìí. Sọ àṣọ ọmọ yẹn wà lọ́sípítọ̀, ọkọ mi ṣáà fà pé kí n pe ọmọ yẹn má ti máa máa pe ọmọ yẹn. Wọn ò gbé kàn fọjọ́ mẹ́ta, wọn ò gbé kàn mi, mo ní kí ló ń ṣẹlẹ̀. Mo ṣáà wà wọ́rì láti wá yá tí wọ́n sọ fún mi pé ara ọmọ yẹn ni òyà pé hospital làwọn wà láti ìjọ yìí. Gbé bọ̀ ń sìn wọ́n ti discharge àwọn bọ̀tọ̀ ọmọ yẹn ò lè sọ̀rọ̀, nínú ọmọ ò lè sọ̀rọ̀, kò lè sọ anything. Ọmọ 19 years kò lè sọ̀rọ̀, kí ló ṣe ọmọ, kí ló mu lóhùn? Lọ́ba ní pé kò lè sọ̀rọ̀, bó ti sún àwọn ọ̀pá àwọn ọmọ agbọ́mọ yẹn lọ sí Abúlé lọ́dọ̀ yẹ, that was Benue State. Wọ́n agbọ́mọ yẹn wá gbé lọ sí Abúlé. Bí àbúrò mi náà ṣe wádé láti Abuja ni ìyẹn náà wá lọ sí Abúlé ní Benue. So ìyẹn wá ní pé kí ló ṣẹlẹ̀? Má sì yẹn dẹ̀ débẹ̀ mọ́ ni pé ṣé mo nǹkan tó máa ṣe fún mi? Ìwọ ọkọ̀ gbé fóònù fún kó bá mi ṣe, mo fẹ́ ṣe fídíò kan, mo fẹ́ wo ojú ọmọ yẹn. Wọ́n ṣàbá mi ṣe fídíò kan, mo wá wo ojú ọmọ yẹn, mo wá ní mo fẹ́ ṣe prayer fún ọmọ yẹn. Ìwọ ọkọ̀ sọ fún ọmọ yẹn pé kó máa máa sọ pé àmì, kó máa sọ pé àmì. Ọmọ yẹn sáà sàmì, mo wá mú òróró, mo wá dà sórí screen yẹn, mo wá bẹ̀rẹ̀ sí ṣe prayer, mo wá sọ fún àbúrò mi pé kó sọ fún pé kó máa lá òróró yẹn, kó máa lá òróró yẹn. Pé ọlọ́run bàbá ṣe bí ọba máa tó lẹ̀, gbogbo nǹkan kíkọ tó ń bẹ lára ẹ̀, gbogbo nǹkan kíkọ tó wà lára ẹ̀, òróró bàbá ṣe bí ọba nílé, bá mi túlẹ̀, bá mi túlẹ̀, èmi náà fẹ́ lẹ́ẹ̀rí, mo fẹ́ lẹ́ẹ̀rí sẹ́ẹ̀, ọlọ́run bàbá ṣe bí ọba gbàkóso. Nígbà tó wá ṣáàdì ọjọ́ kejì ni mo ṣe dé láti ṣọ́ọ̀bù, mo kàn jókòó, mo wà wọ́rì, mo ní àwọn ará bí kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ti ẹ̀ pè wọ́n, mo ní bọ̀jẹ́ ń ṣe nǹkan tí máa ṣe tọ́nú, mo kàn sí ló máa wo fóònù mi bí ọmọ yẹn fi fún ọmọ yẹn pè mí. Mo ní àbúrò mi ló wá ń pè mí, mo wá mú fóònù yẹn pé kí n receive call. Mo ní mo wá dárúkọ ìyẹ́ ẹ̀ bí ọmọ ṣe ní rárá o, èmi ni ò péṣe. Mo ní péṣe kí ló dé? Wọ́n wẹ́ ti la ni, ó lóun ti la. Mo ní ọlọ́run bàbá ṣe bí ọba ọṣẹ́ o, òróró bàbá ṣe bí ọba ọṣẹ́ o, ọlọ́run bàbá ṣe bí ọba ọṣẹ́. Mo dúpẹ́ o, èmi náà lẹ́rìí o, mo dúpẹ́ o. Bàbá ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kejì òun ni ní on the first nínú oṣù tá a wà yìí, bàbá ẹ̀rú owó 7,000 tẹ̀ ní ká sọ, bàbá mo ṣe 7,000 ní òun. Mo sọ láàárọ̀ nígbà tí mo ṣe prayer ìrìn òwúrọ̀ tọ́, bí mo ṣe parí ìrìn òwúrọ̀ báyìí tí mo sọ owó yẹn báyìí tí mo dé ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn, bàbá mi ò jókòó, mi ìjókòó gbogbo gbèsè tí mo jẹ, bàbá mo sọ gbogbo gbèsè tí mo jẹ báyìí, ọkàn mi balẹ̀, ara mi yá gágá. Ọlọ́run bàbá ṣe bẹ́ẹ̀ báyìí, ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o, èmi náà lẹ́ẹ̀rí o, mo lẹ́ẹ̀rí ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹni fàyà ṣiṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ tó bá ti parí báyìí òun náà mo máa gbé wá síwájú. Ọlọ́run ṣe o, bàbá ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣe o.
0: Ṣé wọn náà ń gbọ́? Ṣé o gbọ́ ìyanu? Bí àwọn bá ṣe gbà tó agbára ọmọ yẹn kúrò nìyẹn, tó bá ti gbá òun lára ènìyàn ó tán. Mọ nítorí òróró ọlọ́run náà wá agbára, ẹ wò báwọn kì í ṣe pé ọmọ yẹn o, wọ́n lo òróró láti òkèèrè ó lè ṣiṣẹ́. Wọ́n náà bẹ̀ bí àwọn ọmọ tí ayé dá dúró ti ń bẹ lókèèrè. Ẹ̀gbọ́n rẹ wà bẹ́ẹ̀, àbúrò rẹ wà ń bẹ́ẹ̀, ẹni tí ń fún ọ lọ́wọ́ wọ́n dẹ̀ dé. Ìwọ́n náà ni mo bá ti gẹ́tò òróró tí wàá bù ń bẹ́ẹ̀, tí wàá fi ti ẹ̀rọ̀ṣẹ́. Ẹnìkan rí mi gbọ́ ìgbè kwa wa bana yere wo pedeba
1: amen
0: mo lo pedeba
1: amen
0: mo lo pedeba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: the same morona lo lo loja yo ti o le jokoma customer ni be ni o kuta ka wa mbi se oni do run yen be mo para se a se o kuta no ye o ya jada
1: amen
0: wo jada
1: amen
0: jada
1: amen
0: jada
1: amen
0: jada
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ja lo soke lo mo fe salaye npa yi
4: aba ni na si le ri o dupe dupe dupe dupe ni se ni na ma wa su du fape wa lo do ko ja gbo odun na ogun ni mo wa fi be mo so ni mi ni ku oyi next month ti na mi eri ayo olorun de si mo bi mo ayo tara fi mo bi mo bi ayo tara fi baba olorun ba mi wo wa mi da si o na so pe lo yo mo ma o na so pe lo yo kan lo gba o mo ni mo lo na Mustafa o dupe o ko lo wa mu gbo ala kala ko na yi mi gbo kana kita ka to yi mi Ọlọ́run sọ wa mu kú láyé mi gbogbo àìní kánà kàbákà tó mú nínú Ọlọ́run kú láyé mi gbogbo àlákàlà mi ìfẹ́ máa Ọlọ́run bá mi wà àwọn ọmọ mi kú bá mi wọ ọmọ báwo ìyèwò àtàwọn ẹ̀mí ẹ̀ náà tó wà ní ọ̀gbà bẹ́ẹ̀ ni náà ti dẹ́rù ẹ̀rí rere ni wáyé o wá sí o dúpọ̀ mo fi lè kí gbogbo ẹ̀yin bàbá wá sí bí ọba. Agbára ọdún iṣẹ́ ìrìnàṣẹ́ ẹni tó lọ sókè kò ní ìbọ̀lẹ̀ lágbára ọdún iwájú iwájú báyìí ni wá ilé máa máa gbọ́ lágbára ọdún ẹ̀ ní dèrò ẹ̀ gbogbo mo ti ṣiṣẹ́ ìrìnàṣẹ́ rí mi padà sínú kò ní jẹ́ ti ní o olùfẹ́ ní ìdúpẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ mo sọ àwọn pásítọ̀ tá a máa ń gbọ́ lórí rédíò òfin ní náà dúpẹ́ o ọlọ́run pé wọn kò ní fẹ́ ní kankan wọ́n lè lágbára ọlọ́run ẹ ṣe o bàbá ilé náà lẹ́rì o ọba ọlọ́run sì bí ọba èmi náà lẹ́rìí mo sì ń bọ̀ wá sórí fàpẹ́ mo sì ń bọ̀ wá jẹ́rìí dáadáa tí nínú àwọn agbọ́mọ wá sórí fàpẹ́ láìpẹ́ láì jìnà ọ̀rọ̀ ṣé o bàbá iṣẹ́ adúpẹ́ bá mi kí màmá náà o iṣẹ́ ọlọ́run pè ní fi wọ́n lẹ̀ o iṣẹ́ gan-an.
0: gbogbo èyí tẹ́ ń wojú ọlọ́run afọ́mọ ó ti pé tí ara ẹ̀ gbọ́ ṣé wọn náà ti gbọ́ kò sọ kankan láyé tó bá ń ṣẹlẹ̀ tó ń di ẹ̀rí láti pé yẹn nígbàgbọ́ ìgbàgbọ́ ni nọmba one wàá fi ìgbàgbọ́ kílẹ̀mù ẹ̀rí ó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíà sọ pé ẹ̀rí tó ń gbé òun láìkí ẹ̀ á dẹ̀ san rẹ á dẹ̀ kílẹ̀mù ẹ̀rí yẹn ọlọ́dẹ yọ̀dá ẹ̀fún ẹnìkan rí mi gbọ́ lórúkọ ọjọ́ ó yá gbá tiẹ̀ mi mọ nǹkan tó dáwọ́ dúró mo sọ fún obìnrin kan mo ní o gbàdúrà ní o pé wọn àfẹ kó o bí wọn láyà olóò ti gbàdúrà olóò ti sùn ìjà rẹ àdúrà sùn ẹ tó bá ti sùn ẹ kí ni kí n ṣe fún ẹ ẹ ń tó láti bọ ọrọ ń sùn kò sí nǹkan tí mo lè ṣe pẹlú ẹ ọrọ ara ò gbọdọ sùn ẹ because òun wojú ọlọ afọmọ ò tí ì bí ọmọ òun ládùúrà sùn ọ. ìlú àlá tán ló ní bí ọmọ yẹn ìwọ ló máa jára ẹgbà ẹgbẹ́ mi sà àìmọye mo ti wọ́n ní kíá ohun kó tó bá ti ń dìlé ẹ tó ẹ kó tètè rí tó o bá ti rí agbára kan wà bẹ́ẹ̀ tó dìlé ẹ ẹ gbọ́ tí ọ̀dọ́kùnrin nípa ìsí rẹ̀.
5: Praise the Lord, my name is Mrs. Sunny Roslyn and my church is the church of Ọlọ́run Ṣebí Ọba Lọ́kọ́já Center, Lọ́kọ́já Branch. I have been waiting, my testimony goes like this, I have been waiting to defend my project which I finished since last year May till today they refuse to schedule my name for project defense. I have prayed, I have done many things, but the moment I joined the church of Ọlọ́run Ṣebí Ọba, God did it for me. On 27, I just heard that I'm going to defend on 29. I was afraid. I don't know what to do. I called Baba. Baba is on already program. He said, go to the altar and pray. And I went there, I prayed. When it is time to defend, I carry my anointing oil that they gave us in the church. I anoint myself, I anoint my tongue. A defense that is supposed to take me up to 30 minutes. Within 5 minutes, I started and my defense goes smoothly and perfectly without question, without anything, and they told me to mute my mind and take my leave. I give glory to God Almighty and the God of Ọlọ́run Ṣebí Ọba.
0: Hey.

0: Asegu.
1: Amen.
0: Omar Bori.
1: Amen.
0: Wapoli Ogu.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wade Sebi Oba.
1: Amen.
0: Jesu Oluwawa.
1: Amen.
0: Bore ti e gbogbo eyan lo mo ipe lati ojo Thursday ni oko ti ma wa ni muwe lati role Thursday lati ma bi awon omo Olorun wa si camp a opolopo awon to fe para si muwe dejo Saturday the last month e ma ri pe oko wa o to awon kan ni 14 be ati the thief fire so la gba Olorun lati role Thursday mo rete eyan omo Olorun oko ti ma wa ni muwe loruko Jesu ogo ra jade
1: amen
0: irawore atan
1: amen
0: o se to ma gbo lowo e mu awon oko wonyi loruko Jesu wara nugba
1: amen
0: to ba nbo lati ko to ba ko ja redeem drabi se ju mere ti maun ma wa wa lafia wa ti sabod laye aha to ba de ko wo oko so pe o nlo se bi oba ko se to mo be abi ko so pe o nlo si lu fun ape abi AP junction gbogbo adura loruko Jesu o maria nugba
1: amen
0: mo lo ma ara nugba
1: amen
0: gbogbo ra jade
1: amen
0: ade se bi oba
1: amen
0: Jesu oluwawa
1: amen
0: e gbadura fun won lojo bi gbogbo adura gbogbo eyan lojo bi oni oni wedding anniversary anu olorun atojure re ibukun lati orun loruko Jesu ko wonu aye re
1: amen
0: wara nugba
1: amen
0: ile re oni daru
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa de se bi oba
1: amen
0: ya woruko awon celebrant o wan bi kaide idowu happy birthday to you taiwo idowu happy birthday to you awon ilo mi niyan ajo ma wa nbe le lagbara olorun e ku imura igbalejo woli loruko Jesu e ri arugba
1: amen
0: akedeko funuke Josephine happy birthday to you Olaitan Musa happy birthday to you Adeyemo Oluwa ni Femi happy birthday to you ati pastor Mrs. Owolabi Margaret iyawo pastor wa ni London anana si birthday won happy birthday to you loruko Jesu e ori anugba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: ago mejo ni asale ja pade lori Facebook be ni ja pade ni Facebook the same okay dan na ma repeat oni to ba ni oro ferati gbawe e gbawe dago kan to ba gbawe dago kan stop e o di asale lago mejo lori social media o ma ni agbara sa asete no bi jare o ma ri anugba
1: amen
0: o pe to lawon lo lati bless se ran shine olorun bless e
1: amen
0: ogo ra jade
1: amen
0: mo gbadura akaje oni gbe lai lai
1: amen
0: wa de dene buku
1: amen
0: bless apere abo e mo ri bonu bu e jesu o ya gbagbara
1: amen
0: ko lo mu eri e wa
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: poju se nikan fi da loju bayi pe
1: emi gaga le ri ko
2: Bẹ́ẹ̀ni o, ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní Ṣebí Ọba International Power Line Station, kìlómítà 54, Lagos Ibadan Expressway, Gúúpù Wàpẹ́ Bus Stop Ìpínlẹ̀ Ogun, pẹ̀lú ìfàmì ìròyìn ọ̀túnba bá Ṣebí Ọba. Ó máa ní agbára sá, 24 hours marathon prayer, ẹtí yáyá máa bọ̀ fún tìparí oṣù kejì July ọdún yìí. Kẹjọ gbàdúrà gbà ní ti ayọ̀ kankan, títí tá a bá ti wọnú àdúrà látà tẹ̀mọ́jú ọjọ́ Friday July 31st. Ó di aago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì Saturday ká tó parí. Ìrì 9.2 là kò rí ẹ̀. Wákì ìrì mẹ́tò sẹ́yìn orí rẹ̀. Ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì sísàwọ̀ ní òyìnbó, ìrì ọrọ̀, ìrì sọdí nílá, ìrì ìgbéga, ìrì láti gbàgbé ìgbélú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní tẹsímúnì tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì olóyàn tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé oníkojúkò káàkiri àgbáyé. Ìfẹ́ mínísà pọ̀sù Dr. Ẹsẹ̀mọ̀ Mustapha JP àti màmá prọfẹ̀tẹ̀sì Lísì Mustapha bàbá àti màmá Ṣebí Ọba. Olùgbàlejò tó bá lè wá ti parí oṣù keje yìí, ìrì ìtura máa tẹ̀lé ẹ lórí lórúkọ jẹ́.

0: John Vance 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
3: Ìtẹ̀ méjì omi òrùnbó lẹ́mọ̀nì, ṣíbí òdúkọ àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
5: The big Royal TV sales, buy one, get one free, is here. Starting from July 31st to August 1st, 2026, buy a Royal 85-inch TV and get a 55-inch TV free. If you buy a Royal 75-inch TV, you will get a 50-inch TV free and other attractive offers. Available only for 2 days at all leading electronics stores nationwide and Sims Online. Buy now, pay later. Also available. For inquiries, call 020-1344-6506, 070-1222-3333. Terms and conditions apply.
6: Royal. Affordable luxury.

0: ṣe Nigerite
1: ló ṣe wọ́n jáde o.
0: Nigerite Castisil kò táwọn yọjú.
1: Castisil sílẹ̀tì lè ṣe Nigerite fi mẹ́ra yóò di òbí gbé jáde. Ó rẹwà, ó le kòkó, ó lálòpẹ́. Bàbá ń bá rí ẹni pé kì í mọ́ru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀ ó tún ṣe gẹ́sí pele ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ̀ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nàìjíríà. Nigerite Castisil ojú sílẹ̀ lásán lọ.
2: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìsebè ni mo fẹ́ ra jà lọ. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé
2: wọ́n ti pè é fa máa fani lákòóyá o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Òróró ìjọ ohun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings òórùn aládùn adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: gẹ́dìdìgẹ́. ọdún mọ́kàndínlógún ọmọ tá a bí ń gbà náà ti dọmọge lásìkò yìí.
1: bẹ́ẹ̀ni.
0: kódà tí mi ò bá ní ṣe mistake ilé bá bá rẹ̀ wọ́n ti máa sọ̀kù sórí òrùlé rẹ̀.
2: táìmù yẹn gan sef ni ran ti wa mọ́tọ́lá ti wọlé ọkọ̀.
0: ó tọ́ mọ̀ ni kábíyèsí olódùmarè
1: ṣùgbọ́n
0: ọlọ́run gbọ́n àwọn náà ni o. ọlọ́run gbọ́n wọn ni o.
2: invert.
0: kì í rọrùn bẹ́ẹ̀ bọ̀rọ̀.
2: òun ló ṣùgbọ́n ó ń gbádùn rẹ̀ báyìí o.
0: ń jẹ́ gbádùn rẹ̀ ìsìnga lèèyàn máa ń mọ̀ yìí pé sọmọ yìí pé tí a máa sọ wípé èèyàn ń
2: sílẹ̀. kílẹ̀ náà ń rò báyìí ọlọ́run ṣe ti parí sukúù.
0: Ẹ̀mọ́júkú ẹ̀mọ́ inú kúlẹ̀ pa àbí kan sọ
2: ní. Ajá mo mọ ti ẹ̀ fún lámú.
0: Ṣé bí òmò ni wọ́n sọ kò sórí òrùlé bàbá rẹ̀?
2: Ṣé iná ṣe wọ́n ti ń dá òkò jọ sórí òrùlé tí náà báyìí?
0: Orílẹ̀ wa wà bó ṣe wà.
2: Orílẹ̀
0: ilé wa wà bó ṣe wà.
2: A ní láti wá nǹkan ṣe sọ́rọ̀ yín nìyẹn. Irọ́ ọmọ kan á pè ní pé wá. Bàbá tó ní kò ní sọ.
0: Ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sí orí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ròyìn. Àwọn olólùfẹ́ yín méjì lọ́jọ́ Tuesday a tún ti gbèrò yín wá dé gẹ́gẹ́ bí ìṣe wa. Àwa tó máa ń jẹrìí yín náà rèé. Ọ̀pẹ̀lẹ̀ rèé. Èmi náà tún rèé. Ọlọ́run náà ní sì ń diri ẹwà fákùkọ wa.
2: Àdúpẹ́.
0: Mí máa ń ṣe wa kọ́ o. Ọlọ́run wà láyà sí i. Sì tí ń gbọ́. Mí máa ṣe wa kọ́. Ọlọ́run kan fún wa ṣe.
2: Iṣẹ́ mímọ̀ ń ṣe.
0: Àyíndé àdé kìí ṣe mímọ̀ ń ṣe. Ọ̀pẹ̀lẹ̀ àdé kìí ṣe mímọ̀ ń ṣe.
2: Ẹ̀yin kálukú jó kan fàdà.
0: Ọmọ ọlọ́run lógún
2: bá. Ọlọ́run wá ṣe.
0: Ọlọ́run ìṣẹ̀dá ni ọba tí sì ń ṣe bẹ̀rẹ̀ òní kú òní di àrò.
1: Fáàbàdà.
0: A máa lùgbà. Dáadáa ìgbà ó sì máa dùn fún wa títí ayé àìní pẹ̀kún.
2: Ìgbà ò ní lò wá àwa lálùbà.
0: Àwa láà máa lùgbà ìgbà ò ní lò wá.
2: Àìsọdọ́ àtúnṣà bí ọ̀gẹ̀dẹ̀.
0: Ẹ rí aṣọ rẹ̀ yọ ọmọ pọ́n. Tọ́ bá kọ́ bá pòkò ní rówó yọ. Ìgbà ń lo onítọ̀hún lọ́wọ́ náà. Èdèmàrè yóò là wá ń bẹ̀.
2: Ṣùgbọ́n ṣá Yorùbá náà ló tún ní bí ìgbà bá ń gbani ẹ̀jẹ̀ ká máa
0: rọ́jú.
2: Torí pé ìgbà ń bọ̀ tí ó gbani.
0: Bẹ́ẹ̀ni.
2: Sùúrù náà là á ṣe.
0: Bẹ́ẹ̀ni. Kúlẹ̀ a máa ní fowó ṣe lórúkọ tèmi ojúlówó ní ìka pírẹsẹ́ńtà yín náà ni Ilíásù lórúkọ tẹ́ ẹ sọmọ lọ́jọ́ Súnà Àmàlà méjì. Pọ̀nmọ́ méjì kùndí kan sólò ná fi pákéjì ẹ̀ lọ́jọ́ náà. Bọ́mọ̀ bátàn yọ bàárọ̀ bá àrọ́bá tẹ rí nbá bá àtàn ni tí mo bá parọ́ ẹ̀ bìdẹ̀ sí léèrè. Ó ti wọ 84 years báyìí.
2: Bọ́mi ògbónà ẹ̀bà ọ̀tẹ̀ àfihàn tí ọ̀rọ̀ gàrí ẹ̀ mú sọ ìrọ̀lóhun àti bàbá wa Àkàndé.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Wọ́n jọ lu sáà ni.
2: A ti ń mọ àwọn tí.
0: Wọ́n jọ lu sáà ni. Sóòrò orí rẹ ni.
2: Mo rí.
0: Sóòrò agbọ̀n rẹ ni.
2: Mo rí.
0: Igò dúdú ni fi ń kọ́ba.
2: Àwọn agbọ̀n ti ẹ gan náà.
0: Irọ́ ọmọ lọ́bẹ̀ yẹn.
2: Kí ló adé?
0: Wọ́n lọ́bẹ̀ yẹn ìyẹn ò nítumọ̀.
2: Kò nítumọ̀. Èyí ló nítumọ̀ nù.
0: Èlé nítumọ̀ àgbàlélé.
2: Tí wà tí ẹ̀gán bá dúró gan tó bá fẹ́ sọmọ ọmọ dáhùn lóhùn kí á jù.
0: Èmi wà sí ìtìjú ń lọ.
2: Ìwọ.
0: Àwọn ń kó èmi jẹ́ ń gbòòrò jù ń lọ. Bẹ́ẹ̀ ni. Jájọ kó lórí
2: gbà. Ìwọ́n tó rẹ́rìn wọ́n ń dì.
0: Jájọ kó lórí gbà. Lásẹ̀ ló rò pé.
2: Pé kí ni.
0: Wo lẹ́kọ̀ wọ náà
2: kọ̀. Kí ni
0: ẹ wo mi ẹ tún mi wo.
2: Abimọ taara.
0: Ibi
2: tí a bá ti bímọ ṣe aṣọ àtàṣọ
0: mẹ́ta. Ẹ ṣọ́ ti bẹ̀ dá mi.
2: Yẹ́nà fún mamaró tì mí bọ̀
0: bí ọ̀rẹ́yẹ. Láìsí bàbá rẹ lúwe. Ọlọ́run dàrí jí ọ.
2: Ṣé lómi dẹ̀ ní lẹ́gẹ̀sì ṣá? Ṣé bẹ́ẹ̀ ní lẹ́gẹ̀sì ṣá?
0: Lẹ́gẹ̀sì kan náà nu náà.
2: Lẹ́gẹ̀sì náà
0: ni
2: o. Ṣé àti
0: ìmọ̀ ti ta lẹ́gẹ̀sì náà ni ọmọ
2: ilé wa ni.
0: Ọlọ́run dàrí jí ọ.
2: Àwọn aláìní tó ojú wọn láyọ̀ jàre ẹ káàbọ̀ sí àkọ́tún títí fún tẹ̀dọ̀ ìròyìn lóòrọ̀ tó ní ẹ káàbọ̀ sí Washington IB ẹ káàbọ̀ sí àjùlé ìròyìn àjùlé tí fún tẹ̀dọ̀ ìkànnì alára àgbàyídá náà ni àkọ́kọ́ rédíò tó jẹ́ taládàáni nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni ẹbárí ẹbí ọlárẹwájú ọpẹlẹ ọrọ adé òsèlú kan tí mo jẹ rífánsí olórin rí ọkan ṣoṣo àjànà òkúté gbà àgbòjẹ fún òpapọ̀ george square arco sky gíran global radio king of scorer continental and intercontinental ẹ lẹ́nbẹ̀ wọn ikú kalẹ̀.
0: ok yí ẹjẹ́ agbára kàsídà ká dábòlẹ̀ ká wọnú ẹ̀kún kẹ́kẹ́ àkórí tó jẹ́ ti ti fún tẹ̀dọ̀ ròyìn fún ti òórọ̀ yìí gangan lẹ́ni ọjọ́ tusidee oṣù ń parí lọ ẹfọkàn balẹ̀ yóò dùn kò ní pẹ́ kò ní jìnà. Lórí ọ̀rọ̀ iléeṣẹ́ yín ọ̀pẹ̀lẹ̀
2: iléeṣẹ́ yín wo
0: tàìdálẹ̀ lábújá tí èlò kọ gọdúbà lọ. Wọ́n ní ìgbìmọ̀ nílẹ̀ ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà.
2: Ìgbìmọ̀ nínú ìgbìmọ̀
0: ẹ̀ṣẹ̀ wo ìgbìmọ̀ nínú ìgbìmọ̀ ẹ̀ṣẹ̀ wo. Wọ́n ti ń pèpè báyìí wọ́n sì ti ń wà á kaná sí wọn lọ́rùn wípé ẹgbẹ́ gbàjà ẹgbẹ́ gbàjà kí gbàjà gbà láti wá yọjú síwájú ìgbìmọ̀ nínú ìgbìmọ̀ nílẹ̀ ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wọ́n pa láṣẹ o fún IGP ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ni Terry DG tí wọ́n ń sọ nípa rẹ̀ ọmọ tó orúkọ rẹ̀ jáde ọlọ́run sàmìnà jẹ́ orúkọ wa ọmọ jáde sí dáadáa Adéyẹmí wípé ẹ wọ́ jáde wá síwájú wa ó kéré tán wákàtí 48 hours. Ọ̀rọ̀ ń gbé ọ̀rọ̀ ránṣẹ́ bọ̀ egun alárèrè o.
2: Aṣọ funfun ní sunkún aró ìjìnlẹ̀ ọ̀rọ̀ ní sunkún èkejì tọ́tọ́tọ́. Ní ojú ìwé kejì ìwé ìròyìn the nation níbẹ̀ ni mo ti rí ìròyìn tí ó kà jáde wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ̀rọ̀ wípé ń jẹ́ mọ̀pọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà 80 láàrin ọdún mẹ́rin lórílẹ̀-èdè South Africa ni wọ́n ti rán lọ sí ọ̀run àṣàǹtẹ̀.
0: Kí ló dé?
2: Látàrí gbogbo àwọn ìfẹ̀hónúhàn ìgbárata búkúbúkú bí ara inú igbó tí wọ́n máa ṣe tí wọ́n máa dẹ̀mí àwọn èèyàn légbodò yìí náà ni pé kúrò ń lu ẹ̀fìlú wálẹ̀.
0: Kí ló ṣẹlẹ̀?
2: Kí aláàdé ṣe ni wọ́n ní ẹ̀fọ́ ẹlẹ́fọ́ láwo ni àbí kí ló le tó bẹ́ẹ̀ gan ti gbàgbé ijọ́ kínní àná. Àwọn olórí wa kọrin títí tí ń jọ́nà lọ́run pé fi Mandela alẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Orí pẹ́
0: àṣírí gbàgbé.
2: Lórí ọ̀rọ̀ yìí náà gẹ́gẹ́ bí ìròyìn tó ti kà wípé ìṣí tó kẹ́yìn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní wọ́n ti lọ rèé kó wọ́n ní wọ́n ti kó wọn wá o ṣùgbọ́n àǹjẹ́ mọ̀ wípé a sì ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní South Africa ṣá tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò tí ì mọ̀ sí wípé wọ́n ń bẹ̀ ń bẹ̀ àmọ́ àbí tí wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí tí a sì ń gbọ́ náà ni wípé ìjọba ń sọ fún àwọn tó bá kù ń bẹ̀ wípé ẹ mọ̀ nǹkan ẹ̀yin lẹ́wà owó ara yín tẹ́ fi kúrò ní orílẹ̀-èdè South Africa tẹ́ ẹ bá ti wá ṣe tán ẹ jẹ́ káwà ó mọ̀ kó lè bàa jẹ́ pé nígbà tẹ́ ẹ bá fi dé pápákọ̀ òfurufú gbogbo àwọn ìyọpọ̀sínì àti àwọn ìdí àjẹni tó máa ń wáyé látọ̀dọ̀ àwọn ará bí kò ní lè ṣẹlẹ̀ torí ara àwọn ààbò tí wọ́n máa fi bò wọ́n nù àmọ́ ní báyìí danfo làwọn ẹni ẹlẹ́ni wà báyìí o
0: wọ́n
2: ní àwọn ni kí wọ́n máa wá owó wọn tí wọ́n fi kúrò ní orílẹ̀-èdè South Africa torí pé ìṣí tó kù náà ni àwọn ti kó tán báhùn ọ̀rọ̀ náà wá di hùn báyìí ọ̀rọ̀ pèsè jẹ́ àmọ́ mo ń wo ìròyìn kan bí báyìí ní ìpínlẹ̀ katsina tí ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn the nation ẹ jẹ́ ká máa kí ikọ̀ ọmọ ogun lẹ Nàìjíríà wọn tún ṣe dẹ́ndẹ́ iṣẹ́ o 40 àwọn ọkọ̀ lọ́rọ̀ sí agbórígbẹ́dìgá ọlọ́ṣà òun náà ni wọ́n já tíkẹ́ẹ̀tì àlùkìá mọ̀ fún pé ń tẹ́ ìgbélé ayé ṣe tó gẹ́ wá máa lọ ọ̀run nìkan lárí má bọ̀ bẹ́ẹ̀ lójú ìwé kẹrin the nation yìí náà ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀mí ló sọnù nínú ìkọlù tó wáyé ní apá gúúsù kaduna tá a mọ̀ sí southern kaduna ìwé ìròyìn the nation ló gbé.
0: ok ìròyìn eléyìí ló jẹ́ ó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ti SDP náà ni a ti bẹ̀rẹ̀ sinima fi ó kọ àwọn olùdíje wọn sílé ìgbìmọ̀ asòfin tó lé ní 1000 sórí àtẹ àjọ olómìnira tó rí sọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí inec gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde lápá abẹ yẹn àmọ́ ní ìpalẹ̀mọ́ sí ètò ìdìbò fún ipò gómìnà ní ìpínlẹ̀ ti ọ̀sun gómìnà adeleke ó ti kéde rẹ̀ wípé ọjọ́ tusidee yìí kó máa jẹ́ ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ kì í wá ṣe kẹ́ ẹ lọ jókòó sílé o ẹ fàsìkò náà láti lọ gba káàdì ìdìbò alálòpẹ́ yín o eléyìí tí ó fún yín láǹfààní láti kópa nínú ètò ìdìbò sí ipò gómìnà tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ṣe ń jáde lápá abẹ̀yẹ àmọ́ o ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lórí àṣẹ alágbára kan tí wọ́n lọ jáde wi gbe be ba ti foju gan ni awon baye je eyan daran criminals to je pe owo ba won bayi o fe ya emu abale shoot at sight gaga bi won ti soro won ni osio mo le ni hi I concur emi na fara mo
2: yin lu
0: mo fara mo osio mo le lo so yi di mimo lapa be yen royen bale sibe iwe royin ti punch photo ni ojo Tuesday na la lanfani lati ri o lori isele ile awon akeko to dawo tori o dede ri lole
2: ben ben
0: akole nso wi pe won ti dole yan meta bayi sugbe yan meji na ni emi bo lenu won gbanko gbile mo fi yen gbolosan oni akori to wa nwaju we royin punch photo ni onanu ama o ori oro obi kwankwaso won ni egbe oselu NNPP ati NDC won ti bere sini fa mara won lowo o lori lana eda egbe ti yin le e satileyin fun wa e satileyin fun wa won ti bere sini fa mara won lowo ti o si ma don leye oso ka nbe
2: okay now ko to di pe agba wo ma gbo atabaye lo si oju oja be ni emi na tun taju kan ti mo tun wo aroyin kan ni apodo mi nbi bayi won ni je mo pe Kanu Nnamdi Kanu leni
0: ti Kanu tin gba bolu okay
2: won na ni je Nnamdi
0: nda mo bere
2: mo ro pe ti ja kan kan
0: bo ti bere o fa
2: mo ju we keta iwe iroyin the nation lo we o pe omo ti juwe le fun agbejoro re pe ohun ni lo re mo o Nnamdi Kanu o sa ki e danu I sack you, I sacked.
0: No, I don't do for that any.
2: S-A-K-T, sacked. I sack you. No, do work at a iwero yin the nation. No, ni, owa ni, oro to ni. Ayesi bo, kunere re ni ba ti. Asi kubatu. Agba wo.
0: Bira wo.
2: Afrega gye.
0: Wadula wo malala wo.
2: Wadajole. Kosuna.

0: ó pé ọdún kan lónìí. Tí ìyá wa akíkanjú obìnrin abiyamọ àtàtà ìyálóde olóde ìlú Ìbàdàn tó tún jẹ́ ìyálóde ajagunà fún gbogbo ilẹ̀ Yorùbá olóògbé olóyè Sílé Fátù Ìdòwú Adéagbo Àjàó wọ káàlẹ̀ lọ.
1: Bí ayẹyẹ ìrántí ọdún kan yóò ṣe máa bẹ̀rẹ̀ ni Friday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje níbi tí àfọ́ àti ti lọ́pẹ́ yóò máa léwájú wa. Ṣàdúrà fọlọ́gbé tá sì máa ṣe mọ́ṣáláṣí tá a kọ́ dìrọ̀ sí màmá wa olóògbé olóyè Sílé Fátù Ìdòwú Adéagbo olóyè Oyè Labọ́lá yóò mọ̀ sùn rárá tá a wà á máa ṣe pa bárí ẹ tó bá di Saturday ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tá a wà yìí láago mẹ́wàá òwúrọ̀ a máa gba gbogbo èèyàn lálejò nílẹ̀gbẹ́ olóògbé tó wà ní Àjàó village Èyà Nọ́bárè along Ìdí Ayọ̀rẹ́ Adébáyọ̀ Old Lagos Road Ìbàdàn olóyè Sílé Fátù Ìdòwú Adéagbo ẹ̀yin lọ́mọ ẹ̀ṣọ́ Ìkòyí dùn lóye ọmọ gbọ̀nyún ogun Àjàó ẹ̀yìn ló múlé ẹ̀ṣọ́ Ìkòyí wù mí ogun ojoojúmọ́ ló múlé bàbá wọn sùn mí lọ Kainde Adesokan Serifatu Opene àti Olúwa Kẹ́mi Ọláyíwọlá ń ṣe lédè lẹ́yìn rẹ̀ olùkéde gbogbo àwọn ọmọ.
2: This BB Naija season 11, everything burns brighter. Only the biggest moves tip the scale because nothing is given, but everything is for the taking. When the world watches, will you be outshined or will you step up and take the spotlight? Big Brother Naija season 11 starts Sunday, July 26th, showing 24/7 on DSTV channel 198 and GoTV channel 49. Headlines. Sponsor, Bet Power.

0: Get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
1: Okay, ya kabo pada si tesiwaju ti futi adoro yin temi to pele oro na lajo nbe lori agbagbe lo lo bayi ton dabule si ti yin ke ma fi sara rin din eh eleyi ti awon we nisin oni awon agbalagba in la won na nsiri ngba iwo wa be bo lo se lu arugbo re
2: ah agba wo kini arakunrin an so
1: ngba wo wa be
2: emi ati eta jo so re se ati wa lorun nitori gbogbo emi wa bayi o tun pa asi laye mo
1: ni ro ni ewo la baba masi se bi wu ni o ti si lori re se bi wu ni o ti si lori a mo to ri yin
2: o njo wu
1: eja do so
2: o ti ke o si rugo
1: abi kan so de ni wa ja mo nta se o de si
2: Ah, I need to go. Eyin nu Olorun irun to sele si irun to sele si daddy wa
1: daddy yin wo
2: ai wa se ni wa a se yin na
1: na go belo
2: tori ko wu won
1: age aja lo si akata gomina ipinle osun ademola adeleke gege ba ti ma wi pe eto idibo si ipo gomina o ti de tan onkanlekun dedede ni ipinle osun won ni oni ganga ti se ojo tuesday ni gomina na ti pase bayi latana wi pe ki gbogbo awon osise patapata osise ijoba e ma wule wa bi se afun yin nisimi work free ina ni won pe ni category awon ti nbe lagbanrin osise ijoba lati le lo gba card idibo alalope won ti se permanent voters card eni ti se olori awon osise npinle osun ogbeni ayanlaye aina lopin sakula mbode to yato si sakula road eleyi ti won ra anfani ati gba eyin nilu osogbo lana ode yi ti se ojo aje monday ti si nbe ni akata category gbogbo awon ti won nbe ni joba ibile gbogbo ile iwe ile ile eko giga gbogbo atawon ti won nbe lagban be won ni e ma pin sakula e ma pin sakula ki to yato si sakula road wa nbadan bi o eh e ma gbege si sakula road ibadan won pe le segbe kan ni amalawa yi won ni oro ti gomina so ohun ase ti gomina pa ohun fun awon osise nbe wi pe ki won le lanfani tori ba ri kokoro asilekun afeni ti o ba jalekun ilekun ti se jalasiko afeni ta bofere o ba gbe o eh card dibo gangan ni kokoro te da fi le dibo lati le yen ni to ba wu sipo gomina wa salaye nbe wi pe se ri eto dibo sipo gomina ti nbo yi fun ilosiwaju ipinle osun en lo bade o si se pataki pupo pupo ngba ti o ma salaye o oni gbogbo awon ti won be lenu se awon kan be to je bi pe to kosi ba ti se a ni ni ka won o ma sise bi awon ti won je osise leto lera medical workers awon osise leto abo security staffs atawon mi be na oni be se pele teyin no fi lanfani ati gba tin yato sawon yun ama lowo o atejade to waye latodo ogbeni olawale rashid o wa ro awon ayan wi pe etu yaya o lati le gba card idibo alalope yin lasiko toto ati eyi to ye mo ro yin mo si tutu yin o ke lanfani un lati le re ibi te ti gba card idibo ke lo gba gege bi akole eleyi ti nbo wi pe ojo saturday ojo kedogun osu kejo elade o jagba nkan gbe nkan hanu lati pase bi gomina ti nbe loroye lowo Ademola o omo Adeleke ti ohun dije dupo jade labe agbe oselu ti accord lati wole lekan si be si ni oludije lati mo egbe oselu ti All Progressives Congress APC atawon egbe oselu meji lami tawon na fa omoye kale won jo ma fa bi rubber ti e da fa ati ma fa catapult dada o ti e fa catapult dada
2: kilode kilode o ti se ro pe ma fa katapult
1: mo mo po ibile ni o febi wo ni o gboko dada
2: mo pe ni wo die na
1: o lo wo iru a ni mo bi le so yun iru a iru a ni
2: mo pe ni wo na
1: ni je ranti so fun o ni je modele
2: a wo
1: to lo bo amiru ba ni a e je du o fe le yan ka ka sun bi
2: be ni aye ro wa lorun
1: mi ke ni
2: abi ki le be fa yo aye ro wa lorun ni
1: ka ni ka su ki le go su ke na du ade
2: ma ye pe yin o ni ri boro la ka tun si mi je na ma be la nbe be kan fun ni 500 naira
1: de wo ro la de wo ri bi bi le ti teju si kabiyesi o mo ki la
2: le teju ile oni kaju le teju baby face iro ere la da temi bi o jare punch lo si gbe jade la ro iwon ni
1: mo be lo dibo mo be dele mo be dele dibo
2: ibadan ti su o
1: ibadan su mi e wo ibadan su mi be pe mi ni wo ibadan be pe mi ni ibadan wo gege lo se
2: gege to wi e ibadan lo wa
1: so ba kan la re wa
2: bo ise mi nlo ni wi pe se ise iroyin kika ti su e ati awon eto e gbogbo to nse
1: olorun bi 100 years
2: ki tun de olorun
1: yo ma gbo ba yo ma ro mi lorun si ni
2: ka wa ba se lo ri baba pe to
1: bo
2: eh vacancy
1: vacancy o si en to fo kon salary mi ni
2: ara wa ko yin be lo tori eh yo je meji la ba la de
1: mi na gan en to ka royin ibi olorun fi ro lorun
2: eh ti abi awon
1: eh to mi awon awon gan ase to
2: Social Democratic Party time si SDP. Won ni won ti so di mimo fun gbogbo araye o wi pe to awon ti bere si ni se ikojade na la pe lori aye lo jara gbogbo awon ti won je omo egbe won ti won fe dije dupo ni ile igbimo asofin ti ipinle gbogbo eto idibo ti o ma waye bẹ́ẹ̀ni wọ́n ni ní ojúpo ti ìtàkùn ti ti àjọ elétò òmìnira elétò àjọ olómìnira ètò ìdìbò ilẹ̀ nàìjíríà tá a mọ̀ sí inec lápapọ̀ wọ́n ni wọ́n ń jẹ́ 1,015 wọ́n ni ẹgbẹ́ òṣèlú sdp sọ̀rọ̀ wípé èyí wáyé o lẹ́yìn tí àwọn ti bùṣe gbogbo orúkọ pátápátá porongodo fún gbogbo àwọn tí wọ́n ń dàníyàn tí wọ́n ń fẹ́ láti díje dupò gẹ́gẹ́ bí ààrẹ ni àbí díje dupò gómìnà tó ń ti àwọn ilé ìgbìmọ̀ asòfin ilé wa méjèèjì ìṣẹ̀lẹ̀ òun náà ló ń wáyé ó kù díẹ̀ kó pe wákàtí 24 lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú ti apc tí wọ́n ti kéde rẹ̀ wípé tọ́ àwọn ti fi léde o sí ojúpo ti ìtàkùn àgbáyé ti àjọ elétò ìdìbò ilẹ̀ nàìjíríà àyùn tá a mọ̀ sí inec o wípé gbogbo àwọn tí ó máa díje dupò lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú ọ̀hún gẹ́gẹ́ bíi gómìnà 37 ni wọ́n jẹ́ àti àwọn tí ó máa jẹ́ amúgbálẹ́gbẹ́ àbí igbákejì wọn bẹ́ẹ̀ náà sì ni ó lé dáadáa ní ìdá 100 gbogbo àwọn tí wọ́n fẹ́ díje dupò ní ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ wọn gbogbo náà ni wọ́n ni ó ti wà níkàlẹ̀ bẹ́ẹ̀ yóò ṣáájú ètò ìdìbò ṣáájú ọjọ́ kẹjọ oṣù kẹjọ èyí tó jẹ́ gbèdéke ọjọ́ tí àjọ inec tí wọ́n ti fílẹ̀ báyìí láti fi gígùn wípé tọ̀ lẹ́yìn èyí o kò sí pé àtúnmọ̀ kan kan ń bọ̀ bí ti wù kọ́mọ̀ nígbà tí ń bá àwọn oníròyìn punch sọ̀rọ̀ ìyún lórí ọ̀rọ̀ gbogbo bó ṣe ń lọ sí pàápàá jùlọ pẹ̀lú ètò kan tó tún wáyé níbi tí wọ́n ti ń fún àmì ẹ̀yẹ ìdánilọ́lá lóríṣiríṣi látọ̀dọ̀ ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti ara òkè ọya lọ́run tá a mọ̀ sí Arewa Student Union ti àwọn náà ń bẹ ní olú ilé ẹgbẹ́ ọ̀hún ti sdp ní ìlú Àbújá alága káàfàtà fún ẹgbẹ́ òṣèlú sdp ọ̀jọ̀gbọ́n Sadiq Gombe wọn ni òun náà ni ó fi ìgbàgbọ́ àti ìnígbàgbọ́ rẹ̀ tí ó fi hàn wípé òun mọ̀ dájú ṣáká o wípé ẹgbẹ́ òṣèlú ti sdp òun náà ni wọ́n ti ṣe gbogbo ohun tó tọ́ àti ohun tí ó yẹ tó sì jẹ́ pé àwọn ti fi gbogbo orúkọ náà léde sí ọ̀dọ̀ àjọ inec kò sí wàhálà kankan mọ́ lọ́dọ̀ tàwọn o àwọn ti buṣe lápá ọ̀dọ̀ tiwọn àtẹni tí ó díje dupò ààrẹ àti ti ilé ìgbìmọ̀ asòfin àgbà méjèèjì àti ti ìdíje dupò gómìnà láwọn ìpínlẹ̀ gbogbo ẹ̀ pátá náà ni àtòjọ àti àkọọ́lẹ̀ rẹ̀ ló ti bùṣe tí àwọn sì ti fi ṣọwọ́ sí àjọ inec.
1: ọyá olúwa dé sí o.
3: ẹ kú ilé o ibi n pa ka si nkan si ni la
4: e kaabo iya mi ki le wa je bayi o
3: ah iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
4: be ni iya mi Golden Penny Noodles lo le se
5: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun Golden Penny Noodles
3: o se won ko mi ni mo se fe Golden Penny Noodles ni gan lo se se yi
4: iya to ya yi to si mo tojo omo ni
5: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi
6: The big Royal TV sales, buy one, get one free, is here. Starting from July 31st to August 1st, 2026, buy a Royal 85-inch TV and get a 55-inch TV free. If you buy a Royal 75-inch TV, you will get a 50-inch TV free and other attractive offers. Available only for 2 days at all leading electronics stores nationwide and Sims Online. Buy now, pay later, also available. For inquiries, call 020-1344-6506, 070-1222-3333. Terms and conditions apply.
7: Royal, affordable luxury.

0: ọ̀rọ̀ tó bí pl gidi gan àwọn ìgárá ọlọ́ṣà tí wọ́n sì yàwó agbègbè tá à ń wí yóò tí wọ́n ní wọ́n wá ṣe ìkọlù ìgbẹ̀san padà ní wọ́n ní àwọn olùkọlù ni wọ́n yóò aṣèkọlù yìí náà ni wọ́n ní àwọn tí ẹnìkan pàtàkì idi abasu aiki tó jẹ́ olórí àwọn ẹni bíbí tí wọ́n gangan ti ń darí wọn balógun wọn náà ni wọ́n jọ ṣígun wọ abúlé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ó sì jẹ́ pé àwọn àti ẹnìkan náà tí wọ́n pè ní àdó àlérù tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ òun ni wọ́n ya wọ agbègbè tó à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kódà gan ní ìpínlẹ̀ àmọ́nà ti zamfara ni wọ́n ní àwọn eléyìí wà ọwọ́ jọ ń kanwọ́ ni gẹ́gẹ́ bí ìjábọ̀ ọ̀rọ̀ ń ṣe sọ ṣá látọ̀dọ̀ zagazola makama lẹni tí ó ń sọ ní wọn pé ìwádìí fi hàn o wípé àwọn agbébọn tá à ń sọ̀rọ̀ wọn yìí náà ni wọ́n ti pe amọ ètò lóríṣiríṣi kalẹ̀ tẹ́lẹ̀ wípé ẹ mọ nǹkan ṣe rí àwọn tó jẹ́ ọdẹ ìbílẹ̀ láwọn agbègbè ọ̀hún gangan làwọn kọ̀kọ́ kọlù náà torí bẹ́ẹ̀ ó bá mú òkété tí ó fi òkété tí ó pa òkété ojúṣe ẹ̀ ní kọ́ dí
1: bẹ́ẹ̀ni
0: ibi táwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu táwọn bá ti mú àwọn ẹ̀ṣọ́ inú ilé balẹ̀ dandan èyí tó kù ọ̀run nìkan lárí má bọ̀ àmọ́ nígbà tán fèsì lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ náà tètè kan ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà létí ó tètè kàn wọ́n lára wọ́n ní pápápá ni ó bá di pé fire for fire lọ̀rọ̀ náà bá dé o pé ẹ̀yin àti tani pẹ̀lú tani
1: níwájú tani
0: ó bá di kẹ̀ù ìlàó kẹ̀ù ìlàó kẹ̀ù ìlàó à ń dí à ń là ojú ni wọ́n ní ogójì ní àwọn ìgárá ọlọ́ṣà òun náà ni wọ́n sì mú balẹ̀ ní wàràṣẹ́ ṣàtúntà àwọn mẹ́jọ tí wọ́n jẹ́ olórí ikọ̀ wọn tí wọ́n ń darí wọn ṣiṣẹ́ ẹ̀bí ìròyìn tó ṣe bí ẹ̀ ń gùngbọ̀n ọ̀nà díẹ̀ ní ojú ìwé kẹta ìwé ìròyìn the nation ló wà mọ́ àyè ní ògbà mí nù fọ́nrán mo bá ṣẹnu ní déédéé sí bí o.
1: ok akínyìn akínyìn a mọ rírì yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ti a gbogbo lójú òpó facebook wa ìmáfọ̀jẹ̀ peter olólùfẹ́ wa ni ẹ ṣeun sọ́lì olúgbilé ẹ ṣeun o láti sẹ́yìn àrọ́mọdọ́mọ ìyá onírú ẹ ṣeun adúpẹ́ o ọláìdé fọlárànmí araniyáyá ìṣọ̀lá kúrètì ajibọlá matthew aki ajibade olamike ọmọ abilẹ látàpátá gàngà ń bàdàn thompson oyomakari akiyayina àwa náà lọ fún yín gan ẹ ṣeun sherifat funke aziz ọlárẹwájú jẹlílà tọlájúmọkẹ thank you so much deborah adetutu ọgínní akiyayina àdúrà tẹṣe yọgbà lórúkọ jésù ẹ ṣeun gan ọláìdé fọlárànmí àwọn ló gba sùúrù ilé funfun tààrà báhùn
0: ẹ ṣeun gan
1: matthew ajibade ẹ ṣeun gan emosu títí layọ ẹ ṣeun gan púpọ̀ gbogbo yín la kí pátápátá àforúkọ ọba amrítàlá adébáyò àkàndé mfr kábíyèsí fọbawa láàfin àfiwọn àfi kí gbogbo ẹyin olólùfẹ wa tẹ ẹ darapọ pẹlú wa matthew cash akíade akí ẹyin náà gbogbo yín la kí o ago méjì láǹfààní láti ti pàdé lórí gbàǹkọ̀gbì ìròyìn àmọ́ ní kété tí ọba ti dago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú olórí sport iná ni ẹ láǹfààní àti tó bá pàdé lórí ètò ìjà wọn sí i àmọ́ lago mọ́kànlá láàárọ̀ yìí láyínká agboola misha parish extra parish extra ìṣèbọ̀ rẹ̀ wa ni ìṣèbọ̀ rẹ̀ wa ni mélòó náà ni ṣèbísà awù wa náà ni
0: ìbọ̀ fẹ́ wa ni ọmọ yàtá ni ìwọ gbà.
1: bẹ́ẹ̀ iná ni bẹ́ẹ̀ ṣe bí gbòòrò lòun náà sì wà
0: ìbẹ́
1: gbòòrò yínká wà ọlọ dàrí
0: jù
1: ọ oge àlejò rẹ pàtàkì fún ti àárọ ìyá wọn náà ni magaji bọlá akínyẹmí tí wọn jẹ prominent ọyọ politician tí wọn tún jẹ agbáṣàga nílẹ yìí
0: àwọn ọmọ olóṣèlú tó gbajúmọ
1: bẹẹ ni tí wọn sì tún jẹ ìkàn títú gbé àṣà aga
0: nílẹ
1: àwọn náà ni àlejò wọn ẹ bá wọn pàdé lago mọkànlá sí ago méjìlá tó bá dago méjìlá ọlọwálé èyí náà ni kẹ pàdé top striker lórí já wọn sí.
0: adúmọ̀ ọkọjọ́ ogún ìṣẹ́jú ni kẹ pàdé olórí sport lórí tó tá a pè ní já wọn sí. miwili ti
1: ọlọ́wálé
0: ọlọ́tàlẹ́ lẹ́yìn aago méje àṣálẹ́ òní ẹja pàdé lórí ètò yẹn ètò àtàpè ńlájúlẹ̀ ìtàn níbi tá a ti ń ka ìwé ìtàn àròsọ ìrèké oníbùdó látọwọ́ olóyè d o fagun ah ọlọ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì ni mò ń jẹ́ mo kí ní ti kíkẹ́ lórí kùsù Èkó
1: kúnlẹ̀ ọmọ anífowó ṣe lóko tèmi ẹ ṣe o.

0: after the Indomie wrapper, anyone can become a winner.
1: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrapper.
2: That's right. Don't miss out on My Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.
3: Ìtẹ̀ méjì omi òun bo lẹ́mọ̀nì, ṣúgbì ojúkọ àti iyọ̀.
4: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
5: Ìlà kò sọ mi ẹ̀ kọ́ bá mi yìí ti fẹ́ sọ ní.
6: Omi nira kó fi ọwọ́ gbà.
7: Ohun ló ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kò ká nǹkan kan láti rà mọ́.
8: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
7: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
8: Àfi bí ẹni wí bí àná ni.

ẹ kú ojúmọ́ mọ̀ ní gbogbo ibi tẹ̀ tí ń gbẹ̀kọ́ ní splash 105.5 FM ilé fún bala ìgbè fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí òpè méjì lórí ètò jáwọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kù orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé next month díje àgbàwo tọ́tọ́tán àgbàwo tó fa sẹ́mu mi lọ́lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní abá ní bàbá sìtì ní ọmọ máa nírọ́ abá ní king of boys ọmọ máa nírọ́ àwọn gangan ni boys sàmọ́ tàn wá tàn ló lẹ́mí èrò ndí ọláwọ alẹ sex ní olóòtú ètò ìjáwọn sí adéronke adéṣọlá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kama vinga ti yín gangan ẹyin tèmi èní òun náà ni ọjọ́ ṣẹ́gun àṣẹ́gun kó àṣẹ́gun àrùn ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kọkújẹ ní gungi ààrẹ ẹ̀ ní mayan fónà ẹni gangan òun náà ní pre-cashport fún kashivasri ẹ̀ẹ́wò ẹ̀mọ̀ ó pàṣẹ pé káàṣì ẹ̀ pé ọdún méjì àmọ́ àkọ́kọ́ ṣe pre-cashport ilé yìí kí cashport ọdún méjì ti káàṣì ẹ̀ pé yẹn kó tó wá ṣẹlẹ̀ lọ́jọ́ ẹtì friday ok pre-cashport ọjọ́ wednesday àyẹ̀mẹ́ ìbínú kìí ṣe ni ọjọ́ wednesday ní tuesday wednesday ẹ̀ẹ́mọ́ bíi ọ̀la ló máa wáyé ṣùgbọ́n ẹ wá wá eligible láti jẹ lórí pre-cashport wa ẹ bá ṣe ń ta látijọ́ yìí ẹsìn mọ̀ ẹ wo ẹ tètè kara mọ́ṣẹ́ ọgbà roko bọ́dún dé ni báwọn ará twitter ṣe mọ́ sọ pé farm ẹ tètè mọ́ farm ẹ mọ́ ta torí títa yín náà ni ó ṣe àtọ́nà fún ìyẹn láti jẹ ìyẹn ní pre-cashport wa àti cashport friday ilé ìtàn fi ṣe àmì ayẹyẹ ọdún méjì ìyẹn fún kàṣẹ ìyẹn fún kashivasri ẹsẹ tún lè jẹ déli kò dí déli dúró wa lọwọ ẹsùn lè jẹ láàárọ tòun ló yẹ kẹni kankan ó tàn yín jẹ pé ẹ lè jẹ láàárọ yìí ẹwọn kan bí déli dúró ṣe ń lọ ní pre-cashport ń lọ ní kashivasri dúró lọ ní cashport gangan fúnra rẹ ó tún lọ 5347-1004-1#. www.cashier.ng láàárọ̀ tòní ẹjẹ́ mu láti ní ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bọ́lá láti kúkú gbà á ìyẹn volleyball torí wípé atọ́kùnrin atóbìnrin orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni wọ́n yọyọ láti lọ kópa nínú eré ìdárayá bọ́ọ̀lù aládìkúkú gbà ti ilẹ̀ adúláwọ̀ ìyẹn 2026 African Volleyball Nations Championship òun náà ni nàìjíríà òun náà ni wọ́n ti yanjọ ìyẹn nílùú abidjan orílẹ̀-èdè cote d'ivoire òun náà yóò ti láǹfààní láti wáyé àwọn ọkùnrin orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni wọ́n ṣe dáadáa ní continental championship eléyìí tó wáyé lórílẹ̀-èdè kenya eléyìí tí mo mú tíkẹ́ẹ̀tì láti lọ kópa ìyẹn ní african volleyball championship tó dẹ̀ jẹ́ wípé àwọn obìnrin orílẹ̀-èdè nàìjíríà democratic republic of congo òun náà ló gbàlejò qualifiers tí wọn táwọn ọmọ tí a lórílẹ̀-èdè nàìjíríà táwọn náà tí wọ́n fi ṣe kí ni wọ́n fi jẹ́ òtàtàtà tó ta lẹ́nu ìyẹn fún wọn ẹwẹ ẹjẹ lọ sílẹ̀ ìdíyàwó láfi gbígbá lórí tábìlì kí ìyẹn table tennis ní 2026 ITTF African Youth Cup òun náà yóò bẹ̀rẹ̀ lẹ́nìí ìyẹn ní accra lórílẹ̀-èdè ghana ní baltimore sports complex òun náà yóò ti láǹfààní ìyẹn láti wáyé bẹ́ẹ̀ sì rè láti ọjọ́ méjì ní òfin wáyé èní àtọ̀la òun náà ní african youth cup ọ̀hún ni yóò láǹfààní láti wáyé táwọn eléré ìdárayá bọ́lá fi gbígbá lórí tábìlì matthew kuti ní ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ní ọmọléwájú àwọn ikọ̀ láti orílẹ̀-èdè nàìjíríà tọ́jú orí wọn wà ìyẹn lábẹ́ ọdún mọ́kàndínlógún tán lọ kópa ìyẹn níbẹ̀ ẹ jẹ́ wọn lọ sínú ìdíje commonwealth orílẹ̀-èdè nàìjíríà tẹ bá ń gbọ́ nàìjíríà tí ò kọ́ mọ̀ sí wọn pé mo wulẹ̀ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé mo tún kọ́kọ́ kọ bí góòdì márùn sẹ́gbẹ́ kan náà fún team nàìjíríà bí ìmọ̀ bọ́ ṣe fẹ́ ṣe ìmọ̀ bá ṣe fẹ́ gbà ó ti kọ́kọ́ kọ bí góòdì márùn sẹ́tún wá rí báyìí wọ́n ti wá fi bí mẹ́ta àbí mẹ́rin wọn góòdì yẹn ẹ̀jẹ̀ fi mẹ́ta mọ àṣejù nínú àyà irun mú ti wà òkè ẹ̀jẹ̀ fi bí mẹ́ta kí n tún kọ́ sẹ́gbẹ́ kan oró ti ń lọ bí mẹ́fà báyìí tá a ti ní mo wá fi mẹ́ta mọ́ tops ẹjẹ pàjọ ẹgbẹ bóyá bí góòdì mẹwàá kò bá dì ọlọrun gbọ ìyẹn fún team nàìjíríà nínú ìdíje kọfẹ tó láwọn ọmọ mi ń ta lẹnu wọn ṣe dáadáa arú àná kí n tó kúrò lórí ètò ìjà wọn sí àbí ká tó wá gan bí mo ti ń sọ fún ará àdúgbò edidi ọ̀ngì ìmọ̀ ń gbé ṣe irin lọ́wọ́ làwa bí o àmọ́ bí ò bá yára já o ẹ bèrè pé mo ló bá yára já inú omi góòlù ló bá yára já gold medal òun náà ni edidi ọ̀ngì udi òun náà ló gba ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà kò tún wá pin síbẹ̀ ráfíà tún fọláṣadé lọ wá ọmọ tí a ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ṣe bí ọ̀yọ́ láyọ̀ yéé ṣẹgbẹ́ bá bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì
oyo ni popo ara kale ko jo ti ba be elomi lai lai oloto ni to won oto ni se ri apapo iye won ele ti ra fi atula wa gbe 229 kg ohun lo eyin ni he he to mo ye ba mu yewo to ba lo janu siru yen lawon ise to be lapa awon su to wa lese o wa gba olese kan pe ti esese iku ku ni ala e ona ki e ba ri san e ri su te ri ge obirin egbe ngbe won iwo lo nba iwo lo nba won ti won ja ise yan kan ni ngbe won o ro mo jaja adugbo lon lo le mi ro okay 58 kg o na ni category ele ti rafia tu lo wa ele ti o wa sugbon o koko fu akosile dije commonwealth le no ni commonwealth record guinness record 103 kg o na lo gbe se wa ri ni clean and jack Clean and Jack, eyin ipele mi 126 kg lomo birin mo gbe 103 kg kan 126 kg kan mo wa manu akanji ki ko bo se ma ti da gbogbo eko 229 kg ohun na ohun lo gbe o to fi gba gold medal iyen fun team Nigeria lana ninu idije commonwealth ohun na de ni commonwealth champion defending champion ni nbe yen o tun wa defend the title gidigan ni o duro tan ni le to tun ma se pe ere daraya weightlifting ninu idije commonwealth o le de Nigeria won wa tan ni o won duro tan ni o de talenu fun ere daraya 3x3 basketball iyen wheelchair basketball fun o le de Nigeria team Nigeria lanfa lati jawe olubori o iyen inu fi kabaga awon akoko ni ana ami meje si mefa ohun na ni won de fi fiya je orilede india bo ya orilede india won fe forward atoyin agberu nigeria ni sugbon 3x3 wheelchair basketball yen o ta lenu team nigeria o lanfani iyen lati fi di remi si won lowo jijawe olubori ohun ni o sumo won tesiwaju iyen ni pelu to kan ninu idije na iroyin ga emoye so edidion joseph umuafia o se dada fo lede nigeria lana 147 kg ohun na lo jagba o besre ni clean and jack o gbe 172 kg o to wa de wipe apapo won to gbe 318 kg o ko 319 kg ohun na ni edidion joseph umuafia ohun na gbe iyen fun team Nigeria se ri to ba tin diago mewa o ko to ba tin diago mokanla o ku iseju meji le ni ogun iyen 1038 orilede Nigeria won lanfani lati wa lori odan emelere da orilede Nigeria en to ba mo gbe da won si dada bo awon ko yin sajeji si patience ko George 400 meter o na ni o mo sa heat yo mo sa heat ti e fun orilede Nigeria iyen ni iyen ni aro ti to ni 1038 ohun na le re jere o waye team Nigeria schedule wa fun day 5 ninu DJ commonwealth ohun na ni fe mu wayan o de je pe heat 2 ohun ni se lanfani lati mo kupa part 1 di ago mokanla e to ba tin di ago mokanla oku iseju oku iseju 16:20 eyen 1046 Esther Elo Joseph ohun na 400 meter race ti e yo lanfani lati waye iyen ni 1046 ori eto ja won sina la wa ngba tun ba bere ri o ko dan ti bere heat mi iyen bayi o ti sa heat hurdles kan koja tori pa wa bronze sa 400 meter kan nisin awon kan na tin lara won po apa kan lo le mi ero bẹ́ẹ̀ tó bá ti wá ń di ago mọ́kànlá kọjá ìṣẹ́jú mọ́kànlá 11:11 colin obi ebinga nínú eré ìdárayá odò wíwẹ̀ òun náà olùdó yóò kan lòdò fúlẹ̀ nàìjíríà men's butterfly nìyẹn bẹ́ẹ̀ abdul-jabbar adama 11:11 náà jọ wà ìyẹn lórí ìlà ó bá ti ń di ago mọ́kànlá kọjá ogún ìṣẹ́jú dọ́kà sọ́kà eré ìdárayá odò wíwẹ̀ náà ní fúlẹ̀ nàìjíríà ago méjìlá ìdí eré ìdárayá orí ọ̀dàn 400 mítà tàwọn ọkùnrin yóò wà lórí ọ̀dàn fún orílẹ̀-èdè nàìjíríà ruth ayọ̀dẹ́lẹ̀ women's powerlifting òun ti fẹ́ bẹ̀rẹ̀ ní ẹ̀ lọ́ọ́ dán agbára wo àwọn èèyàn agbára pọ̀ ago méjì lọ́sàn-án òní ni bá ti wá ń di ago méje ó kọjá ìṣẹ́jú márùn lálẹ́ òní tèmi tọ́pẹ́ adésínà orí ọ̀dàn òun náà wà ń bẹ̀ ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà
kan na ago meje koja iseju mewa lali oni favor ashe ipele to kogun si asekagba semi final e ri nbere dara yori 100 meter ni bakan na kan isola ajayi 717 ohun na 100 meter titi e na semi final nicolas fakorede 724 lale oni ohun na wa yen lori papa ipele to kogun si asekagba semi final ere dara yori 100 meter tawon okunrin patricia mbata ago meje abo lale oni ere dara ya ise kikan niyan rosemary chukuma ere dara ya ori odun lede nigeria 100 meter ipele to kogun si asekagba semi final 734 ni yo lafa ni lati waye 734 blessing ogundiran ere daraya ori odun 100 meter na ni pele to kogun si asekagba semi final miracle ezechukwu 752 lowo sare fun lede nigeria oye shade olatoye hammer throw awon javelin shot tun kan ko hammer ohun ti na ti wo ipele to kogun si asekagba ohun na ti wo ipele asekagba iyen lati ana 758 ifola shade olatoye omo ju lede australia ati nigeria 3x3 wheelchair basketball yo mo tesiwaju iyen loni la ago mesan ale won di ago mesan koja iseju 14 ati ago mesan koja iseju 14 oni asekagba ere daraya ori odun 100 meter ti kan isola nicolas ati favor ashe ton ba wa asekagba ago mesan koja iseju 14 ohun le lanfani lati ni won wo to ba di ago mesan oko to ba di ago mewo kogun iseju 940 ti awon ere daraya ori odun wa rosemary chukuma ni Rosemary Chukuma blessing ogundiran to fi mo miracle ze chuku to ba yanyo si asekagba 100 meter awon obirin won lanfani lati wa lori odun iyen ni ale ti to ni 914 ati 940 o na ni asekagba laipe laijina awon Elo Joseph won to bota ni sere daraya orede Nigeria 400 meter fun patience of George won lanfani lati sa laipe laijina je won aseri wale se darabara lafese gba ninu idije kin sari wale sijoba ibile akinyele iyan akinyele constituency 2 ninu idije honorable lalekan ahmed football competition mura nugba 2027 to de je wo pe ipele to kogun si asekagba semi final to lanfani lati waye lana ccc rio bot oja eje rovers won ja won sibi ti o da won wa rovers won wa ku wa meji seyo kan ohun na ni ccc rio robot ni wa na je ko ye ni na fi ya je won meji seyo kan asekagba yo wa lanfani lati waye ejo ti o waye ninu osu kejo won jamo greatness fc ati ccc rio bot won jo koju ara won ni asekagba idije honorable adekunle ahmed olalekan football competition gaga bi oluko ni adeni ademola ko gbagidi gaga bo se nje ko di mimo e je lo sinu ere idaraya waffle rolede nigeria won se jollof gana se jona lana o awon eroja ti won lero ni nja ba won fi si line goals awon ma abudo mi ka ba won fi ya je rolede gana pelu ami ayo 4-2 iyen ninu DJ Waffle B under 20 championship e mo pe o lede Nigeria wa won ni DJ yi lo wa awon defending champion won de se kini won de se dada lati defend state the kigo

0: Okay.
1: Ah, ọmọ. E ja wo tan ba ti gbe time tan sa wa ka wo ye se dole ti won sa. Oni omo sa tona boya rate si wa. Iyen fun lati yan si pele to kangu si a se kagba. Iyen semi ah, patience. Ah, ọmọ. Ah, patience ki sa pa. Abi ki mo gbe le ba. Eni ki mo ni page ki mo ni suru ki keri na ni patience. E wo mi o ni patience kankan. Ah, ah. Gold medal mi lo nlo gbo yen now. Omo lede Canada. Owo na lo shawe lo jawe olubori mi ri iseju to sadada lati ti mu joko si sugbon e ti ma lanfani lati wo iyen lo jopo idije commonwealth ma mu wa iyen fun patience o ko george on tun sa ipo keta 400 meter to wa loke to aye yu to ye fo ire ohun na rejireje ohun na lo wo pe o bere dada sugbon keyan ma bere ra ko tun mo si pe yan bere ati e je so kankan fun ipa to bi amusan oluwa to bi lo ba amusan nigba ati to bi amusan strategy to fi mo sare ohun na ni wi pe to bi o mo bere ri e slowly Tobi mo e ba pe Tobi ma o je world record holder Tobi mo ko ki gbo during ba ti race yen ba n lo lowo lo ma gain momentum ta gbere speed yen sugbon ngba ti Tobi Amusan bere si ni train pele awon oluko ni Usain Bolt ni Toronto de Jamaica to bere si ni se atunse leyin nkan to sele ni DJ Olympics 2024 every year to ti wa ninu ereje Tobi Amusan world record to be ni yen gan o se je ko je pe ohun na ni o pada tun break world record yen yen fun ra re eyan te ba fe break world record yen mu re le o o kan yo kan wa pe oni yojo mi ni yo si jojo re ameja pada sinu rije feyele adulawo ti tawon obirin tori pe olede nigeria yen di tiger
0: super falcons
1: di tigers ki patience is sambe yen 1 2 3 4 ipo kere na patience ko je pada pada se lo
2: 53.27
1: to se pa kokon kile en to se
2: 51.5
1: 51.59 le to se pa kokon sabi 51.5 na se ri pe o jina si 53.27 e ja wa mo won to ba sele ta won yoku ba sa yo ni lati duro kan pari so ta ba ri awon to je pe won sa 51.51 ton fi gba ton ba fi pari gbogbo ireje won a ri omo ride nigeria mi lo joseph no sare ni 10:46 awon lokan leyin awon ile sugbon sese ka ti loju oja igba na ta ba de a mu esi re a mu wa iyen fun yin Esther Okoronko o na ni olede Nigeria at ajo NFF ati SC Toronto to soju ni won ti ni ko saye fun egbo eleya meya o tori wipe ninu DJ Fele Adulawo hotel iyen ile itura ile ti iko super falcons wa ile itura yin to ya bi lonu ju ni pe lodun to koja ti mo lo sun DJ Fele Adulawo mo lanfani lati lo sile itura lojo asekagba DJ Fele Adulawo lati lo ki awon NFF officials ko mo ba gugu won be ile itura ohun si je ile itura to ye pe o se daada won so pe ile itura to je to se to jokan gbogi ehebi 5 star ohun na ni amaru fife sele to sele nbe ni bi tan ti tawon star ti lo si training kan to de won ti ji owo won mu awon to sise yen ni best okun ko sa e o se video o fi sojopo ayelujara ko da o da ri pe asiri won en to sa se kan lara won sise won na lo se asiri e ti tu e won de ti ni ko lo duje e wa duje 2 portion of rice lati ni o gba eyan ti ni lo gba 2 portion of rice e ko je mo ko 2 portion yen mo randi e bo se mo randi na na se ko si lo be ko lo je ni ẹwọn wọn ni orílẹ̀-èdè morocco ṣùgbọ́n látìgbà náà àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún níṣẹ́ ni wọ́n bọ́ sójú ọ̀pá ayélujára esther okoronko tó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ìbọn ẹlẹ́yàmẹ̀yà afc toronto àtàjọ nff náà ṣe àtijáde síta láti wàá sọ wípé kò sáàyè fún ìbọn ẹlẹ́yàmẹ̀yà lè ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ṣùgbọ́n ẹ̀yìn tiwa a lọ sójú ọjà tábà láǹfààní láti padà dá sọ̀rọ̀ nípa ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ìfigagbága wọn ìyẹn ní òní olùkọ́ni justin madugu ni àwọn òní fojú kéré màláwì o bẹ́ẹ̀ ràṣẹ́dá ajíbádé nípàdé oníròyìn tàn ṣe lánàá òun náà ni àwọn fẹ́ jáwé olúborí ni àwọn fẹ́ tún di ìdíje káwọn dìímú torí wípé gíní ó ti dìbà tí àti nàìjíríà ogún òpin wa ni ogún ni wa ni kàlùmọ́ ni wa ni kàṣúra wa ni wa fún àwọn obìnrin ajá òdìmọ̀ àwọn òṣèlú àjọsìn madugu dẹ́ ni tactics ń bẹ́ẹ̀lẹ̀ òun ni fojú di orílẹ̀-èdè màláwì òun ó wí wọ́n ní wí kúbi ni ó dà ẹjẹ́ á lọ ságbowó kó lè pojú owó tá a bá padà lè jáwọn síntẹ̀síwájú má fojú òpó ká ṣẹlẹ̀ *347*1004*1#. Elo joseph náà sáré ní ìdílé aago mẹ́wàá ẹni 10:46 bàbá lọ bàbá padà ní tó bá sá ajẹmọ láàárọ̀ tó ní ẹkú kàlẹ́.
3: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
2: Dem say Monkey Smart na because of 3 near. But now Monkey will jump past the eye they quick see.
3: Don't call me Auntie.
2: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
4: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the bass goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
5: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.
6: Ṣade kí ló dé sí lánàá ní domi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí.
7: Mo ń kó àwọn àkókò yín domi ní jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
6: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
7: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náírọ̀lì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi sèmi náà jọ.
8: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
9: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbó lẹ́ndì NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ìjẹmà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: e kaabo pada latoju oja kan ni splash 105.5 fm le fun balagbo felele ni ibadan una le si wa lori eto jawon si ele wo wa ni kan ni bandore facebook splash 105.5 ibadan elo esther joseph una lo ti sa ire ije re e to ti satan e won ti gbe wa fun wa bayi kilo sa 52.82 tori o da bi pin kankan sele tele technical glitch kan wa ni o je ki won tete su e en to se po akoko ni sori kilo sa
1: 51.52
0: o se ko je pe lo esther jo lanfan lati yan yo si pe to ko si ajika ba semi final tori pe asiko to sa oju ti patience ko judge lo 53.2 seconds so 53.2 seconds only 0.27 seconds on lanfani iyen ni at mo pe nkan kan sele na lo yewu wa ko to di wi pe won mo nti onikaluku to lanfani lagbo sugbon epo keta lo se atowo eyin owo onu ewu won gberu tan atowo onu ohun na ni o ti lanfani 51.27 abi 27 seconds ni elo esther sabi ni ati owo onu o ti wo semi final won ti gboruko sita o ti wo semi final o ti wo semi final 100 meter straight into the semis o de ja soro nipa iko super falcons o le di nigeria ikma to milara lale oni super falcons okonko okay second lo pada gbe
2: o pe o
0: owo ope o le to tun ma si pamole ni nigeria meji lola le wo ni pe to ko gbe asika pata asika gba dj commonwealth 400 meter race patience okon george ati elo joseph esther omo I'm proud of this team olohun gbo te ba nawo si nkan yo yo igba ta ki gbe ta pariwo oro favor of feeling lo si fe mu aye wa fun eda yo riodun le ni nigeria ta won yo ki gbe ton pariwo pe nten se fa people yo da nten yan ohun na lo dire fun won bayi ni dj commonwealth amo lálẹ́ òní ago mẹ́sàn-án nàìjíríà àti malawi torí bishop àṣìṣe bíi ti south africa
2: bẹ́ẹ̀ni
0: esquire mi ń já o.
1: Ṣẹ́rí mi ò rò bóyá irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí super falcon àmọ́ kò gbọdọ̀ ṣàfojú di nbẹ̀rẹ̀ torí tàbá mi ò rò bóyá ọjọ́ láǹfààní láti jọ pàdé rí rárá tó wọn jọ pàdé rí n tó lè fẹ́
0: kọ́kọ́ tí malawi ó wà ní.
1: Nǹkan tó lè fẹ́ di kini náà tó pé kini tí wọn jọ kójú ara wọn débi kí wọn jọ fẹ́ wo ìfigagà tó ti gbá sẹ́yìn pé báwo ni wọ́n ṣe ń ṣe sí àmọ́ tẹ́mi kan ṣàmọ̀ ní wípé ikọ̀ super falcon kò lè sí àfojú di ibi tí olùkọ́ni náà sọ pé àwọn olè fojú di ikọ̀ malawi ṣùgbọ́n kò ṣe pé bóyá ìfigagà tó máa lágbára fún wọn jù bẹ́ẹ̀ lọ yàtọ̀ sí pé ká gbàgbé pa ti bàfá ẹ bayana bayana bí kí làwọn ìyẹn omi kò bóyá super falcon ìmú tó ṣe wọn náà ló máa ṣe rárá kò lè rí bẹ́ẹ̀ so ikọ̀ super falcon torí pé kí ni tábà wò ikọ̀ tó wulẹ̀ ta lẹ́nu dáadáa ni wọ́n àwọn náà ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò fi pé kinní.
0: àwa lọmọ tó ń sọ
1: bẹẹni o.
0: ó dà abdulkadir adérọgba.
3: adọkun lápọdọ tèmi èyí ìfigagbága yẹn gẹgẹ pé ìfigagbága eléyìí yóò le àkọkọ tí mo fi ní ò lè ni pé orílẹ̀-èdè malawi tá à ń sọ yìí pé èèyàn kọ́kọ́ wá ná sínú ìdíje yìí ná ẹ̀mọ̀ pé ìyìn kan ni fún orílẹ̀-èdè yẹn pé wọ́n mọ̀ yìí pé ìdíje táwọn ò fẹsẹ̀ gbárí àti pé ẹni tó ń bọ̀ látò kẹta téèyàn ò rí rí téèyàn ò bá dọ̀rẹ́ rí èèyàn mọ irú kan tó wà lára ẹ̀ èèyàn sì mọ irú kan tó ń gbé bọ̀ wá káyàn mọ́lé so lápọ̀dọ̀ tèmi èmi rí orílẹ̀-èdè malawi pé underdog ni wọ́n ṣe rí ikọ̀ super falcons wọ́n ní láti jáwé sóbì torí tí wọ́n bá fi ojú kéré orílẹ̀-èdè malawi yìí ó ṣe ṣe kí wọ́n yí wọn lágbòdà náà tàbásì wọ orílẹ̀-èdè malawi dáadáa náà lóòótọ́ wọn lè mọ̀ jọ pàdé rí ṣùgbọ́n tá bá lọ wọ àwọn figagbága ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ tó orílẹ̀-èdè malawi náà gbá orílẹ̀-èdè yìí náà bí wọ́n ṣe ń gbá bọ̀ náà àwọn náà láǹfààní láti ṣẹ̀dá lọ́kàn jẹ́ pé ìyá náà ni ewúrẹ́ ń bá sọ wọ́n bá bọ̀ ní sọ èrè òun náà ni ọ̀rọ̀ padà já sí eléyìí tó túmọ̀ sí wípé orílẹ̀-èdè wa nàìjíríà tí
0: tán gbá friendly tó ta lẹ́nu gan àgbọ̀n kan
3: o eléyìí gbogbo friendly tó gba ìwé ó borí ẹyọkọ̀ọ̀kan eléyìí tó túmọ̀ sí wípé tí ikọ̀ super falcons tí wọn bá ti fi ojú kéré wọn ó kéré tán ó yẹ kí orílẹ̀-èdè malawi kan jẹ tó mẹ́rin lé ní.
0: mẹ́rin márùn-ún
3: wákàtí ṣùgbọ́n tí wọ́n bá fojú kéré wọn nù tó yẹ pé wọ́n pé wọ́n yẹ rí àwọn àmúlò náà ń ṣàmúlò àǹfààní malawi wọn jẹ tó mẹ́rin lé ní.
0: zambia àti egypt ní okòjọ ara wọn dédé aago mẹ́fà nírọ̀lẹ́ òní kí nàìjíríà tó gbà tí wọ́n lálẹ́ aago mẹ́sàn-án ní ìfigagbága nàìjíríà. mike tyson mọ́nìgbàgbé eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan wọn ló ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀dọ̀ tyson fury lòun ó tò sí o ó ní ìjà pé anthony joshua ọwọ́ rẹ̀ yá tí ẹ̀jẹ̀ antojúnú yà kan bá pọ̀ bí báàgì sìmẹ́ǹtì kan níwọ̀n ẹ̀ṣẹ̀ rẹ̀ kan ó ní ṣùgbọ́n tyson fury òun lòun rò wípé yóò jáwé lórí nígbà tí anthony joshua àti tyson fury àti mike tyson tí anthony joshua àti tyson fury bá kojú ara wọn mike tyson ni tyson fury ló ṣe ṣe kó nà wá anthony joshua yá àmọ́ anthony joshua jẹjẹ kó yẹ kó joshua yóò bá yà ń bẹ ni ikọ̀ red bull àwọn náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ léńjé léńjé eléré ìdárayá ìwakọ̀ jíde ọmọ orílẹ̀-èdè ọmọ ilẹ̀ faransé ìyẹn gwen lagru òun náà ni wọ́n ti gbé wá sínú ikọ̀ red bull lati ni ko Mercedes leyin igba ti Mercedes awon ti lo fowo ko kimi Antonelli ka won diyan mu ka won na ka won gbegun en iyen ni ta won ta de mo wa pe DJ Formula 1 an ti wa ni summer break bayi leyin Hungarian Grand Prix kaluku na ti lo fun Aransi mi won si ma pada wa be ninu DJ US Open to ma waye Flushing Meadows Novak Djokovic ati Aryna Sabalenka ore won won mu won next level tori won ma ko pa ni mixed double ninu DJ US Open iyen ni New York ni ojo kedogbon osu kejo odun ti awonife iyen lati wo iyen be yo dun miss double won yo ta lenu Cameron Norrie jawe bori fun igba akoko iyen ni ati osu kerin ko bi fi gabaga mefa ni tele lo ti fi dire mi mefa se merin mefa se kan lo fi na Alexander Kovacevic iyen ni lo bi fi aje iyen ni ana be ko Philadelphia 76ers ni DJ NBA na no je odi mo pe awon la won gbe LeBron James o awon ni awon gbe awon ti fi idi e mule nti won pe awon ni LeBron James lo pada ja mo ni o se ru ma Miami san post video ton ran won yin awon gangan LeBron James lo ranfani iyen lati ja mo lowo iko egba gbo bolu Chelsea Kudri na ni won tun se na mu pe bo ni se Welbeck so wa nle ati ohun ati Jordan Anderson
3: emi ko je te sibi igba ti eyan ba mo kan tan se ni awon ti je pe mi ro be awon yen gan ojo ti pe won ja nigba te ba gbe dance ati
0: se ki se wi pe tori iriri ni ko gba wa balu Chelsea se nlo fun awon iko tori pe nkayo kan ti mo pada mo nipa oro Granit Xhaka eleyi ti Chelsea fe gbe ti won ri gbe mo mo ko Xhaka ti kini ti se po ba Liverpool ri sugbon se ki se pe won ni lo ri tori wi pe Marco Kuyela kan ko to kuro o ni awon ta won wa nu ko
3: ni
0: die ni awon ti yasi awon
3: bon mo to ba je pe iriri melo ni awon Welbeck gan iriri melo gan ni
0: ati Welbeck mo lo bi
3: 2930 ifi awon fi gabaga tan gba ko lu ko Brighton melo na bere ni sa to ko ja won mo gbe awon Welbeck wole ni omo gbe won wole sori papa le to mo se pe awon agbabolu wa ti ko Chelsea tan le lori ofe lati gbe te ba wo sojo ja dada te ba se tan lati
0: ni elo akojumo
2: yes ma
0: e ka ranse ta ka se laro yi
2: be ni ma mo ta ka se e ma
0: o da e ti je 25000 lodo ka se laro ki loruko yin ati yes o ki loruko yin ati bi ti mo tin pe yin ma mi
2: owo ya mi fun ka
0: lati bo
2: lati di roko
0: o da ko ni baje ti je 25000 akoso ma ke wo pe yin abi ya kan di tebi aje inu mo ma dun
3: o da ele to tun mo se pe won nilo awon agba bolu ke se awon to je pe ka ko ma ka sa meji meta won ti finu ko yen le pada ke wa ni anfani pe won ku le wa lo re gbe won
0: o da okay oni tu ba lele to ja won si laaro to ni sugbon ofin ele ti o mo di awon aso le yen ni oju ile o ye mu ball lo wa n dile nje le lo n lo awon dile lo n fi awon ya lo n se awon tactical dile kan lori papa ile gesi ti lawon gbo ofin le awon ye wo lati mo wo lati de na ru nkan ba oni tu ba lele to ja won si laaro to ni titi ola ele ti ya lafa lati mo pade ba mi layin ka gbola aye ko ton ti won kale yen fun parrot extra titi ola won mo tin ga lo tori mi o fe ma kana mi ko ba mi bo ni awon ko ojumo
3: ajumo
0: e to si mu to da ni to sa lenu wa fawon ara ile tori bi pe
3: o ma gaju
0: e mo yin ko
3: o se lu ni all the way
0: asiko o se lu na la wa
3: ati bo sasiko e ma so nge won mi fe ni mo gbe o ti mo polowo se lu bayi
0: awon na si mo
3: ati mo polowo
4: e ti polowo
3: I test like you
4: on testing test
0: o da te e darapo mo la in ka gbo la lori parrot extra ire o

0: Omo ti gbọ lori bayi. ₦500. ₦500. Ko kan kankan lati ra mo.
1: Ara lo so be fun e ore wa. Emi ma ti chopa. Pẹ̀lú ₦500, ₦500, ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni.

0: ṣe. Káṣe olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́ pé lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 20. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlọ́gbọ̀n èèyàn ló máa Cashier. So ti Cashier, mo ti Cashier.
2: Dem say monkey smart na because e three near. But now monkey will jump past the eye they quick see.
3: Don't call me auntie.
2: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
3: I'm fighting, okay.
2: Everybody come show themselves.
4: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass goes the show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.

0: make you always dey read the label before you use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
1: Ojẹ́ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rọ̀ ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún tó lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chátà tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti béèrè fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èròjà àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọ kúlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 naira lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app street trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí.

0: èyàn kí mo bí dé tàwọn ṣe máa tètè jó tán èmi gẹgẹ bí ẹrọ ìbánisọrọ alágbèéká wa jẹ kí n jẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ tó bá sì mọ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.

0: Yeah, welcome back. The program is still Parrot Extra Radio, and we must move as fast as possible. My guest is still Moga Jibola Akinyemi, Mr. Politics. Oga. Ibi ta borodi oro Senator Sharafadin Abiodun Ali ninu APC. Mo se mo pe gbontarege ara won eyan ti edu gbangban bi oke sapati leyin won ni ni esiti menu de amo bi se tori arojo mu solokun ka ge pepepe tori ti awon tin nu nbi ti won ba pada sinu egbe yin ti gbogbo o se kini se mo pe nkan to se ni na kini
1: se ki je beta seri education correct impression kan sa ko se awon to kuro nu egbe, that's the joy of it.
0: Okay.
1: On a l'homme au 46 years. Adé Soji, on a fait député. So want somebody representing the youth. Would that will appeal to the youth and would appeal to, because teba wo population awon to dibu, teba wo demarcation awon teba di teba wo every week youth no poju. So Soji
0: records of the youth no dibu.
1: Adé Soji Michael Adedeji, o ma appeal to the youth.
0: Yes.
1: Ninu le and awon to legbe loke oku gbo awon to e kan pe. I want to tell you something. Nigba to mo n ba the same senator Sarafadin Abiodun so ni Dajiana. Won ni laaro yen kan to wa sodo wa. Awon ni message, awon ni meeting pelu one of the so called, I won't even call them agreed. Sheri nti o sele nu APC ni pe maybe tabani leader bi Ajimobi. Maybe won ba ti check the number of people ton gba form. Yes. Omi ne paro fun leni
0: e lo re fun won lo won pada o.
1: Mo soro lori iyen na. That's one of my recommendations. Pe 50 million naira. Sheri expression of interest non refundable ni o. Lataye igba temi ti mo. But nomination for
0: wa no constitution egbe na.
1: O wa no constitution egbe o. Expression of interest is non refundable.
0: Ebo ni to go ti mo.
1: Sheri pe mi na ti gba form ori. Expression of interest. Expression of interest is non refundable. Ina ma fi se administrative work inu offices. But nomination form. The party is rich enough to refund every other person.
0: Can the constitution so?
1: No! Sherry, the constitution so. Tell me, constitution of Sony. At A, at B, Tawanika tell the constitution. I go at the bridge constitution. And I will tell you why. Sherry, until Ophia Besson, we pay Ophia Champe, new electoral act as amended here. Obey everybody, obey everybody, Lekufu.
0: Benny.
1: Kufu. Even I want to sign the gangan, obey our gansin, obey our gandhi. Ti won yo delegate to pe delegate ni emi e ka wa won agbalagba won leaders egbe tan ba toju won ba joju yin leni kan form delegate
0: o da kuburu mi be kemi ni kan ja kini ije mo fe ke eyan kan eyan meji kan pe wa lati koro commander mi pe Mr. Parrot yen sa sa wa gugu e maya oya 0706 949 3000 ni oju opo te pe wole te fi ba Moga Jibola Akinyemi soro te fi da situ yi te ja mo WhatsApp mo ti ri won tin pe wa e se o o selu ami
2: ami awa gan ta ti wa lese kuku ta jo me gbe ati ngo ti senator Sarafa na won fe lu won si paro wa fọkọlọkọ lo fa gidi gba form obe ti wa gbe mo lowo mo ti so benu ki won fowo so wo po ni o won mo gbagbe 2019 won mo gbagbe 2023 o ti won se ran ti awo mo kekeke tanka ti agboni tanka ti abule tanka bi tan ba won eyan soro ki won mo je ti wa na je ya o gbe ba fi wole e je je federal e je je lodo senator e je je lodo rep e te ko local government ti e tabodo council re lo gbe anfani nkan ti nbe nle o to pe o won mo se demo mo wa bo rinu mi oro kan mi o won mo fi eje sinu won mo so gun ti jata o ki won fowo so wo po tori o ba ni ta ba fo owo owo mo mo ni o oyo stage oni ba je na bi jiro ni ba je o o do dada o won mo jo dabi 2019
0: 2022 e se o te de se to e se o god bless you sir e ti gbo ba
1: bẹ́ẹ̀ ni
0: mẹ́sẹ̀jì ń wọ̀ yìí
1: lákẹ́ẹ̀mí bí orúkọ mi a ní gbèsè ti wà lórí ẹ̀ gbèsè ti lọ lórí ẹ̀
0: ọ àròjọ́ musolókùn ẹja former governor Fayose àti Wike ẹgbẹ́ ẹ̀wọ̀n ìṣẹ́gbẹ́ ẹgbẹ́ yìí náà ń ṣiṣẹ́ fún olú òṣèlú wo náà ń ṣe ẹka define it ní gbólóǹkan àbí méjì ká tó máa lọ.
1: Ṣẹ̀rí kò tuntun ọ̀gá wa ti Bọ́lá Ìgì Èdè wọn àtàfi lọ́ba PDP ṣiṣẹ́ kò tuntun. Dóletan ni pé ìgbà títí Bọ́lá Ìgì táwọn ń ṣe mínísítà wọn ọba léjẹ wọn ọba Èdè jẹ so advice emi le fawọn naa ni pe kan mo bẹgbẹ wọn ja iso mo ẹgbẹ kan naa.
0: Kan mo bẹgbẹ wọn jẹ o da ko buru ẹ ma ja bẹgbẹ wa jẹ o o ya ti awọn oloṣelu ẹgbẹ yin ẹ ko bi ka ma nikẹ ti ẹgba wọn lamọ amọran bawa ṣe mo ṣe ni ori parrot extra on radio niyẹn pe kẹ gba wọn mọran kini ẹgbọn tẹ fẹ fun un oṣelu yìí ti n bọ o ẹja ṣayé ẹ jẹfun jasari gba kọ yẹn ka gbọ nkan tẹniyẹ fẹ sọ jọ. Ìṣẹ́jú kan làá fún wọn. Hello.
2: Hello sir.
0: Hello. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
2: Hello. Ẹ kú iṣẹ́ sà.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
2: Orúkọ mi ni Azeez Morufat láti ìdí ìkan. Ẹ jọ nítorí Ọlọ́run APC. Ẹ jẹ òbúrẹ́. Ẹ dákun kẹ́ ẹ lè deliver lókè ẹ ní ṣòfò. Ẹ dákun. Ẹ dákun kẹ́ ẹ má jẹ́ sèrè alùsà. Ẹ fún wọn pọ̀ ẹ tọ̀ síbì kan náà kó lè hó pọ̀ ẹ jọ ẹ jọ. Ẹ ṣeun o.
0: Ó dà kò burú ẹ ṣeun
1: tẹ̀sẹ̀ wa. Àti iṣẹ́ lórí ẹ̀ mà.
0: Ọ̀rọ̀ yẹn òyìn náà tún wà yìí lákẹ́yẹ mí ara o.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àti iṣẹ́ lórí ẹ̀. Mo
0: bẹ́ẹ̀ jíṣẹ́.
1: Àádẹ́ ìyanjú ẹ̀ lágbára.
0: Ó dà kò burú ọlọ́run fún yín ṣe. Ọ̀rọ̀ Fayose àti Wike là ń sọ lọ.
1: So mo ti sọ fún wọn kò sí.
0: Àṣẹ kúrò ń bẹ àti mo ti ní kẹ́ ẹ máa gbé ẹ kẹ́ ẹ fún
1: olóṣèlú. Ẹni kí fáwọn olóṣèlú
0: ní mọ̀ràn. Ṣé
1: èyí
0: tí mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí àmọ́.
1: Ṣé èyí tí mo fẹ́
0: kí káre rọ̀ fòfò ṣe
1: ni mo ṣe ń. Ẹni tí mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ ni wípé ẹ mọ̀ jẹ́ kó ṣèlú ó da ọ̀rẹ́ ẹ̀yìn àyìn àtàwọn èèyàn rù. Nígbà tí mo wà ní Kaduna ìyàwó a máa ṣe ẹgbẹ́ NPN tí ọkọ máa ṣe UPN o kò yẹ kí òṣèlú kó da àárín wa rú because ọ̀rẹ́ lónìí ọ̀tálọ́la lòṣèlú o kálukú ó dẹ̀ lọ fawọ́ agbẹ́jẹ́ mọ́wọ́ ẹ̀yìn tí wọ́n bá gbá mú àwọn ọ̀dọ́ ni o àwọn àgbàlagbà ni o ẹ̀yìn tí wọ́n bá gbá mú wọn èrí náà rí ẹni tí ọwọ́ òfin bá tẹ̀ mọ́ o kálukú ẹ̀dẹ̀ mọ́jà tó di kandidate kan kẹ wàá sọ̀rọ̀ ayé dọ̀ta ará àdúgbò tàbí kẹ́ ẹ lọ́ máa ṣe tí òye kẹ́ ẹ ṣe
0: yé
1: táwọn leader wa yẹn bá débi tí wọn ó ti pàdé ara wọn ó dì mọ́ra
0: wọn ní
1: ọ̀dà kò dẹ̀ ní síbẹ̀ mọ́.
0: Àwọn ọmọ ti gbọ́ báyìí ó yá ẹ̀ lékún bíi náà káyọ̀ mọ́gàjì olùbàdàn ni yín nǹkan tó lùbàdàn ń ṣe tó dùn mọ́ yín dùn ẹ̀sẹ̀ àdìsọ kẹ́sì
1: kìí bàbá ń ṣe dáadáa o àkọ́kọ́ náà lórí security bàbá ń tíráì dáadáa wọ́n sọ gbọ́ amọ́gàjì di chief security officer agboolé wa a sì gbọ́dọ̀ jìnnà síbẹ̀ economic revamping ìbàdàn ó ti ń ṣẹlẹ̀ torí wọn ti ní economic ẹ̀rípa àti ní gàrí ìbàdàn so gbogbo àwọn nǹkan dáadáa kódà lórí ìgbà à ń jẹ mọ́gàjì à ń doyè gan gbogbo ẹnu bàbá ti ń
0: wọ́n
1: ti túnmù láì nẹ̀
0: so
1: bàbá àdìkẹ́ ọlákọ́ba lọ́rọ̀ ẹ̀mí bàbá ni o
0: bàbá kúlùbàdàn
1: o kábíyèsí bàbá o ẹ̀ pẹ̀lú wa o.
0: Ó dà kò burú so our time is fast spent so we must bring this show to an end. Thank you very much Mọ́gàjì Bọ́lá Akínyẹmí for being here with us. We appreciate you, your presence here and with this royal kìnní torí ẹ̀wọ́ yà fọ́tò èmi àti mọ́ o náà fẹ́ bá Mọ́gàjì yà fọ́tò. So before I go please permit me to stay in belated birthday to Alàgbà Bọ̀dé Adénígbò Down Commission happy birthday to you Bọ̀dé ọ̀rẹ́ mi pàtàkì comrade Olatokunbo Awẹ́ ẹ̀kú ìpalẹ̀ mọ́ ìrántí mọ́ mi o I remember you too Alàgbà Rẹ̀mí Yusuf today's your day you are far away in Canada God bless you happy birthday to you and I salute my sister Angela Agua Wike happy birthday later in the week Yusuf Olaniyan are my one of my guys in Lagos during our days at Fame Weekly magazine gentleman Kunle Bakare happy birthday to you wonderful man wonderful folks God bless all of you well it's time to get out of this place comfort oh yeah ati n lo niyan gbogbo wa Lanre Olabisi Oludotun Ajibola Kunle Ogunṣọla Desmond agbára ti pa you So, however, if you have anything you want to say about this radio show, just send me a message 0805-500-1736. 0805-500-1736. My name is Online Kagbola. Till next week, Tuesday, I say, God bless Nigeria. God bless us all. Next on Splash 105.5 FM is Talota with Olawale Amzat, Mr. Top Striker. Have a good day.

right. Je ka ma kira wa gudebe we gbogbo bi te ti lanfa ni lati ma gbo ikani ikani Sports 105.5 FM ele to wa ni le malavelele ni le Ibadan o ya tan lo tan o tan je ogbe ni ogbodo Faisal atun ti de lo san temi pelu awon royin loloko ojo kan to je tere daraya ni bigibi kaakiri agba nla aye lelede wa Nigeria ni pinle Oyo ati ni ese kuku ni o ma du gbogbo ma kan sori ba ti gbogbo e gbagba to kasele o ya join together ba nso nipa royin loloko ojo kan to je tere daraya a tun lanfa ni lati ma tusu re de sale koko iyen lawon royin eleyi to takoko takoko bákan náà làwọn ìròyìn yàjò yàjò tọ́lọ́yìnbó ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí òun náà láàmọ̀ gbà síra wà láà ìyẹn lọ́sàn-án tèmi ni o èmi ní gẹ́gọ́ mo wà nílé agbára o desmond turiji àgbáwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́ òun kan ní mífìdáwà tí ọmọ jẹ́gẹ́ lọ́fọ̀n tí mo gbọ́ dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tún dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò alex fagosi nìyẹn ọlọ́ọ̀lẹ́ amzad lorúkọ tèmi di top striker eléyìí tó gallant gan ó máa dùn gbẹ́gbẹ́ gẹ̀dẹ̀ máa kán sí lọ́sàn-án tèmi. ìdíje commonwealth ń tẹ̀ sọ́wọ́ iwájú o tọ́ba di nírọ̀lẹ́ ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi mẹ́ta òun náà ni wọ́n kópa o ní ìpele tó kángun sí àṣekágbá bá a bá ń sọ nípa semi final 100 meters men race semi final ìpele tó kángun sí àṣekágbá àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti qualify tí wọ́n ti dé ìpele yìí léyìí tó túmọ̀ sí pé nàìjà ń ṣe bẹ́ẹ̀ o ìyẹn nínú ìdíje ti commonwealth bá a bá wọrí tábìlì báyìí lọ́wọ́lọ́wọ́ bí n ṣe ń bá yín sọ̀rọ̀ australia ní lékè tábìlì wọ́n la everybody pa ní o àlàpá yányán ẹ mọ̀ pé australia yẹn tá a bá ti ń sọ nípa commonwealth kọ̀sọ́mọ náà tí ọjọ́ sẹ́wọ̀n èédébẹ̀ sákúlá ròdù lọ́sítrélíà o wọ́n ti ní 26 gold báyìí nígbà tí wọ́n tọ́pọ̀ wọlé wọn léde england ó ní mẹ́jọ canada lọ́wọ́ ń pò kẹta pẹ̀lú gold medal méje naija wà nípò kẹrin pẹ̀lú gold medal mẹ́fà ẹ̀rí gbé ọ̀nà jìn síra wọn gan àwọn tó wà nípò kínní sí karùn-ún scotland ló wà nípò ẹlẹ́ẹ̀karùn-ún góòdì márùn-ún lónìí bó ṣe jẹ́ ni ẹ̀sùn gbọ́ australia

Ajayi yẹn òun gangan ni ó ń ọ̀tí ọmọ tó ń sọ lọ́wọ́ báyìí tẹ bá ń gbọ́ mọ̀nàmọ́ná. Ajayi yẹn gangan ni mọ̀nàmọ́ná eléyìí tí ń sọ lọ́wọ́ báyìí ọ yára pọ̀ ọ lọ fáà gan ó yá gbọ́ pàpà láti bẹ̀. Olùkọ́ ni kọ́ ti Super Falcons ẹ̀ ó ti jẹ́ di mímọ̀ yìí gbé ṣé ká mọ̀ tara ara wa jẹ ó ní kò sí bá a ṣe fẹ́ ṣe. Táàbọ̀n sọ nípa èébú ẹlẹ́yàmẹ̀yà eléyìí tí ń ṣẹlẹ̀ lólédè Morocco yìí ó ní ẹlẹ́ran ara. Láàrín gbogbo wa o èèyàn ni wá. Ǹjẹ́ ọmọ bíbí olóde Morocco ń ṣe yìí yóò gba bìkan àfẹ́tì ikọ̀ Super Falcons ṣùgbọ́n lóòótọ́ àwọn ti pè wọ́n ṣàkíyèsí pé ẹ mọ̀ fi ojú ibẹ̀ ẹ mọ̀ èwo tẹ ẹ mọ̀ èwo lẹ̀ o ẹ mọ̀ fojú ibẹ̀ wọlẹ̀ ẹ mọ̀ fojú ibẹ̀ tẹlẹ̀ ẹ̀yìn ẹgbọ́ kàkú omi ó ní ṣùgbọ́n èèyàn ni wà kò sẹ́ni tí wọ́n pè ló kọ tí èsè tiẹ̀ tí ò ní àfẹ́tì ẹ̀ tí ò sì ní rí bákẹ́bákẹ́ lọ́kàn rẹ̀ ó ní ṣùgbọ́n òun kàkà sáré sí àjọ NFF torí pé wọ́n ti gbé ìgbésẹ̀ akin látàrí gbé bí wọ́n ṣe pe àwọn agbábọ́ọ̀lù yìí tí wọ́n sì jẹ́ kó yé wọn yí pé. Kọjá ìwúrí pé olóde Morocco tí wọ́n wà àwọn nìkan kọ́ wọ́n wà ń bẹ̀ o torí pé gbogbo ọmọ olóde Nàìjíríà lọ wà lẹ́yìn wọn gbagbagba pé bẹ́ẹ̀ bá wo orí ẹ̀rọ ayélujára. Ọmọ Nàìjà wọ́n ti take care up wọ́n ti ẹ mọ̀ pé ìjà ń jà ní máa di ti a. Ìyẹn àkọ́kọ́ Nàìjà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bú wọn tó bí Nàìjà bá ń búra wọn mọ̀ bá wọn ìwọ́n tó wọn járá àta mọ̀ bá wọn dá sí o jẹun ó búra wọn wọ́n lè bú àwọn aṣíwájú wọn ṣùgbọ́n tára àta kan bá fẹ́ bá wọn bú aṣíwájú wọn wàhálà ó ṣẹlẹ̀ torí wọn ò jí óye pé kí ni tiẹ̀ ń bò lọ́gbà kan ọjẹ́ bí ọmọ olédè Nàìjà èé fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ẹgbẹ́ ìjà igẹ wọn ti sọ di tara wọn lórí ẹ̀rọ ayélujára pé ṣe ẹ wá àwa jọ Senegal lójú yín àbí àjọ Senegal lójú yín ẹ lẹ́ẹ̀fẹ́ tó bẹ̀ wọ́n ní ibi tí wọ́n ń bá olóde Morocco lọ lórí ẹ̀rọ ayélujára wọ́n fẹ́ lé gbogbo wọn kúrò lórí íńtánẹ́ẹ̀tì pátápátá pé àti ẹ̀fẹ́ rí yín ń bíṣẹ̀ ẹ̀yin Senegal ẹ pé Nàìjíríà ni ẹ̀rẹ́ fojú àná wò kú ọ̀dà Morocco ẹ̀bọ́rọ̀ ti ṣe tọ́tí ọ̀bọ̀ yín lásọ báyìí o ẹ lẹ́ẹ̀fẹ́ tó bẹ̀ ṣùgbọ́n wọ́n sì mẹ́yẹ ẹ̀bọ̀ lápò ni o torí pé wọ́n ní bí wọ́n bá tọwọ́ ọmọ wọn bá sọ tí wọn ò mú nǹkan míì máa bí ikọ̀ Super Falcons ṣe wà ńbẹ̀ bọ́lọ̀ ń bá wa mú olóde Morocco kí Morocco àti Super Falcons kí wọ́n tún jọ wo àṣekágbá ìgbà náà lẹ́tọ̀ọ́ rí fíìmù gẹ́gẹ́ bí àwọn olóde Nàìjíríà ṣe ń sọ ìgbé níbo. Ọ̀rọ̀ tó wẹ̀nù tẹ́ ń jí ń jò nìyí tá a bá yín daṣọ́bò àsìkò tá a tún gbogbo rẹ̀ ta rèé olè agbé tó wẹ̀nù. Àṣẹ tó wẹ̀rù nìkan kọ́ lẹ̀ ń jí àṣẹ tó máa jí owó náà ẹ̀wá ń wọ yàrá lọ jí owó àwọn ọmọ ọlọ́mọ àṣẹ olè yín kìí ṣe tó wẹ̀rù nìkan lẹ̀ ń jí àṣẹ máa jí owó náà sásìrí yín òtún ni. Nàìjà ti bá wọn dé gbogbo ẹ̀ mọ́nú kúlà tí ń oru lọ́ o wọ́n ní bí ọlọ́run bá fẹ́ mú wọn kí wọ́n gbé ọwọ́ kọ́wọ́ kan àbí kí wọ́n gbé ìgbésẹ̀ kan láti wò pé báyà wọn lè máa fẹ́ bú ẹlẹ́yàmẹ̀yà bọ́n lè gbé ìgbésẹ̀ kan tó lágbára kojú ikọ̀ Super Falcons ìgbà náà wọn ó tó mọ̀ yìí pé Nàìjà yàtọ̀ sí Senegal o Nàìjà náà ń pe bí o wọn èé débẹ̀ o wọn èé gbé kẹ̀ẹ́sì wọn o kò sẹ́ni tó bá wọn dánwò ẹ̀wò lórí ẹ̀rọ ayélujára tó fara rẹ lọ o ọ padà bẹ̀bẹ̀ láàsì ni ẹ̀rẹ̀ bí Ghana léèrè wọ́n túbá láàsì ni ẹbí South Africa léèrè wọ́n túbá láàsì ni kò sọmọ náà ló bá jẹ́ lórí ẹ̀rọ ayélujára ẹ filẹ̀ fún Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn àyẹn tó jẹ́ olùkọ́ni ṣe wá ń jẹ́kọ́ di mímọ̀ ó ní kámọ̀gbárọ́ kámọ̀jàlè ojoojúmọ́ táwọn ń worí ẹ̀rọ ayélujára inú àwọn ń dùn pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà lẹ́yìn àwọn o pé àwọn gangan náà wà ní já Nàìjà ń tàn mọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí bí nǹkan ṣe rí nìyẹn o. Ó yá pápá láti bẹ̀ yín àṣìlẹ̀gọ́ káṣẹ́ káṣẹ́ káṣẹ́ we go again tọ́ bá ti di lọ́la
gbogbo ara mi market eku amojo eku oju lona ambo odo yin lati seto losan la ma je agba osi nbe eto tito gbo mi dada afa nuru ni soka afa nuru tele tele to ti wa di alaji nuru ni soka awon abeji na nko omo meji aje wasu awon obi sesan nu o eku eto eto ti nto gbogbo re ti set iyen lola okay e ba nse to bi keni correctional center te fi agba si nko fe star ogbodo ma koko yoju sawon eyin e go keep well si correctional center ibi be na la gba wole yoko ti wa nbe lati bi ago meje laaro gba ba de lago mejila yo wa jade bi igba ti celebu ba nbo eja se abi ko wa nbe latale ni ki lero nde ba ro nbe je ki ma ko to di role oya gan e ba ya ga gbe lapa iya ka wa be lale yi nbe po la na ni ta fe se abi e ti ni mo wi ni da won ma ri kaaki eja se beyen okay eja ti won waju ka sare loju oja ka ale ile eyin ololufe igbawo le fe ko ti wa nbe ololufe igan ni mo fe gbo eyin ololufe igbawo le fe ko ti wa ni correctional center yo kan jade si abi celebu ni bi ago meji la yen eso ale ile fe abi la ro la oye e ma te sori ero ayelujara to ba je pe ale ile fe e je ko ma je pe agba should be there by this night eja mama to ba e pass ikawo loko gbe latosan yi atosan yi bo after this program gege ni ko ti wa okay eyan daada ni eni oko eleyi eni to rore ro ni oni latosan yi bo ba ti bo ba nlo n ba de je ko ba wa pari eto pe ko kuku ma lo lati igba ta ba ti pari eto ke ngbo ba si dola koku pada si ibe ẹnì kan ní iṣẹ́ dandan ni kó ṣètò láàárọ̀ igan ni pé kí ni ti ń wí náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́nì kan ò wí pé ṣe dandan ni kó wulẹ̀ ṣe prógáàmù báyìí pé kí ló dé tí òun lẹ̀ máa lọ sí ibẹ̀ báyìí gangan àbí ń tẹ́ wàhálà fún àwọn olólùfẹ́ ẹ máa fún mi ní joy mi ò regret láti ní yín lólólùfẹ́ ọlọ́run mi ò kí ń regret láti ọ̀rọ̀ wa máa yẹra wa tí n bá ti jù báyìí ó ti máa ń yé yín ẹnìkan ní kí ni òwúlẹ̀ fẹ́ ṣe náà lórí program gbàdé ètò ìgbóhùn ní present pé kí lóde tí wọn òwúlẹ̀ máa gbé lọ báyìí gangan kó wulẹ̀ tí wà ń bẹ̀ dọ̀la ìyẹn láfẹ́ẹ̀ ṣe ìyẹn dà á pọ̀ ó dáa kò sí wà ẹjẹ́ lójú ọjà náà ti ẹ̀kọ́ lọ kádé ń dábà èdè àti mọ bá ṣe bá ń pè àwọn security yẹn ń ta ẹkú kalẹ̀.

0: amọ̀ pé kí ló fẹ́ràn yẹn.
1: Olórú ìsebè ni mo fẹ́ràn jà rẹ.
0: Olórú àbúrò tí olórúkọ kẹ.
1: Ohun rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
0: Àmọ̀ pé wọ́n ti pè ìfà máa fani lápò ya o.
1: Ọ̀rọ̀ náà ló wá fẹ́ kí n rà báyìí.
0: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká òun sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà se.
1: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Ẹ̀ka àbọ̀ padà látojú ọjà. Ọ̀rọ̀ ti ẹ̀rí ẹ̀rí ìlà ń sọ lọ́wọ́ nípa ọ̀rọ̀ Fini Junior. Nínú ọ̀rọ̀ ti ẹ̀rí ẹ̀rí ń sọ, ó ní ẹ̀jẹ̀ kó òun ó gbé yín débẹ̀. Gbogbo ẹ̀yin jẹ́ ẹ̀mọ ìpìlẹ̀ ọ̀rọ̀. Lóòótọ́ ní tilẹ̀ ń tọ́lọ́hún, Fini Junior ń bèèrè fún ẹ̀kúnwó. Bá bá sì wá wò ó, kódà nínú ìròyìn ti ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní ikọ̀ Real Madrid ti ṣetán láti fún ni £325,000. Ìyẹn ní ọ̀sọ̀ọ̀sẹ̀. £325,000 wọ́n ti ṣetán. Wọ́n ní ṣùgbọ́n yẹn gangan kọ́. Gẹ́gẹ́ bí ti ẹ̀rí ẹ̀rí ìṣe sọ, ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Fini Junior àti Mourinho pẹ̀lú agbábọ́ọ̀lù Benfica ọmọ Argentina yẹn Cristiani pé Fini Junior ò fojú rewo Mourinho torí pé Mourinho sọ́pọ́ọ̀tì agbábọ́ọ̀lù yẹn ń gbà yẹn. Ó dẹ̀ condemn Fini Junior wípé kí ló dé tó náà lọ celebrate bó ṣe celebrate wájú àwọn olólùfẹ́ ikọ̀ ti Benfica. Pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ gangan nìyẹn o. Pé Fini ń wo Mourinho gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀. Kò sì fẹ́ gbá bọ́ọ̀lù lábẹ́ rẹ̀. Pé ti ń ṣẹlẹ̀ gangan nìyẹn pé àfikúnwó àfikówó gangan pé ẹgbẹ̀gbẹ́ nìyẹn wà. Ẹgbọ́ ṣe bẹ́ẹ̀ lórí.
3: Èmi rò pé àwọn
2: ọ̀rọ̀ ló lẹ́yìn.
3: Èmi rí gẹ́gẹ́ bí àwáwí lápọ̀dọ̀ tèmi.
2: Àwáwí ni.
3: Yorùbá ní ọ̀bùn orí pọ̀ ọkọ ti ràn ná. Oúnjẹ ọkọ̀ wọn ti ṣàìsí ohun ìfúnmi kan.
2: Gbogbo òwe rẹ bí òwe àlè ọkọ ìyàwó kankan ní lọ. Ẹ̀yin tẹ́ máa yan àlè
3: yìí. Mo ṣe wá lọ́sàn-án yìí nù.
2: Ẹ̀yin tẹ́ máa.
3: Ẹ̀yin tẹ́ bá máa ń yàlè ẹ̀yin lè mọ. Ẹ̀sìn ògbà mi láyè kí mi máa yàlè.
4: Ayaláya ni ìbá máa fẹ́ ẹ̀sìn ògbà mi láyé àmì tẹ́gbẹ́
3: sọ. Ẹ̀sìn ògbà mi láyé láti yàn ní. Ní máa fẹ́ fẹ́yàwó ń fẹ́yàwó kejì.
2: Ní ìpè mẹ́rin náà ni
3: ẹ̀tọ́ wà.
2: Irú ní ìsìn mo sọ pé káwọn síkírù àti olókùn ọmọ bá mi wá ilé kan síta.
3: Tẹ̀lé fẹ́ gba ya ẹ̀fẹ́ fẹ́yàwó sí. Kò sàbúrú ń bẹ. Ẹ̀sìn
2: fẹ́yàwó. Torí mi ò fẹ́ gbogbo.
4: A ti gba tàgbà ti pẹ́. A ti gba àgbà ti pẹ́.
3: Irọ́ ni.
2: Sọ yẹn lórí afẹ́fẹ́.
3: Sọ láfẹ́fẹ́.
4: A bá wọn gbalé. A bá gbà gbalé in tí mo sọ
2: yẹn. Ìjà àgbà àbẹ́ntí akó bẹ̀rẹ̀ ẹ̀ mọ́.
4: A bá gbà gbalé àsìfà gbà ń kì.
2: Bẹ́ẹ̀.
4: Gbàgbọ́n kẹ́rù wọlé a sì ń bẹ́ẹ̀. Àwọn tí wọ́n kó wọlé a sì ń bẹ́ẹ̀. Àwọn tọ́jọ kó ra wọn wọlé a sì ń bẹ́ẹ̀.
2: Kankan pẹ́ ẹ̀ka bá wọn gbalé ẹ fún wọn ní kì.
4: Kò jù bá yẹn lọ.
3: Kò sí wàhálà mo ra sí. Ṣé olórí ọ̀rọ̀ Fini tá à ń sọ lọ, èmi rò pé tó bá fẹ́ lọ kó wá bí ó ṣe lọ kó mọ̀ lọ́ọ̀dì nkankan mọ́ nkankan lápọ̀dọ̀ tẹ̀lé táwọn ohun tó ṣẹlẹ̀ láàrin Fini
2: àti ẹ̀rì ló sọ bẹ́ẹ̀
3: o. Mo mọ etí ẹ̀rì sọ pé ó ṣẹlẹ̀ láàrin wọn àti Fini ò sábúrú nù kí Mourinho ò dúró lẹ́yìn agbábọ́ọ̀lù tiẹ̀.
2: Nígbà tó wà níbi tó wà.
3: Ibẹ̀ yẹn ló ń ṣojú Benfica lọ́wọ́lọ́wọ́. So ibi tí ẹ̀ bá dẹ̀ ń ṣe ibi tá a bá ń gbé ni là á ṣe. So ó ń ṣiṣẹ́ lọ́wọ́ pẹ̀lú Benfica. Agbábọ́ọ̀lù yìí wọ́n ló sọ̀rọ̀ kò sẹ́ni tó lè fẹ̀rí ẹ̀ múlẹ̀ pé nǹkan tó wí lélẹ̀. Mourinho sọ nígbà náà pé ọ̀tọ̀ ni tí Cristiano lòun sọ. Ọ̀tọ̀ ni tí Fini náà sọ pé òun gbọ́. Pé òun ò mọ ẹni tí ń parọ́ nínú igun méjèèjì.
2: Torọ́ òun ò sí
3: bẹ́ẹ̀. Òun ò sí bẹ́ẹ̀. So lápọ̀dọ̀ tòun o. Bí Fini náà ṣe lọ celebrate wájú àwọn olólùfẹ́ àwọn tí ń fi wọ́n pa òun.
2: Kò tẹ́
3: òun
2: lọ́rùn
3: kò díẹ̀ káàtó. Kò sábúrú ń bẹ̀. Ó di ìfẹ́ǹdì ibi tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni. Níwọ̀n àgbàgbà tó ti sọ pé òun fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ orí ààyè. Omi àtẹ̀jẹ́ rẹ ti kú òní Benfica padà. Tó bá tún di ìfẹ́ǹdì rí àlọ́lẹ̀ against Benfica wọ́n tún ti mọ̀ pé ibi tó tún dé iná ló tún ṣe. So láti di ìfẹ́ǹdì Cristiano gbà yẹn èmi ò rí bí ẹ̀ṣẹ̀ lápọ̀dọ̀ Mourinho. Tí Fini di bá fẹ́ tí Fini Junior bá fẹ́ lọ tó fẹ́ kú òun Korea tó wò pé kò sí tóun fẹ́ gbà ń bẹ̀ mọ́ kò sí tóun ò tí ì gbà kò sábúrú ń bẹ̀. Ká mọ́ lọ́ọ́ di ẹ̀pọ̀ mọ́ pé Mourinho di ìfẹ́ǹdì Cristiano dé òní ko defend e ni ko papo mara won lapodo temi
2: mo fe ibere kan be ti mo fe bi yin ibi mi ti mo e ma skipo
3: e mo
2: e gbe gbori
3: gbo won ri dada
2: kini skipo fe se
3: won fe sanwo waji
2: half
3: ben
2: se skipo man paro
3: won yi paro mi won yi so niro
2: won yi so niro
3: me baro
2: skipo wa ni agba is dating one of my sister seroni o no skipo si ko
3: e mi mo won yi ri won ri mo se ko mo se ama ti won ti mo abi aburo mo obin ti mo
2: ayin le mo ma ngbe pa pa mo kan po lowo ti
3: won po lowo ti so skipo do mi
2: skipo lo e bi lo ko yi skipo ni agba is dating one of my sister
3: skipo ko ye ko je yin o
2: se n paro ni
3: emi o pe mi o le po n lowo ti
2: nipa oro morio ati
5: nipa oro morio ati Vinicius Junior mo ro pe nkan ti theory ri n toka si ti Vini na de binu si nigba ni wipe awon oniroyin won bi lere won bi morio lere ni post match conference lori nkan to sele then the next thing ti morio ma fi down ohun ni ti celebration so bigba to je pe o ti fe to si bi kan kani o wa do matter differently ni o se se ko ma lo ba yen
2: yo to ko si ni to mo player ti e mi
5: fine but at that moment o to ni question to ju si ohun de gbe lo be yen so ohun lo je ki agba ball yen yen vini fra re ko ohun na foju mi ko ma fi wo mori o pe a se ero eyan bayi ohun ni oluko ni yin yen mori o the same mori o na lo tun wa ni iko bo te je pe contract ju ti wa n letele
2: e ma pe tan ba so nipa oluko ni to ye pe o feran adudu
5: Morio.
2: Morio ni
5: number 1.
2: Eh, sugan in to ba wa nle le yan orogo.
5: Beni, ti mo fi card en le na ni pe contract you ti wa nle tele ki Morio to de. So Morio ti Morio ba le pe agbabole won na won. Tojo soro. Ipe in to sele re, in to sele re. Ibi to hun wa ngba yen lo je ko hun se be. O se se ki oro yen yanju.
2: Okay. Eh, ora. Eja ku lori owo yen. Eja ku lori owo yen. Eh awon alakoso iko Atletico won ni osaye fun
3: pejo
2: Julian Alvarez
3: lati ba won rojo
2: lati ba won rojo kan ti because Julian Alvarez pe fun one on one meeting pe awon alakoso lati fi erongba re han won pe owo ona Arsenal
3: e je ma lo bi
2: ibi to wo ohun Barcelona ni o wa fe so inu ohun gan ko won express ara ohun fun won pe tori pe bi gba ti won betray ohun ni to wa nle alakoso ti down pada won ni osaye
3: fun pade
2: kankan
3: ebe ro pe gbogbo ta jo se ko sogbon ti o fi ni affect enikan je enikan lo papa julo Eko Atletico ni won pada kabamo gbogbo wa lai akoko na tagba bolu ba
2: Atletico pada kabamo
3: yes o tagba bolu ba kan rin to ba ti ri pun na ni potential pun le di bi giga won a ma tun ro ki won to lo da pa mo won mo se run to se
2: affect won ni lati gbe agba bolu ni
3: lojo wa ju se run to sele si Julian Alvarez se ko ni pada sele san won na tan ba lo da ko won pe tabi kan agba bolu mo kun papa mo ra pe to ba ti task ti mo fa lo bi
2: to bi
3: no di mi
2: ti o ti ma wa no contract
3: ko godo da mi lowo ko pe ni lo bi bayi san ko ebi ti yese ba tin waye bayi ina ni o ma fa kinle won yen na mo pe kinle yen ko deji ye
2: o ma gbo
3: na mo pe o ke ogbon ila na le ma da ta fi ni bo sinu sagu rele because inu to sele ko ye kan se be agbabolu o ti wa sodo
2: ni awon o fe ro iko ta won jo compete lagbara
3: ko si bi ti o ti se be se awon se won fe ma gbe olododo awon na ti sosoke bo so fe fi ra won we awon oko ta nsoro npe yin bi nkan ba ju nkan le yen ma mo ni o jura won lo
2: se mo pe player man yo le lo direct si Liverpool
3: e mo pe te ba wo ti won ija le nbe lati pile oro e ti so tan won ri ti won yato e keji te ba tan compare Liverpool pe mo man yo o sumo ra won te ma so levels pe iko to kan rin ni England won le so pe mejeji bakan na abe get abe ke gbe kan na ba ke gbe kan na ba tu te ma so oko to kan rin ni Spain Atletico si number 2
2: ben
3: 1 and 2 na ni be ni Spain three wọn gan ta ba fi gbesi da ta ba ti gbesi da 100 en to ba se po keji to ba je pe ba se ba se po akoko to ni 90% ti ma de se po keji to ni bi 85% je ba se po keta ni spain bi 30 ni oni bi 30% ni oni so na ye ma nje gan e le fi wait england to je pe won mo sunmo ara won ti wo gbenu le ra won so lapodo temi lati a ma compete pe o ke o dandan a ni je ko lo si ruko Barcelona bi won wule lo re ko Barcelona lagbara se atletico mu Barcelona yo ke se yo wa lo ke Barcelona ni sat nbo ni
2: e bi a ti wula lo ke won so mo gba league
3: nigba to di pa meji yen ni soro ni lasiko ti won meji run iko lagbara yen won o to le si ko keji lo nu tin bo
2: ni atletico
3: atletico bi won gbigba
4: ta ba ti enika wo nti agba bolu fe se emi ro boya ke ka gbe lori experience awon player to si pe ru meeting be igan to ma ntira lati se ni pe won fe prove awon faba agreements to wa laarin won pe se ti gbagbe jo kini ana si mo de ni ni le so pe igan ba igan ba sugbon ton ba ti e won ke ton ba ti fun lanfani ati rojo ba yen o se se ki oju anu wa nbe
2: ki won ma pitch
4: ya okay okay
2: ton ba ti joju koju pe o da oju ko re
4: o da ni kan seye bayi o da ni kan seye bayi iyen gangan la won fe ko sele bo se wa yen ta ba wo ya pe won jina sawon meji won jina sawon meji ko ji ko se bo se fe ri na inu a ma bi won sawon mejeji
2: awon te n ba wa nsale edun e ro re ni o ba wa
4: ti won ba ko ba won o le ba pe lo to awon o le ba inu won o ni dun se Barcelona inu won o ni dun se iko ti Real Madrid
2: won won sa ma wa won le cause distraction
4: so iyan to ma bi won nu pe o san kan lo gbe awon player bi Mbappe lati nu ko mi ko ja ko wa je pe odo awon ni player o tun ti o so gbon to fe dance ko le si class pe te bro da te ba fe gbe o ni lo te ba fe pade wa ko si yen be so a ma dun won ni to ba dojo waju won de mo ri kan to fe yonda pe odo awon kan to je pe anfani die lo wa nbe o ma utilize e to ni adu goals ba yen to ba lo sinu gege agba bolu ti won tin pese anfani yo tun buri kuju a de ma dun won to ogbon tan ko de si boye fe se o kan le pe ni won pada jebi
5: mi lero pe fun Julian Navarez anfani meji temi ni ro pe boyo wa fun boya like ni to fe show die ni pe boya ko dara po won iko mi ko wa ti ati be bo sinu ko ti o
2: fun so ma nse se be yin ko wo temi ra yin wa wa yin wa tun ta bi bo le nse si
5: ohun le try e
2: ko se kini
5: ko dara po mo iko mi
2: iko wo
4: iko wo
5: boya bi nsin iru bi iko Arsenal se n fi fe
2: ran si so ti mo fe lo
4: okay Arsenal le gba mi so pe
5: boya ko lo ma explain pelu won pe kini iru iko bi Arsenal si to ba ti fi fe ran pe ohun fe kuro ninu ko iyen nikan ti to lati so pe okay sis to pe inu iko Barcelona lo nlo tin se inu league EPL lo wa ehn debi pe o ti le lo n fe first transfer sugbon fun iko Atletico nsin 6 years contract lo to bo 2024 o si ku 4 years to ba wa lohun fe lo tan pe boya ton ba lo ton ma lo free deal a ti pe 32 by then so in temi le ri ohun ni pe boya to ba le so pe ohun fe darapo mo iko mi boya to ba denu iko mi boya bi ru EPL yen ko force transfer ko lo be abi ko wule fi
2: so wa so buku image ti e first to fa ni ko to fa ra
4: awon team to le lo ni EPL ko si to le gba rodi yen
2: gbogbo
4: alago de den elekeji ko si bi to le lonu won to le ni release plus
3: awon to ti se be ri bi
2: okay hello
6: hello
2: e ka san
6: ye ka san
2: ikan is plus latin pe yin plus 105.5 fm oruko yen ta dugo te wa isa
6: bo wa bi a se jire
2: oruko yin sa
6: Ola Riwaju Ola ni Yitekin.
2: Igba o le tin play cash e.
6: Ah, lati baba ti bere ni.
2: Se ti jeri. Se ti jeri.
6: Mo ti jeri, mo ti jeri na meji.
2: Okay, ora e tun ti je 50,000 naira losun yi.
6: Ah, you are sure,
2: congratulations eh, bo se jeni. E be so kankan.
3: Eh, mo ni iran ti ba ko to atale so po sele si. O se pe won ra won wa se Atletico won wa ni loan ni won de para si Chelsea lati Chelsea won para wa se Real dollar bo se je pe won wa ni loan yen gan won ifuju re wu ton ba ti won ri bi ota won
2: ni obi to ya na won gan
3: o ma n difficult bo ohun ni ko fogbon se ko be won to ba ni to le be si won kan ji lo bi to wu so lai je be won jo padanu opolopo
2: kan yo drop form to ro kan re o si nbe mo
3: e be a drop form ko so nbe ko pay won at the end of the day won le gbadun won o ni gbadun e won o ni gbadun are so ni opolopo gba a ko ba gba bolu a ko ba team na so
2: e ja ma lo futo sayin di lọla tanfani ba wa agba to se vigilante lodun to se kilo sele loru ojo yen tanfani ba wa boya agbada so agba ni wa vigilante ti mo lo se egbo o ma ti wole da pretty lady to ma gba iroyin si wa lara o ma de pretty o ti wa nle agbara bayi oni ogba iroyin si yin la losan yi bayi eje mi o ma lo ere ma wo Omar lori ero aye jara ikanni ti plus 105.5 fm lori ti facebook eri Omar nbe eri ti mo wi eri bi nba pawo ere ja mi nbe bo se je ni e olorun tun pade titi ola ohun e ku kale
7: flash fm 105.5 quick charge 240
8: hot news cool vibes sports and more on the Integrity Station.

0: la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la
1: la la la la la la la la la la la la la la la la la
0: la la la la
1: la la la
0: Hello, Gefila.
1: Uh-huh.
0: And so?
1: Ankini.
0: Ankini.
1: Color enough, you're good.
0: Ankini.
1: Mm-hmm.
0: Ankini. Ankini.
1: Uh-huh. Advocate on it.
0: Ankini.
1: Moroboro.
0: Malai. Ajengba.
1: I like the bow, Lossa.
0: Hey.
1: What do you do? I do it. Lossa.
0: Oh, well, better for me.
1: Hey. You are going to me.
0: Malai.
1: You are going to me.
0: Oh, for me, you are going
1: Uh-huh.
0: Kelly asuba come on lu 25 butter nitori to long oba
1: wallahi
0: call afa se tun mi gbe
1: aha
0: gbogbo eyan de la pe
1: gbogbo eyan la pe yen ran pe ni eje ajeyo ore e tun fi gana must go di lo le
0: yi o mo je ki EFCC wa kan lekun lati wa di wa
1: ah jelade lori mo lu melo
0: 25
1: eh go si ti se eyan oloselu raju be lo
0: eh ah but individual wa
1: oloselu raju be lo
0: si biyan la wa mo lu alu ni wa a fe pa ma lu 25
1: e ba
0: agbalejo ta si pe na re
1: ngba ta pe ngba de se gbogbo ilu la pe
0: 25 pe re
1: ya ngba ta pe gbogbo oyo tan
0: o mo le wa di eyan
1: eh
0: pe se ke kele ni ke
1: ke se nji
0: 25
1: wa ma lu me lu
0: a si po lori
1: a le na 50 million
0: olori ta pe gbogbo e gbogbo e
1: mhm
0: aja united ni tin bo
1: o tan
0: abi kini be so fun wa eh bo e munu ara yin dun
1: o se pataki
0: eh be mo so fun yin e je mo so pe ni ronu
1: mhm
0: e so pe irori leyin ni
1: ko
0: ye yin ejen to da
1: awon to niro nu aye tan wa won mo bi wa
0: hmm
1: hmm
0: won gbo mi won gba gbo
1: e olohun sanu
0: eh niro nu gan to ti ronu
1: nkan ti yan nu
0: o ti to skere
1: abi nkan ti yan ni yen
0: e munu ara yin dun o be ni
1: o fe ndunu
0: e mo so pe lowo lo iwo ba te ri ngan prayer point elomi leyin eyin omo ni
1: wallahi
0: e ju be lo ajengbo e kere nu aye eh akiye lati kan ni ti awon lo
1: bo se rinu o
0: ni jai
1: bo se rinu
0: o bere o bere ona wo iwo la jo gbade bayi
1: aha gidi fi se
0: yi ya su jami le lolodo
1: laye mi to be
0: o jami sile ni olodo
1: who am I
0: a da fe se tun mi gbe
1: ti fi jo le lolodo
0: se se tun gbe abi ki so mu pe nse mo
1: laye laye o se alu si mo
0: I court ni wo
1: le o to be nigba ba de be ta kan ku de be
0: kota oluwa wa
1: nigba ba de ba de e wo e fe ke take ni ni o ke bo e kere se se you serious by e si kan ku de se e ka e wa ku de
0: ni lo kan oluwa mi e ko yawo bi se in le ko ni oluwa mi e bi mi ni e le gba ke ajengu agosu
1: da ka le fe ni
0: fe wa e se dada pupo ju e wuyi ori yin wa nbe
1: olohun
0: aye ma lo si ata iru jara ni agbaye ojo po Facebook ni ke lo se awari e ni tono splash fm 105.5 Ibadan e like e love e share comment yin e je ko ma gbera eyan mo ba wa pin mewa eni ko kan ni gba nkan gbi la gbe wa o
1: eh
0: awo mu akele dida mu adugbo
1: ni rara
0: ah gbe wa kele wa so po ya okun to fi o se o
1: laye
0: awo gbe wa kele mo do mi alaafia luru kaka
1: ke wa so ra yin dida gboru
0: abi be gbe wo
1: ke wa so ra yin di tulu
0: abi be gbe wo
1: bo ba bayin
0: ah le asus
1: oyin
0: abolongo ko won
1: ah so so se ni
0: kiri kiri islamani ko won
1: wallahi oko fe won owo
0: kiri kiri
1: won e sanwo oru oko un ijoba ni repo si
0: e ma be yen won si fun number
1: ije ijoba ni repo so ko un won ni gbowo lowo nto
0: e ma wa ngbe ja bo
1: na yen pe ni free ride
0: ta ma pa mi yin o
1: pe e ka ma yoju photo bayi
0: are
1: Olorun maji. Bi o
0: tumo na meji peeps.
1: Olorun jari.
0: Ko ye yin ba. Tan ba gbe ja wa te ri pe yin o lapse over.
1: Ehe.
0: E te control you turn.
1: Ko ju be lo.
0: Mo e buyan se je won pe yin lole.
1: Olorun ga pe yin lole.
0: Bi ma mu o bi ma mu o. Emi ke mo ti wo yara le azu.
1: Ah,
0: ise ji. Mo sa lo ni jere. Tola ni alade la ja loruko ti mi. Ye ro yin ni a o ko sere omo tan so tan buraye.
1: Iba.
0: A pere ire omo lu abi wan. Ori yin o wa nbe.
1: Kunle ọmọ anifowo ṣe náà lorúkọ tèmi ojúlówó a ní ìka ìpìrìsẹ́ńtà yín náà ni ẹ ká san ikúlé o ẹ tún káàbọ̀ sórí àkọ́tún gbáǹkọ́gbì àwọn ìròyìn tá a fi ń pera wa sí àkíyèsí rèé kódà tá a fi ń sinra wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bó ti ṣe rí nù àfi tó bá káàròyìn jẹ́ta lókun.
0: ọmọ ọmọ àròjẹ lọ́sàn-án ọrẹ máa sùn
1: kólé wa alifoje náà lórúkọ tí mi jùlọ wà ní ìka ìpìrìsẹ́ńtà yìí ni gẹ́gẹ́ bá ti ṣe làákàlẹ̀ síbẹ̀ ọlọ́run mo dé
0: tífìlà lọ́wọ́ o
1: torí tọ́lá ni ẹrí pé apá bí mo gẹ̀ sí bó ti ṣe rí nù gẹ́lẹ́gẹ́lẹ́ ìyẹn náà ni dídá wa náà fi ń sọ fún yín pé ẹ ṣá lọ fọkàn balẹ̀ ẹ má fọ ẹ má mẹkàn ẹ dúró tán ẹ gara síbẹ̀ ẹ má gara sí alọ́run kò sí dídí sí èèyàn ṣé ó ti yọjú sọ́dọ̀ rẹ àbí ètí yọjú sọ́dọ̀ rẹ ẹyí ṣùgbọ́n báyìí náà la ṣe àwọn àkòrí lónìíràn tí agbẹ́jáde lọ́sàn-án òní gẹ́gẹ́ bí gbáńkọ́ gbìyìn eléyìí tí a mọ láǹfààní àti dà á kalẹ̀ sí etígbọ̀ ẹ̀yìn olólùfẹ́ wa mo ti jù sọ́dọ̀ rẹ báhun lọ́wọ́ náà mo fi sara ni dínlápá bẹ̀
0: ẹ̀yẹ
1: yẹ wà bó ti rí inú gẹlẹ ṣùgbọ́n ẹ jẹ́ gbéra báyìí kálẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ bí nǹkan ti ṣe lọ ìròyìn gbáńkọ́ gbé eléyìí ìròyìn tí ọba ní ọkàn jẹ́ púpọ̀ ni kódà tó ń pèpè wípé irú àwùjọ wo òun náà ni eléyìí gẹ́gẹ́ bí wọ́n ti fi àwòrán kan àti fọ́nrán kan síta níbi tí wọ́n ti ń da àpólà àpólà igi 2x2 àbí 2x4 lẹ̀ pé
0: ajé
1: tí wọ́n ti ń dàbò ọmọ nìyàn akẹ́kọ̀ọ́ ní unijos akẹ́kọ̀ọ́ unijos tí wọ́n ló ti dágbére fáyé báyìí lórí ẹ̀sùn wípé wọ́n ní ó jí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ áífóònù làwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ ẹ̀ náà bá fìdájọ́ ọwọ́ sọ́wọ́ ara wọn kí ló ṣẹlẹ̀ gan irú èèyàn wo o náà ni ibrahim báyà tí wọ́n ló ti dágbére fáyé báyìí ọ̀rọ̀ ti gba nǹkan gbé o ìṣẹ̀dá ò sì ní í jẹ́ kájọ ni à ń wá láburú ẹni títí ẹ̀ ti jóná kò ní ráyè kó ná mọ́ tí a irú ọ̀nà wo ẹjọ́ wo lè yàn án rò láàrin ogunlọ́gbọ̀n àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣèdájọ́ ọwọ́ agbára wo ló fẹ́ sà láàrin bẹ́ẹ̀ bójú òun bí òjò òun
0: tí
1: kò ti parọ́ mọ́ báyìí ọlọ́run ò ní já ṣìrìn
0: àmì àṣẹ ìdùmarè ọ̀dà náà jẹ́ ká tún lọ sí àgbọ̀ngbà nǹkan ọ̀gbìn mìíràn eléyìí tó ní í ṣe tó ní pé ọwọ́ ṣèkún iléeṣẹ́ ọlọ́pàá ò wọ́n ṣe bẹ́ẹ̀ ò ti àwọn afurasí àdèkákàdè kòkó kó ni lóhun lọ ìjẹ́gbọ́ lòun wo ní bọ́ọ̀dì lẹ́nu wọn àwọn mélòó ni ọwọ́ ṣèkún òfin tó pẹ̀lú níbodì ìṣẹ̀lẹ̀ gbáńkọ́gbìn ọ̀hún ti wáyé ẹ gbọ́ lọ́sàn-án òní.
1: àkòrí kan tún leléyìí gẹ́gẹ́ bí a ti já yín sí i ní ọ̀sán àná wípé yàrá lẹ́gbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ kan ní ìpínlẹ̀ anambra rí lọ́wọ́ yìí àbájáde tó ti wáyé o wípé èèyàn méjì ó ti gbẹ́mí mi ń bẹ̀ báyìí bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn mẹ́ta náà ti láǹfààní àti dóòlà nínú ìṣẹ̀lẹ̀ yàrá ìkẹ́kọ̀ọ́ tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ tí ó dédé rì lọlẹ̀ ilé alájà méjì èyí tí ó rì tó sì dànù ní ìpínlẹ̀ ti anambra.
0: kọlọ́run ọba kò ṣàánú fún wa ni o àwọn èèyàn tó kàn kọlọ́run jọ̀wọ́ kí ó bá wa rọ́ wọn lójú ni o
1: àmì o
0: ó dáa náà jẹ́ ká tún wò ó torí pé ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì mìíràn náà tún wáyé ó kàn wọ́n gbọ̀ngbọ̀n ní ìpínlẹ̀ ti kẹ́bẹ̀ wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ fún yín yìí ọba nǹkan jẹ́ púpọ̀ jù ǹjẹ́ kí ni àwọn ń tọ́gbà lọ wọ́n ní ọgbà ilé tuntun ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta àti oko ó lé mẹ́sàn-án rú ẹ̀ ìjẹ́mbu ọ̀rọ̀ dé dúró ilé tó lé ní ẹgbẹ̀rún mẹ́ta alágbálúgbú omi ó bínú tán ọgbà dúkìá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ o kí ni gbólóhùn tó bọ́ ta lẹ́nu àwọn èèyàn ń bẹ̀ ṣùgbọ́n ní ìpínlẹ̀ ti bẹnu wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé ìkọlù mìíràn tún wáyé ń bẹ̀ àwọn èèyàn 24 wọ́n di ìrọ̀rùn àrèmábọ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn míì kan wọ́n tún fara pa ń bẹ̀ báwo ni ìṣẹ̀lẹ̀ ń ṣe wáyé gbáńkọ́gbìn ni ẹ gbọ́ lọ́sàn-án òní o.
1: ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà kan tí ò bá padà tún di gbáńkọ́gbìn ní ìpínlẹ̀ Kwara lolúwa ti lo àwọn ikọ̀ òṣìṣẹ́ àjọ panápaná báyìí láti dóòlà látàrí bí ọkọ̀ àjàgbé tó gbé epo bẹntiró tó kún kẹ́kẹ́kẹ́ bí ìyún náà ti ṣe dànù ṣùgbọ́n o abálọ̀ àti àbábọ̀ olúwa ò ṣe o wípé àkọọ́lẹ̀ gbáńkọ́gbìn kankan ò tún ti bẹ̀ jáde síbẹ̀síbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó padà gbẹ̀mí ọmọ ọdún 19 kan ní ìpínlẹ̀ ti Imo lórí ìṣẹ̀lẹ̀ wọ́n fi ìṣẹ̀lẹ̀ ọkọ̀ eléyìí tí ó padà wáyé láti pàṣẹ afọkọ̀sáré afọkọ̀sáré ó padà bí gbáńkọ́gbìn alágbára ń bẹ̀ o
0: ó dá ẹjẹ́ ká gbéra tán ká lọ sípínlẹ̀ kaduna wọn ni ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tó wáyé ń bẹ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ti pàláṣẹ pé àwọn iléeṣẹ́ elétò ààbò láwùjọ wa ki won tete tepele ma won iwadi alagbara lati ri daju wipe enikene to nipa atepe nebe ikolu buruku na ko fi le yin kan ko fi won lape emi won fe bonu e fe ku gba towo ofin to ba to won gbankan gbi niyan sugbon da na je ka lo si agbebe kan ti en pe ni kauna won ni awon isele mi na to sele nbe awon ko agbebon wole bi wole ohun ti won wole won ni e je mo pe osise leto abo enikan to nti e wa duro gege bi alaga ijoba ibile kan nbe won ni o se be won ro bajina tulu won ja ni fabo ah won pa ni fona ifosu
1: iseda
0: kolorun oba ojo wa o ko ma sabo lori wa
1: ami o
0: bawo ni sele on se wa waye gbankan gbi tunre foto san oni o
1: ah nipinle ti ekiti idajo waye lori afurasi arakunrin kan wipe iku lere ese ki won pa kujo oko fun ko si gbabe jasaju le orun
0: odabo
1: leyin ti won fi esun idigunjale kan wipe o ja keko kan ni ipinle ekiti lo le loro ba digba nko gbi le lori idajo alagbara o pada sele lori e latari bi won ti se igba ejo le lori leyin be ile ejo won ni ko so meji o iku lere ese o na ni ko ma sele lori re ama arabinrin kan ti o je omo orilede wa Nigeria ni o ti dagbere faye bayi leyin ti o se abewo lo si ile gesi o lo fun irin ajo abewo ni ile gesi ibe na si ni ku pada ka mo lo ba je mi re gba pati kilo de kilo bi isele gba nko gbe to tun lagbara re o kilo mari ko so ni ko si ma saanu fun wa
0: ami ami ashe edumare oda ni benga ori e ka lo si pele ogun won ni eje mo pe ewode o se be owo gboro aye o be oju won ore rin bi tin wo kere omo orin aro ohun ti an ko na ni pe edakun ejowo jare omo olomo niyan loniyan omo olomo to wa keko ile eko gbogbo nse poli in lowa be epele ase kagbe eto eko e lowa o owa ku be ta lo pa adigunjale ni won won ni isele adigunjale kan lo waye o be won ran bajina tu fomo olomo afigba ti eja ni fabo iwe royin daily post lo jari gbo agbo yebe set gboyin losun ni o de ja pa ranse keka lo se ka ikeda ti pelowo je kan won lo abi agba wo wa nbi baba alaye wa ni eh o dun
1: awon mo nu re kan na ti e tin
0: o dara wo
1: baju se lo kan
2: babe ah why you frowning for me now
3: come and make noodles for me

ìròyìn ayọ̀ lé o. Olúwadrej wellness and healing center ń pè gbogbo ènìyàn síbi àyẹ̀wò ọ̀fẹ́ láti orílẹ̀ èdè kan ẹsẹ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ àyẹ̀wò ìgbàlódé láti ọjọ́ mọ́ndé sí sátidé ọ̀sẹ̀ yìí ni o. Ìlera ni ogún ọ̀rọ̀ rẹ wà mọ́wòrán rẹ níran. Irúfẹ́ kùdìẹ̀kudiẹ yòówù tó bá ń bá ọ fínra alágọ̀ ara láti orílẹ̀ èdè kan ẹsẹ̀ tètè tara ṣàṣà kó máa bọ̀ níbi ètò àyẹ̀wò ọ̀fẹ́ yìí ọjọ́ mọ́ndé sọ́jọ́ sátidé yìí ni o. Kò wá jàǹfààní ẹ̀dínwó lórí gbogbo natural medicine tó bá rà pẹ̀lú àwọn supplement lóríṣiríṣi. Ọ́fíìsì wa tó wà ní number 31 Express Building opposite Bolimole Junction Ring Road Ibadan ní ètò àyẹ̀wò ọ̀fẹ́ yóò ti wáyé o. Fún àlàyé ẹ pé 09026459944 09026459944 tàbí kẹ WhatsApp 08066683333. Olúwa Rage Wellness and Healing Center pẹ̀lú natural medicine ìlera rẹ di pípé.

0: bẹ́ẹ̀ni akínyìn wípé ẹ̀ka àbọ̀ padà sẹ́tàn ti ọmọlúàbí gbáńkọ́gbe ìròyìn ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ iwájú ẹ̀yìn olólùfẹ́ wa gbogbo jákèjádò àgbáńláyé àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o àgbẹ̀ òṣùbà káre fún yín ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà tó jẹ́ pé ẹ̀ ń béèrè pé ìtọ̀nà wo là ń lò ní àti ayélujára ẹ máa lọ sí ojúpọ̀ facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà /fm105.5 ìbàdàn ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ ṣe comment yín ẹ jẹ́ kí o máa gbéra ẹ máa bá wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹni kọ̀ọ̀kan wàyí ó dáa náà ẹ jẹ́ ká lọ sínú gbàǹkọ́gbe mìíràn wọ́n ní ẹ jẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbe míì tún ṣe bẹ́ẹ̀ ó tún ṣúyọ ìjẹ́ ń bo lọ̀rọ̀ ọ̀hún dé dúró wọ́n ní ẹ jẹ́ mọ̀ pé àwọn òṣìṣẹ́ ológun ti orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní bí a bá ní ká wò wá o èló gan-an òun náà ni ń gbà báyìí ẹ̀yin olóṣooṣù ó kéré pin àwọn tó wà ní àkàsọ àkọ́kọ́ náà wọ́n ní ẹjẹ́ mọ̀ pé bí 100,000 owó orílẹ̀-èdè ti nàìjíríà ìjẹ́ ń bo ọ̀rọ̀ dé dúró mínísítà fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ nàìjíríà christopher musa òun náà ní ṣàlàyé ìyẹn ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà o lẹ́ni tí ń ṣe lálàyé wípé bá a bá ní àwò wá ó sanwó oṣù kò sanwó oṣù ó ní ẹ̀rí àwọn òṣìṣẹ́ lẹ́ka elétò ààbò tàwọn ó ní bá a bá ní ká wo owó oṣù ọ̀hún kọ́ 100,000 owó orílẹ̀-èdè nàìjíríà ó ní ṣùgbọ́n bá a bá wo ti tàwọn ọmọ ológun ti orílẹ̀-èdè yìí kàn ó ní bí 190,000 ó ní ẹ wá mú ẹgbẹ́ yẹ̀wò síra wọn ipò wo ònìyàn fẹ́ wà gbàǹkọ́gbe nìyẹn kọ́ lọ́hún ọba kò ṣàánú fún wa ń bẹ̀.
1: Àmì.
0: Kódà ẹ jẹ́ ká wá padà ká lọ wo àkọsílẹ̀. Ìwé ìròyìn ti Daily Post tó jáde fún ti ọ̀sán òní. Gbọ́dọ̀ mi wà ń bẹ̀ wọ́n ní ẹjẹ́ mọ̀ pé gbàǹkọ́gbe rèé. Níbi tí àbílẹ̀kọ àwáwù náà ní ké gbàjarè wípé ẹ̀gbọ́ olúwa òun o. Ó ti sún òun kọ́dọ̀ òun ò ṣe mọ́. Òun náà lorin tó ṣe bẹ́ẹ̀ tó mú bọnu.
1: Ṣèdá o.
0: Wọ́n ní àbílẹ̀kọ Awa Muhammad ẹni tó bá ta bọ̀ǹbọ̀ láti ìpínlẹ̀ Kaduna tó sì lọ síwájú ilé ẹjọ́ ti Sàríà ẹni tó ń pe ìpè òun pé ẹ dákun ẹ jọ̀wọ́ jàre baálé òun lòún gbé wà bẹ́ẹ̀ òun ò ṣe mọ́ bí ti ń wù kí ó kéré ọmọ ń bẹ̀ ìjẹ́ kí ni tó fa sábàbí wọn ni ó fi ẹ̀sùn kankan rẹ̀ o wípé ọkọ òun tẹ̀ ń wòye ahmed lukumanu a máa ṣe kò tọ̀nà pẹ̀lú ọmọ òun obìnrin o eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó òun á gbé fẹ́ níbo lọ̀rọ̀ òun dé dúró ó ní ẹjẹ́ mọ̀ wípé ọjọ́ kan o òun náà ló ń dágbére pé òun lọ sínú àjò ó ní ṣùgbọ́n ṣá òun ò dé ibi tóun lọ èyí tóun fi padà nítorí pé òun ti ń fura tẹ́lẹ̀ tẹ́lẹ̀ re ìjẹ́ ń bu ọ̀rọ̀ òde dúró wọn ni adájọ́ béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ o ǹjẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án tó wá jẹ̀bi tàbí kò jẹ̀bi ni wọn ni ọkọ ẹ̀ bú sẹ́kún gbayawu ni o lẹ́yìn tó sì ń ṣàlàyé wípé kò sí ní tó jọ bẹ́ẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ pé ọmọ náà òun á máa pé òun á máa ránṣẹ́ o bẹ́ẹ̀ òun tọ́jú ọmọ òun gẹ́gẹ́ bí ọmọ tóun bí ni níbo wá ni ọ̀rọ̀ dé dúró wọn ni a ti ṣe àwárí ọjọ́ 25 oṣù kẹjọ ọdún tá a wà ń bẹ̀ kí wọ́n padà wá síwájú ilé ẹjọ́ ńgbà tí wọ́n fẹnu ọ̀rọ̀ ọ̀hún wọ́n mọ̀ fi jọ ebè kan ni ṣùgbọ́n dáa náà ní kaduna òun la kó wa ẹjẹ́ àtúnwò wà torí pé ààrẹ bọ́lá ahmed tinubu ti orílẹ̀-èdè nàìjíríà ti pàṣẹ fún tíkẹ́rẹ́tíkẹ́rẹ́ àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè yìí tó ń tiléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ẹlẹ́kànjẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ètò ààbò láti rí dájú pé wọ́n tanná wádìí àwọn wo gan ló mọ òkun ṣèkà tó wà lẹ́yìn ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ ti kaduna nígbà tí wọ́n tẹ̀síwájú náà àtótónu náà wọ́n ní bí a kò bá nígbàgbé àjọrán tinì wípé abúlé kan èyí tí wọ́n pè ní abúlé kamaru lẹ́yìn tó sì jẹ́ pé ìjọba ìbílẹ̀ ti kàrú òun náà ló wà ní ìpínlẹ̀ kaduna wọn ni ìṣẹ̀lẹ̀ tó wáyé ń bẹ̀ ìjínigbé àti àwọn ìṣẹ̀lẹ̀ burúkú míì wọn ni ẹ̀gbọ́n ẹ wá díẹ̀ bí àwọn èèyàn tí wọ́n gbé lọ ẹ rí pé gbà wọ́n padà kí ọ̀fọ̀n ibi kan kó má fi ìrùnà gbá ọ̀rọ̀ yín bòde láti àkàtà orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn the nation òun ló ṣe àkọsílẹ̀ rẹ̀ kọ́ lọ́hún ọba tó bá ń ṣe àwárí wọn o.
1: Àní àṣẹ Ìdùmàrè ìròyìn eléyìí ìròyìn tí ó dédé làdé ni àwọn mọ̀lẹ́bí àti ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ náà ni wọ́n ti ń ké gbàjarè báyìí sí gbogbo ayé tí wọ́n sì ń kéde ìpolongo ìkówójọ lórí ọ̀nà láti gbé òkú arábìnrin kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní christiana nwosu ẹni tó gùn lé ìrìn àjò lọ lẹ̀ gẹ̀ẹ́sì united kingdom ṣùgbọ́n lẹ́dùnwọ̀n ìdébẹ̀ báyìí ikú padà tún pa ojú rẹ̀ dé lẹ́yìn ẹ̀ wọ́n ní ìgbìyànjú àti gbé òkú arábìnrin yìí wálé kí wọ́n sì lè ṣe ẹ̀gbẹ́ ẹ̀kan yìí lábẹ́ bó ti tó àti bó ti ṣe yẹ fún un náà fi ń ké gbàjarè sí gbogbo ayé o tori agajeru yi ju orun molebi lo lori ona lati gbe oku arabirin yi pada wa sile nigba ti iwe iroyin punch lagban ti punch metro bi won ti wo sakun oju opo ti won ti lo fun go fund me yi won ni lati pase nikan ti oruko re nje chiji oke metuka loko molebi ti nwo su won ni metuka yi o na lo so di mima wipe nwo su dagbere faye o lojo kokandinlogun osu keje odun 2026 leyi to nfi me awon omo ati awon alabagbe re to fi won le to si lo lojiji be lai dagbere fun enikeni metuka sapejuwe arabirin yi gege bi eni to ni fe pupo to si ko eyan mara koda abiamo toto o na ni arabirin yi nigbaye re won ni awon molebi won sapejuwe ipapoda arabirin yi gege bi eyi to bani ni okan je to si ba won lojiji koda to ko won lajafu won wa npepe irawo owo si akata gbogbo omo orile ede yi ati lawujo agbaye o loju ona lati ri oku arabirin yi gbe pada wa si ile nje ki lo wa sele won ni be eyan ti gun le irin ajo tinu eni dun wi pe eyan lo mo nlo mo fe re ilu ebo mo nlo kabo won lo gun le irin ajo lo si ile gesi lati ile gesi lo sile nigeria lati be pada so hun sugba bo ni won ti fe se lati gbe oku re wale lati ile gesi wa si nigeria nbi olodi ko bi igba ti oko ba fi enu sole tori be eyan oroko are ko be eyan osi rowo balu o dede so wi pe tori po je gba o be na ni wo kan ni oni ba ti gbe iru oku be won yi joko si akata bi tero ba wa ibi eru na ni a ma pada gboku ti won ba fe gbe lati bi kibi lawuja agbare lo si orilede mi won ni lowo yi yo wa to egberun mewa paun eleyi ti won ma nilo lati fi gbe oku arabirin na ati se iwe loloko ojokan sanwo oko baalu ti won tun se eto siku atawon owo ti won tun na ngban ba nde nigeria ni bi gbogbo e gbogbo e owo na lo to pada bade ama o arabirin yi ise mi gbe nile gesi okan si so sele pi loju ese na
0: olorun gba wa o
1: o si gba be jasaju le orun olorun ko sa ma so ni
0: o
1: si se ko ba ni te sa fe fe rere ko ji awon molebi re na mu o
0: ami
1: bi sele yi to ti sele lati gbe oku arabirin pada wa si orilede nigeria olagba popo banko bi ni o oba ni lokan je
0: banko bi ni ko banko bi ni
1: Olúwa dẹ sí bo ni
0: ko ba ni se mo o da e je ka tesiwaju ka lo se akata ile igbimo asoju sofin lori ede yi won ni ati se agbekale awon igbimo kan lati tan nawadi enikan eleyi to npo dare ni asoju ijoba apapo leyi to si je pe genje aye ni fake oroni won ni ko da tun ma pe de bi pe be se nwoye o on ga ni oludari agba patapata eyan fun ajo kan eleyi to nsise labe ile ise are orilede nigeria won ni ototun be o a ma to pera re ni asojo are orilede nigeria won ni gbogbo egbogbo pata ero ona la banbe nigba ta won igbimo ohun eti won atejade ti an ke gbajare ohun koda won si fi oruko awon eyan meji lede pe dakun ata frasi gangan ati oga agba yan fun lese olopo orilede nigeria eyo ta bombo won ni oga agba yan fun lese olopa nile ye awon ro ni kori daji pe o sese gege bi ise ko se aware ogbeni adeyemi martin en ti won fi esun kan wi pe o nse be o pere ni ti o je o won ni awari ru ere e je mo pe ago meji la osan ti ojoro ose ta wa nibe nigba ta won committee awon igbimo nu won ni ate waju nu atotonu won wi pe ko tan sibe o ile ise olopo orilede nigeria ona ti salaye pe iwadi nlo lowo a le gboru nto to baye kawa kawale na kama awuran o da nbo ni se wadi ohun de duro won ni saju tele o ile ise olopo orilede nigeria ti ko esun mewo oto esun mewo ohun eni kan soso afurasi na ni ona ka re si o won ni sugbon sa iwadi alagbara se be o ntese owo iwaju ninu gbodo en to je alaga igbimo ti legbimo asoju sofin le igbe kale lati tan nawadi oro na fini fini won ni yusuf gade nigba ti o se alaye oni be ni e ri en tan san pare yi un adeyemi o ko wa siwaju gbogbo le mu wa kabes ni bi lalaye ta lo sile sele fun bo lo se de be nibo ni a ti kede re o sa re loyan sipo abi le se are ni won ni a fe gbo e jowo e jo fohun ijembo oro de duro won ni koda ile se olopo ile de Nigeria ti a salaye pe wadi alagbara ti nlo a le fowo le ran ka ma wo niran awon ti gbegbese be ni awon aro ti kere ti kere ara ilu o eni kene ta ba gburu ogbe ni Adeyemi Martins won ni e mu obota nitori na nkan awon sise wadi awon ni abenon nigbati o pare atotonu na enikan to nje amugbalegbe fun oga olopa yanyan fun ile ise olopa ni orile ede Nigeria Basiru Abdullahi won ni o na salaye pe ewo ipete epo gai e ti ogo okuku di sugbon sa afurasi te san pare yin o a sese wa gege bi ise yo lo siwaju ile ejo yo lo jejo o lori esun mewa eleyi ta ti tokale siwaju yalaya e ah odaran esun mewa
1: alagba
0: ni a ti fi kan afurasi kan eni tin pe re ni nkan ti o je to se salaye pe on gangan lo lori o e ka ile ise ijoba apapo le yi ile ise are lo ntin sise koda awon ajo ti joba apapo le idale ibe lohun mo wa to ntin gbon kan mu o
1: iya
0: won ni ejemo ko ti lu awon eyan ba geje na asiri tu o na ni nje be o nibo wa loro ohun de duro ona na ni ani pe won joko won si mo bere ejo lowo re lo ni ranran eyin na le na won gan iwe royin Vanguard lo je ka ri gbo gbanko gbe
1: okay aja tun ni so ni be ka wo isele mi to je gbanko gbe gege bi iroyin eleyi to nja wa si wipe ile ejo giga ti joko e tun be nilu Ado Ekiti lo ti gbe idajo kale lori arakunrin kan Kazim Ayeni eni odun meta dini ogoji 37 wipe ki won poju po kun fun idajo ku o na ni si gbele lori latari esan to gbe di akata waju ile ejo wipe idigojale gege bi ati wi won ni o di hamara pelu iban lewo Ayeni eni tan soro wipe lojo keji osu kewa odun 2024 lo ja awon akeko marun kan lole ni Bamidele Olumiluwa University of Education Science and Technology to nbe ni Ikere Ekiti to si fi iban lati fi gba ero bara ni soro won onidajo le kan Olatawura ninu igbejo ti e to gbe kale lana ode yi ti se ojo aje Monday lo ni Ayeni jebi awon esun eleyi ti won fi kan o wipe to fi gbe wa si waju ile ejo besi ni o jebi ku leyi ti won ni ki won lo pa ojupo ko fun ki emi o si gbabe lati bo lenu re Olatawura salaye wipe ohun o nilo lati se lati ro oju fun abi ki ohun o ro kan lati gbe idajo kale lori wipe yala se isele to se yi bo ti aje wipe ko fi taratara gbe jade lori lala wipe keyin o ti e gba pe in to hun se yi oda won ni afurasi yi ni waju ile ejo gan koda ni gbogbo igba ti won fi n se igbejo ohun won ni gbanko na lo sa leju kale ele bi igba to je pe n to se yi oda ni sebi ti eyan ba ti eje bi igba wipe ohun jebi o esu lo ti won e dariji ohun won lele yi o se ba o besi ni nitori die igbejo na ati idajo na o ni wule besu gbegba lati siju anu wo won gbe idajo kale labe bo ti to ati bo ti se ye lodi won gba to je wipe o di hamara ni pelu bajina tu lati di gojale
0: ah
1: won ni idajo nbe o leyin ebe won ni won gbe idajo kale ni lori wipe ki won poju po ko fun ko si gbabe jasaju le orun lori esan eleyi ti won fi gbe wa si akata iwaju ile ejo na won ni ki o ba oluwa ki o se aforijin fun emi re koda eni ti o rojo tako ni akata waju ile ejo yen Salem Bade Gboyega o pe awon eleri meje ototo eleyi ti won wa lati jeri tako leyin ebe awon SCBT awon oro asole ti eyan fi le rojo tako oru eni be ni waju ile ejo won ni won gbe jade o be si ni ati awon enkan SCBT mi lo ni ranran eleyi ti won lo lati fi rojo tako ṣugbọn o agbẹjọro olujẹjọ ni iwaju ile ejo iyen agbẹjọro e Amiru Salam ko ri eleri kankan pe be si ni waju ile ejo won na ko ti e be o ko ti e wule so wi pe ki ile ejo ki won o ro igbejo won idajo won e dakun oluwa hun o kan bebe na ni wi pe ton e dakun e sa ba won siju anu wo bo ti e je wi pe bi ejo yo ba ti se lo na e sa ba won siju anu wo be ba si gbe idajo yin kale lori onibara hun ama o won ni afurasi ngan funra re ko ti e wule se afihan ni pe e mo binu oluwa mi in to se yoda bi idajo hun o si pada waye lori re tan si ni to igbejo yi ko ma waye beyan ba ti tiju ofin ofin na o ni tiju eru eni be
0: na
1: fi gbe idajo kale sori re
0: oda abaun oda adupe lowo eyan lolufe wa eni baje eni pe yen ke lase lowo eledua oroke lori igba nkan gbe fun ti osun ni ago mesan lowuro la ti fun ti doro yen la gbe wa ago meji losan la ewe igba nkan gbe e ma reti e la kosun nje titi igba na tola ni alade la jaloruko temi ero yin ni awokose re omo ton so ton so ton guraye
1: oh yes
0: apere ire omo lu abi wa ori yin o wa mbe
1: kunle omo ani fowo se na loruko temi ojulo wa ni ikai presenter yin na ni lase lowo Olorun lago mesan lola ni etun je ajo pade lori akotun ti fontedo iroyin sugbon bi ke gba nkan gbi ti roke yi ago meji lola ni mi yo tun waye te tun je gbaladun e lekan si lati fi koyin logbon ni kunle o ma ni fowo se mo je awo mo dide fuya bayi Michael Olatunbosun le lanfani atun ti gbohun re nigbati Desmond Dodo tohun na o ma te button ni osan ilodo titi e na awo dide fuya bayi yo kuda odile o
0: ja lole

0: anónimo, no, no. Coche anónimo, ya no sigo.
1: Mo ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ láìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: If happiness gets sound for Nigeria, na so e go sound.
4: Oya, oya, oya, carry your bride, John.
3: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small, small everyday enjoyment. E don't say, we still dey gidigba.
4: You fit kiss your bride now.
3: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
5: Eh, àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Òróró ìsebè ni mo fẹ́ra jà rẹ̀. Òróró àbúrò tí ò lórúkọ kẹ̀.
6: Ọwọ́ rẹ̀ kò wọ́n rárá.
5: Ó sì máa ń gbádùn rẹ̀.
6: Àmọ̀ pé.
5: Wọ́n ti pé ìfà máa fani lákòóyá o. Ọ̀rọ̀ àwọn olówó fẹ́ kí n rà báyìí.
6: Òróró Devon Kings ló yẹ kó o ra.
5: Ó jẹ́ òróró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
6: Òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
5: Bẹ́ẹ̀ ni o parọ́.
6: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
5: Ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
6: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi.
5: Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebè Devon Kings ni òróró ìsebè tó dára.
6: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mukewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pin ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlọ́gọ̀ èèyàn ló máa Cashier. So ti Cashier, mo ti Cashier.
2: Tí ìdùnnú bá ní ìró ní Nàìjíríà, báyìí jẹ́ lẹ́ni yóò ṣe dún.
3: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
2: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
3: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
2: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹni ilé ìtajà tí súnmọ́ ẹ.
4: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dùn.

0: Radio Dogu, only the best.
1: Ife meji omi oro gbo lomo ni, sibi oduko ati iyo.
2: Kí ló ń pọpọ? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun.

lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbi.

tí ó wí báyìí, ó wọ yàrá kan lọ. Nígbà tí ó sì pẹ́ díẹ̀, a rí ogunlọ́gọ̀ àwọn ẹyẹ. Wọ́n ti yàrá náà jáde, wọ́n sì bà sí ẹ̀gbẹ́ ògiri káàkiri ibi tí a dúró sí. Wọ́n kọjú sí wa, wọ́n ń wò wá. Nígbà tí ó pẹ́ díẹ̀, àwọn ẹyẹ náà dìde. Wọ́n tún wọ yàrá tí wọ́n ti jáde. Ó pẹ́ díẹ̀ lẹ́yìn èyí ni ọmọbìnrin náà jáde sí wa, tí ó ní kí a tẹ̀lé òun. A sì tẹ̀lé, a wọlé. Nígbà tí a dé ọ̀hún, a rí i pé ibẹ̀ tóbi púpọ̀. A sì bá ìtàn foríti lórí àga ní ibìkan báyìí tí ó ga díẹ̀ lápá òkè. Ìtàn foríti jẹ́ ẹ̀dá tí ó banilẹ́rù púpọ̀. Orí ènìyàn ni orí rẹ̀, bẹ́ẹ̀ sì ni ẹ̀gbẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ti màlúù ni. Orí rẹ̀ pá láàrín, àwọn ẹrun díẹ̀ tí ó sì hù sí ìsàlẹ̀ orí náà ti di funfun. Nígbà tí ó rí wa, ó rẹ́rìn-ín. Ó ní kí a máa bọ̀ lọ́dọ̀ òun. Ìgbà tí a sì dé ibi tí ó jókòó sí, ó ní kí wọ́n gbé àga fún wa kí a jókòó sí iwájú òun. Lẹ́yìn tí a jókòó tán, ó bẹ̀rẹ̀ sí kí wa.

bọ̀. Ẹ kú ìrìn. Ẹ kú làálà gbogbo. Ẹ kú wàhálà. Ẹ kú ewu ojú ọ̀nà. Ẹ kò ní wàhálà ní òkè nílà nínú bí. Ẹ kọ́ ọgbọ́n díẹ̀ ní ìlú àwọn ọkùnrin. Ẹ kò ṣe àkíyèsí ní ìlú àwọn obìnrin bí. Báwo ni ẹ ti ṣe kọjá ọ̀nà òde ọ̀run? Ǹjẹ́ orin ibẹ̀ kò fàyín mọ́ra? Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ kú ìrìn kiri òde ayé. Ẹ kú ìnira ibẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀yin ọmọ Odùdúwà. Ẹ̀yin ìran Àkànbí. Ẹ̀yin tí ó ti apá ìlà oòrùn wá. Èmi ni ìtàn Foríti, ẹni tí ń gbé inú ihò ilẹ̀. Ọjọ́ pẹ́ tí mo ti dé inú ayé. Kí Odùdúwà tó kú ẹ̀yin ọmọ Yorùbá dé ibi tí ẹ wà yìí. Èmi ti ń bẹ. Ọgbọ́n tí Olódùmarè fún mi pọ̀. Ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni mo ti ń lọ sí òde ọ̀run láti júbà Ọlọ́run Ọba. Kò sí nǹkan tí ẹnìkan wá nínú ayé tí kò lè rí. Bí ó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba. Kí ẹ tó kúrò lọ́dọ̀ ọba yín ni mo ti rí yín. Bí ẹ ti ń bọ̀ ni mo sì ti mọ̀ pé ẹ ń bọ̀. Ohun tí ẹ ń bá bọ̀ kò sì ṣe ìpamọ́ fún mi. Wọ́n ò yanjú gbogbo rẹ̀ fún yín kí ẹ tó lọ. Mo fẹ́ kí ẹ lọ jẹun nísinsìnyí. Nítorí ebi kì í wọ inú, kí àrùn mìíràn wọ ibẹ̀. Ẹ tẹ̀lé ọmọ mi nísinsìnyí.

nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀, ọmọbìnrin tí ó mú wa dé ibẹ̀ ní kí a tẹ̀lé òun, a sì tẹ̀lé e. Ó mú wa lọ sí yàrá kan ní apá òkè ilé náà. Nígbà tí a sì dé ibẹ̀, ó gbé ẹ̀kọ́ pẹ̀lú ọbẹ̀ ẹran fún wa, a sì jẹ. Ọbẹ̀ náà dára, ó sì yani lẹ́nu pé wọ́n lè sin ọbẹ̀ tí ó dára bẹ́ẹ̀ níbẹ̀. Ibi tí a ti ń jẹun, ọmọbìnrin náà kò sọ̀rọ̀ líle bí ó ti ṣe ní ṣáájú mọ́. Kàkà bẹ́ẹ̀, ire ló ń bá wa ṣe, tí ó ń bèèrè onírúurú nǹkan lọ́wọ́ wa. Ó bèèrè bí ìlú wa ti rí, bí àlàáfíà ti wà níbẹ̀ tó, àti bí ó ti jìnà tó sí ibùgbé àwọn. Gbogbo ìwọ̀nyí ni a sì sọ fún un. Nígbà tí a jẹun tó, a padà sí ọ̀dọ̀ ìtàn foríti, ó sì dìde. Ó ní kí a tẹ̀lé òun, kí òun mú wa yí ilé òun po. Ní yàrá tí ó kọ́ mú wa dé, a bá ejò ńlá kan tí ó ní orí ènìyàn, tí ó sì sọ̀rọ̀ sí ìtàn foríti. Nígbà tí wọ́n kí ara wọn tán, ìtàn foríti fi wá hàn gẹ́gẹ́ bí àlejò. Nígbà tí ó sì béèrè bí iwin ni wá tàbí ènìyàn, tí a wípé ènìyàn ni wá, ó pòṣé.

0: oni ki ton fori ti ma mu wa lo nitori ninu gbogbo e daala yi ko si eni ti o ko ira ijo bi eniyan awa na ba kuro nibe ton fori ti si mu wa lo nigba ti o se o mu wa wo yara miran ide won si fi se oso si yara na lati oke de ile ari oniruuru ere ide ti won se ni oniruuru eranko ni yara yi ton fori ti wi fun wa pe a ko gbodo fi owo kan eyikeyi ninu won nitori bi owo wa ba kan okan a o yi pada a o di eranko ti owo wa kan bi o ti wi beyi fun wa tan oun naa fi owo kan ere agbonrin kan were bi o si ti se bee ni o yi pada ti o di agbonrin ti oun ti wo lori sarasara igba ti o se agbonrin yi wo iyara kan ti o wa ni egbe eleyi ni igba ti a si tun maa ri ìtàn foríti ni ó tún jáde abéèrè nǹkan tí yàrá èrè náà wà fún ó sì wí fún wa pé ó wà fún àwọn tí ó ń gbé ilé òun bí wọ́n bá fẹ́ jáde ní àwọ̀ ẹranko wọ́n lè wá sí ibẹ̀ kí wọ́n yí ara wọn padà kí wọ́n jáde lọ nípa bẹ́ẹ̀ ẹnìkan lè yí padà sí kìnìún kí ó lọ pa ẹran wá fún àwọn lẹ́yìn náà a jáde ní yàrá yìí a tún wọ òmíràn lọ èyí tí a dé yìí jẹ́ dígí láti òkè dé ilẹ̀ kó ìtàn forí ti sì mú wa lọ sí apá kan níbẹ̀ ó ní kí a bẹ̀rẹ̀ kí a wò dígí náà nígbà tí a wò ó a rí nǹkan kan ribiti tí ó tóbi gidigidi a kò lè rí ara rẹ̀ tán nítorí ó ti tóbi jù a rí ẹ̀wọ̀n ńlá kan tí ó so nǹkan náà rọ̀ sókè a sì rí ẹnìkan tí ó wà lókè pátápátá tí ó ń bu epo sí ẹ̀wọ̀n náà nígbà tí a wò ó tán ó bi wá bí a bá mọ nǹkan tí a rí a sì wí fún un pé a kò mọ̀ ọ́ ó dáhùn ó ní
1: ẹlẹ́dà sọ́ọ́rọ̀ sí agbede méjì ni ẹni tí ẹ rí tí ó ń mu epo sí ẹ̀wọ̀n ní jẹ́ ọ̀kan nínú àwọn ìránṣẹ́ olódùmarè tí ó ń tọ́jú ayé ó ń mu epo sí ẹ̀wọ̀n náà kí ayé má ba jálulẹ̀ kí ó má ba fọ́ ojú lásán kò lè rí ẹ̀wọ̀n tí ẹ̀yìn rí yìí dígí yìí náà ló lè rí
0: nígbà tí a tún wò ó títí a jáde kúrò ní yàrá náà ó sì mú wa bọ́ sí àgbàlá rẹ̀ níbi tí a ti rí onírúurú igi kékeré gbogbo tí ewé wọn tutù tí ó dúdú mirinmirin tí wọ́n ní ìtànà tí ó lẹ́wà púpọ̀ tí ó sì jẹ́ onírúurú àti oríṣiríṣi àwọ̀ nígbà tí a dé ibẹ̀ ó ní kí a dúró ó sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ ó ní.
1: àwọn ewéko tí ẹ rí wọ̀nyí wà bí àpẹẹrẹ àti máa rán mi létí bí ẹlẹ́dà ti ṣe nǹkan inú ayé wípé ayé kò dọ́gba ẹ wo igi tí ó lẹ́wà nínú gbogbo wọn jùlọ yìí ewé rẹ̀ má jèlé ni bí ẹranko jẹ́ kíkú ni yóò kú bí ènìyàn jẹ́ kíkú ni yóò kú èyí èkejì tí ó dúró tì yí tí kò ní ìtànà rárá tí ó sì ní ẹ̀gún lára ewé dáradára ni kò sí àìsàn tí kò léwu ní òde ayé yìí ó léwu ẹ̀tẹ̀ ó léwu ṣọ̀pọ̀nà ó léwu wárápá ó sì léwu sobíyà òun ni wọ́n fi ń ṣe àgbo ìmárale ẹ wo igi tí ó wà ní etí ọgbà yìí tí kò ní èso kan lórí igi ìyẹ ni èmi ni mo mú láti o balami mo bele dami lopo lopo ki o to je ki mu wa e ka soso ni oso lati igba ti o ti de yin mo si ka eso na je nipa be mo di eni aiku nitori eni ti o ba ti je ohun kan ti o ku fun lati se ni pe ki o lo si ile eni ti a n pe ni ogodogo ki o gbe ewu aiku o nitori ibe ni oniruru eda ti o ba sese ti orun wa ti ma n wo ewu won nitori opolopo ewu ni nbe ninu ile ogodogo ti iku nbe ti aiku si nbe eyin omo eniyan bákan náà ni ẹ jẹ́ onírúurú ní òde ayé ẹlẹ́dàá kò pín ẹ̀bùn tí ó fún olúkúlùkù dọ́gba ẹlòmíràn wà ó ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ yóò bá sọ̀rọ̀ bí ẹni pé kí wọ́n máa pín ẹnu rẹ̀ lánìí ẹlòmíràn wà tí kò lè sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n tí ó lè ronú ju ẹlòmíràn lọ ẹlòmíràn jẹ́ arẹwà tí ó ń wu gbogbo ẹ̀dá láàyè òmíràn jẹ́ òbúrẹ́wà tí kò fa ẹnikẹ́ni mọ́ra ẹlòmíràn ga fíofío òmíràn kúrú ó dàbí kùkùté òmíràn sì mọ ní ìwọ̀ntúnwọ̀nsì bí ó ti wu ẹlẹ́dàá ni ó pín ẹ̀bùn rẹ̀ láàrin àwọn

0: kitchen cooking rice.
1: With Mama Dog.
0: Chicken in the pan looking nice.
1: With Mama Dog.
2: Keep your voices down.
0: Smells yummy. Everywhere smelling so, so nice.
1: It's Mama Dog.
3: Our neighbors will soon come and start knocking.
4: Good food starts with good oil. Mama Dough Oil brings out the delicious flavor your family loves. Mama Dough Oil is available in stores near you. Use Mama Dough Oil today.
5: Kí ló ń kọ́kọ́? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
7: Iná kò sọ mi ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí.
8: Omi nira kọfí ọwọ́ gbà.
9: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Èédégbèta náírà, ₦500. Kò ká nǹkan kan láti rà mọ́.
10: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú èédégbèta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
9: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
10: Àfi bí ẹni wí bí àná ni.

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ń ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́, báwo lè mẹ́rin ṣe lè ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

nígbà tí ọkùnrin náà parí ọ̀rọ̀ rẹ̀ tán, ó wí fún wa kí a wọlé kí òun mú wa wọ yàrá tí a ó máa gbé títí a ó fi lọ. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni yàrá tí ó fi fún èmi àti èrò ọkàn. Yàrá àti èrò ọkàn kọjú sí tèmi. Nínú yàrá mi, mo rí àga méjì tí wọ́n fi fàdákà ṣe. Mo sì rí ìbùsùn góòlù kan tí wọ́n gbé tìmùtìmù tí tóbi lé lórí. Mo rí àwọn ẹyẹ méje tí ó lẹ́wà tó bẹ́ẹ̀ tí n kò rí ẹyẹ tí ó dára tó bẹ́ẹ̀ rí. Bí mo ti wọlé tí mo jókòó, ṣe ni àwọn ẹyẹ náà bẹ̀rẹ̀ orin. Ohun wọn sì dùn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé n kò mọ ìgbà tí mo fi ẹ̀yìn lé ilẹ̀ tí mo sùn lọ. Ilẹ̀ sì ń ṣú.

bí ènìyàn ṣùgbọ́n ẹsẹ̀ màálùú ní ẹsẹ̀ wọn. Nígbà tí ó pẹ́ díẹ̀ tí wọ́n ti ń yí mi po, wọ́n bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ lé mi lórí. Ìgbà tí ó ṣe, wọ́n gbé èmi àti ibùsùn mi lọ sí òkè. Nígbà tí mo dé òkè, mo rí i pé wọ́n tún ti gbé ibùsùn èrò ọkàn bẹ́ẹ̀, wọ́n sì gbé súnmọ́ tèmi. Gẹ́gẹ́ bí a ti ní kí a máa sọ̀rọ̀ sí ara wa, wọ́n tún gbé ibùsùn wa padà sí yàrá wa. Báyìí ni wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé wa sókè, tí wọ́n gbé wa sọ̀kalẹ̀ títí a gbogbo kan báyìí fi lù, tí wọ́n túká.

0: mi lójú oorun mọ́, n kò rí fìlàrẹ̀, bẹ́ẹ̀ ni n kò rí ṣòkòtò pẹ̀lú. Mo yọjú sí òde, mo sì rí i pé ilẹ̀ ń mọ́ lọ. Mo dìde, mo lọ bá èrò ọkàn ní yàrá rẹ̀, a sì jọ pa èrò bí a ó ti ṣe lọ sọ fún ìtàn foríti nígbà tí ilẹ̀ bá mọ́. Nígbà tí ilẹ̀ mọ́, a lọ sọ fún un, ṣùgbọ́n èsì tí ó fún wa nìyí, ó ní.
1: Àwọn tí ẹ rí wọn ni.

ṣùgbọ́n nígbà tí ó di alẹ́ wọ́n gbé oúnjẹ tí ó dára fún wa. Ìyan ni wọ́n gún pẹ̀lú ọbẹ̀ ata tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹran. Ṣùgbọ́n bí a tún ti jẹun nínú yàrá wa tán, ni mo tún rí àwọn ẹyẹ méje tí ó fò wá sí yàrá mi. Bí wọ́n ti dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí kọrin. Bí wọ́n ti ń kọrin, ni oorun tún kùn mí. Mo sì ṣe bẹ́ẹ̀, mo sùn lọ.

nígbà tí ó di òru tí mo jí mo bá ọ̀pọ̀lọpọ̀ àtùpà kéékèèké ní yàrá mi ṣùgbọ́n n kò rí ẹnìkan bí mo ti dìde mo rí ọwọ́ kan tí ó kó ọwọ́ mi méjèèjì sí ẹ̀yìn tí ó fún un ní okùn dánidánin. Ìwọ tálu ọwọ́ mi túmí lókun rẹ̀ bẹ́ẹ̀ni n kò rí ẹni tí ó ní ọwọ́ náà ìgbà tí ó ṣe mí bẹ́ẹ̀ tán ó fa okùn ọwọ́ mi ó fà mí kiri yàrá náà. Nígbà tí ó tún ṣe mo rí ó tú okùn ọwọ́ mi mo sì rí ọwọ́ kan tí ó gbé ẹsẹ̀ mi mo rí ìkejì ó gbé mi lórí wọ́n sì sọ mí sí apá kan yàrá mi. Ìgbà tí mo sì máa dé ibẹ̀ ọwọ́ mìíràn ni mo bọ́ sí n kò kúkú mọ ẹni tí ó gbé mi bẹ́ẹ̀ ni wọ́n sì ń jù mí sí ara wọn. Nígbà tí ó ṣe mò ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ní yàrá mi mo sì rí ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ tí ó gbé mi tí ó da orí mi kọ odò tí ó kó mi lẹ́sẹ̀ sókè. Bí mo sì ti ń wo òkè mo rí ọwọ́ náà ó tún gbé èrò ọkàn wá ó fi ẹsẹ̀ rẹ̀ ní ẹsẹ̀ mi tí mo kọ sí òkè orí òun sì ń kan òkè àjà mo gbìyànjú kí n kígbe ṣùgbọ́n ahọ́n mi kò lè yí padà. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe nǹkan gbogbo sí wa báyìí lóru yìí.

0: àkùkọ́ ti kọtán. A bá ara wa lórí ibùsùn wa. Nígbà tí ilé mọ́, a lọ sí ọ̀dọ̀ ìtọ́foríti. A tún sọ fún ohun gbogbo tí ojú wa rí lóru. Inú òun pàápàá kò dùn sí. Ó dáhùn, ó ní.
1: Ẹ má ṣe bínú, ẹ̀yin ọmọ ènìyàn. Onírúurú àwọn ẹ̀dá ló forí tì mí. Ẹ̀dá líle, ẹ̀dá ìkà, ẹ̀dá burúkú gbogbo. Ṣùgbọ́n bákan náà ni èyí tí ó ní lárí wà ní ilé. Ẹ má ṣe bínú ohun tí wọ́n ṣe. Wọ́n kìlọ̀ fún wọn.

0: Voilà.
1: Flash FM 105.5.
2: Flash 105.5 FM.
3: The best and the best.
4: Ètò tẹ fẹ́ gbọ́ báyìí òun ni àkókò ìyìnrere láti ilé iṣẹ́ ìránṣẹ́ People of God Evangelical Ministries POGEM.

0: agbóyìnfẹ́.
1: So agbófẹ́ special náà ló kíyín níbi yòówù tí ẹ bá wà ní àṣálẹ̀ tòní. Ìrètí wa ni wípé dáadáa náà lè wà níbi tí ẹ sẹ̀ngẹ̀rẹ̀ sí tí àtijọ́ ń gbádùn ètò wa agbófẹ́ special. Ẹ̀yin olólùfẹ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé, wọ́n ní ení bí ení báyìí lọmọdé kàwó. Àjẹ́ pé tá a bá lo igba ọdún láyé, ení báyìí la máa kà á sí. Èjì bí èjì, èjì báyìí náà làwọn àgbà tayo. Àjẹ́ pé èjì ogbè ló yọ lójú ọpọ́n ifá agbo ìfẹ́ special ti alẹ́ òní. Àjẹ́ pé ẹ̀ta bí ẹ̀ta tá a bá tara wa lọ́rẹ náà ni ò bá lẹ́jọ́ nú ẹ̀yin olùgbọ́ wa. Ọjọ́ mẹ́ta péré ló kù níwájú báyìí, èyí tó ń di oṣù kẹjọ August ọdún 2026 ta wà yìí lọ́wọ́ tí ò tí jẹ́ kó pé. Léyìí tó túmọ̀ sí wípé oṣù àṣepé tá a ti ń pariwo rẹ̀ láti bí ìgbà díẹ̀ sẹ́yìn, ó ti ń múra, ó ti ń palẹ̀ mọ́ láti tẹnu bọdò. Àjẹ́ pé ọdún 2026 ta wà yìí, ó ti ń lọ díẹ̀ díẹ̀. Nǹkankan ò ní ṣẹlẹ̀ kọ̀ọ̀kan nínú wa. Nígbàláwo níkòkò bàbá àsásùn. Òní iná ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù keje oṣù àṣepé ọdún 2026 ta wà yìí. Ọjọ́ ń lọ, àkókò ń sáré tete. Orí ètò agbófẹ́ special náà lè ti ń gbọ́ wa ní ìkẹ̀ni ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. A jẹ́ pé eré ti bẹ̀rẹ̀ náà nù. Eré bẹ̀rẹ̀ kẹ́yìn náà kẹ́ farabalẹ̀ kájọ máa gbádùn ètò. Ètò ti bẹ̀rẹ̀ agbófẹ́ special eré bẹ̀rẹ̀.

0: so lẹ́ẹ̀kan sí ẹyin tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa à ń kí yín pé ẹ kú àtìlẹyìn ẹ sì kú ìfẹ́ ẹ kú ìgbìyànjú ìtiraka ìlàkàkà látìgbà tí ilẹ̀ ti mọ́ láàárọ̀ tòní a mọ̀ pé ẹ ti padà sílé torí kálukú náà ló ti ń gbìyànjú ní ìsìn láti tètè máa wọlé kí aago mẹ́jọ alẹ́ ó tó lù kí ọlọ́run kó máa ṣàánú gbogbo àwọn òṣìṣẹ́ orí rédíò àti tẹlifíṣàn tí dórí àwọn òṣìṣẹ́ agbófinró àwọn ọlọ́pàá àwọn ológun àwọn tó ṣe pé iṣẹ́ tiwọn ò jẹ̀mọ́ ti alẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń ṣiṣẹ́ níwájú ilé àti níwájú ilé iṣẹ́ okòwò káàkiri àdúrà wa náà ni pé ọlọ́run ọba yóò máa ṣaláàbò ẹ̀yìn náà ọlọ́run ọba yóò máa kó gbogbo wa yọ ọlọ́run ọba ò ní jẹ́ ká rin ìrìn àrífẹsẹ̀ sí o tó a ní ohun tó pọ̀ lálẹ́ yìí ṣùgbọ́n bí tá a ti bẹ̀rẹ̀ lélẹ́yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ adémọlá ọlágbẹ́njọ́ bàbá àbàdàn tó bá sọ pé alágbárí lọ̀gá amúgùn
1: ọlọ́run má jẹ́ àgọ́ má jẹ́ àbí
0: máa
1: tọ́gbọ́
0: mo fẹ́ kí bíọ́lá kó máa ronú òdì kejì àkọlé yẹn wípé ta la lè pè ní a fi àkókò ẹni ṣòfò bàbá àbàdàn ó yá ká ṣe pápápá ọjọ́ ń lọ
1: ibo ni ká ti mú sí alágbárí lọ̀gá amúgùn ní
0: ọdún yìí ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ ta ni alágbárí ta ni múgùn ta sì ni ọ̀gá amúgùn
1: ẹni tí ọba ti gbọ́n sásá tó le dáná rò a lè pèlè alágbárí ẹ rí múgùn ọlọ́run má jẹ́ àbímọ tó gọ̀ má jẹ́ jáwa náà ọgọ́ kéèyàn ó gbé wúrẹ́ sìn gan ó pé ju kéèyàn òbímọ tó gọ̀ lọ
0: ọlọ́run bò ní já ríro ẹ o alágbárí tó bá tí yorùbá bá sọ pé alágbárí lọ̀gá amúgùn kí ni ìtumọ̀ rẹ̀.
1: ẹni tí ó bá ti gbọ́n sásá ẹni tó bá gọ̀ ẹni tó gbọ́n sásá náà ni ọmọ àti ṣiṣẹ́ onímọ̀rí mọ́tò ẹ̀ lọ.
0: àbí ká sọ pé àwọn tí máa sábà fi àkókò ẹni ṣòfò
1: bẹ́ẹ̀ni kò sì ní gbọ́n já
0: a fi àkókò ẹni ṣòfò
1: kò ní gbọ́n já láéláé.
0: abiola adekanbi kí lori sọ sí ọ̀rọ̀ ta fẹ́ yẹ̀ wò yìí.
2: kò sẹ́ni tí ò lè fi àkókò ara ẹni ṣòfò obìnrin lè fi àkókò ara ẹ ṣòfò pẹ̀lú ọkùnrin ọkùnrin náà dẹ̀ lè fi àkókò ara ẹ náà ṣòfò
1: gẹ́gẹ́ bí àpẹẹrẹ lọ́dọ̀ tí ẹ.
0: tó ẹyin èèyàn wa bọ́rọ̀ náà ṣe lọ ní eléyìí tí a fẹ́ nà ń bẹ̀ báyìí o ọ̀dọ́mọkùnrin kan wà tó ń fìfẹ́ hàn sí ọ̀dọ́mọbìnrin tó sì ń wò wípé tóun bá bá ọmọbìnrin yìí sọ̀rọ̀ ìfẹ́ tó bá lè gbà fún òun bí eré bí àwàdà bí àwàdà bí eré ó ṣeéṣe kí àwọn méjèèjì kí àwọn da ìfẹ́ pọ̀ kí wọ́n sì pàpàdé tọkọ tìyàwó nígbà tí àkókò bá tó ṣùgbọ́n ẹ̀yin náà sì mọ̀ pé irú ìgbésẹ̀ ńlá báyìí ó ní láti nílò ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí tá a bá bi bàbá àbàdàn wípé níbo ni ọ̀rọ̀ máa dé dúró náà kí ọ̀dọ́mọkùnrin láti inú ìdílé kan tó máa pàpà jẹ́ ọkọ àbí obìnrin inú ìdílé aláyọ̀ kó tó lè yọ sí bọ́ńbọ́ lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ wípé màámi ọmọkùnrin kan máa wà ní àdúgbò mi báyìí tí ọkàn mi ń fà sí tí mo nífẹ̀ẹ́ sí kí ni ẹ máa rí sọ sí.
1: tó ń dáhùn àfilẹ̀ bá dérú pé léun ó ti túmọ̀ sí pé ọ̀rọ̀ wọn ti jọ wọ̀ èdè ti yéde ìwà wọn ti jọjọ ra wọn tí wọ́n sì ti nírètí pé táwọn bá jọ kó papọ̀ yóò rọ àwọn lọ́rùn láti lè dá ìdílé aláyọ̀ sílẹ̀ táwọn náà sì máa sì bí tọkọtaya.
0: tí wọ́n bá wá sọ pé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni kí olódodo ṣe tó bá ti di pé ọmọ wa ọmọbìnrin tó ti bàlágà tàbí ọmọ wa mìíràn tó jẹ́ ọ̀dọ́kùnrin tó ti bàlágà ó sáà yẹ kí àwa òbí tàbí alágbàtọ́ ká ní ojúṣe pàtàkì láti ṣe pàápàá jùlọ nínú iṣẹ́ ìtọ́nisọ́nà láti má bàa ṣe ẹsẹ̀ gbé pàápàá jùlọ àwọn obìnrin wa won nilo itosona awon okunrin wa na nilo itosona tori gbogbo nkan na ko ni owo
1: gbogbo e ko lo owo
0: ipile eda o se pataki pupo eh baba bada kin to lo sodo abiola e fikun
1: imba pe o pin sona meji
0: e sawo
1: ona akoko ni pe owo ti a ba fi mu itoju omo paapa ninu ila loye isini oye lori nti o de ba lojo waju tori opolo awon omode isin o nsari pupo ju ti aye igba ni lo
0: ti o ti je to fi wa ri baun
1: ah ogbolo won mu sasa de bi pe
0: abi ka so pe oju nkan odo aye odo ni
1: aye nkan ju ka gbe le baun ti o ba je be ti o bi ba ti mura re mo pe gbogbo n to le je pe ekan to le de ba paapa to ba ti fe daidi le alayo sile an ti bodo mo mu mo nti won ma fi ko awon omo lati sin lo
0: e ku la kaye
1: toropolopo omo gan won o ti e gbe han obi gan mo ti won fi ti won fi mura won
0: wo eh od eh bosun alayede eyin na e ma fi we lorin mo temi sakiyesi e ni wi pe opolopo awon obi ati alagbato láyé òde òní kálukú ti kọ ojúṣe rẹ sílẹ tí kò sì yẹ kó rí bẹẹ tó wá jẹ wípé òmìnira tá a fún àwọn ọdọmọbìnrin ọdọmọkùnrin tí wọn ti bàlágà ó ti pọ ju bó ṣe yẹ lọ tó fi wá jẹ wípé tá a bá rí òbí tó bá dàbí ẹni pé ó ń finá mọ ọmọ rẹ ọkùnrin tó bàlágà tàbí ọmọ rẹ obìnrin tó bàlágà bákan náà níṣe nirú àwọn ọmọ bẹ́ẹ̀ ó máa pariwo wípé ẹ fẹ́ yọlé ayé lẹ́mìí àwọn ni síbẹ̀ náà yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ojúbọ̀rọ̀ kọ́ ni wọ́n fi gba ọmọ lọ́wọ́ èkùrọ́ ẹ̀yin òbí ṣe ẹ̀ tí ìsùn ẹ máa gbọ́ ohun tá à ń sọ o ẹ̀yin alágbàtọ́ tó ṣe pé àwọn ọmọ yín lọ́kùnrin tí wọ́n ti bàlágà ọmọ yín lóbìnrin wọn sí ní àkàtà yín ìlú bòmíì ni wọ́n wà tẹ́dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lórí gàásímilétí fóònù tí wọn sì ń sọ pé mọ́mì mi dádì mi kò sí wàhálà kò sí pènijà kò sí ṣòro ẹ sì dákẹ́ sójú kan náà bàbá màmá ẹ tí ẹ lè gbé ìgbésẹ̀ kẹrin ìrìn àjò kẹ lẹ wo ọmọ yín bi tí wọn ló wà tó ti ń dábí ẹdun tó ti ń rọ̀ bí òwe báwo ni irú ọmọ yẹn ṣe ń hùwà
1: irú àgbé ayé wo ni ń gbé
0: irú ìgbésí ayé wo ló ń gbé lọ́hùn-ún
1: àwọn wo ni bá
0: rìn irú àwọn èèyàn wo ló ń bá rìn
1: àwọn wo ló súnmọ́
0: ta la le tọ́ka sí gẹ́gẹ́ bí oníbẹ̀rù irú ọmọ náà abiola kí ló fẹ́ fi kún.
2: Òbí tí ó bá ti ń gba àwọn ọmọ ẹ̀ láyè mo rí kan tó yẹ pé wà ní góńgó mú mi báyìí ọmọ yẹn mi rò bóyá sì pé 15.
0: góńgó mú rẹ mò ń wò mí ò rí nǹkan kan bẹ. ẹni ọdún mẹ́rìndínlógún àbí
2: ó sì ní ọ̀rẹ́ ọkùnrin
0: tó
2: ti ń wa wálé tí ìyá máa jáde nu ilé fún wọn.
1: wọ́n jọ ń ṣe
2: mi ìmọ̀ bóyá jọ ń ṣe nǹkan
1: o ṣùgbọ́n wọ́n jọ jọ máa sọ̀rọ̀
2: wọ́n jọ jókòó sí ilé
0: ìyá tó bí ọ̀dọ́mọkùnrin yẹn àbí ọ̀dọ́mọbìnrin
2: ẹni tí ó ń gbé lọ́dọ̀ ẹ̀ obìnrin tí obìnrin ọ̀dọ́mọbìnrin yẹn ó ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyẹn
1: tó náà jóbìnrin
0: so mama wa ń jáde nílé fún wọn
2: jáde nílé fún wọn
0: ó ní láti jẹ pé mama gan-an
2: tí ó bá ra gbogbo nǹkan wá wọn jọ jẹ so irú ẹ̀kọ́ wo ni ìyá yẹn ti ń kọ́ ọmọ yẹn láti sìn
0: ín ná o sọ délẹ̀délẹ̀ ni mama tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn tó ń wá ọmọ rẹ̀ wá nú ilé wọn ti ń fún lówó ni
2: àní tó bá tún ra nǹkan wá ọ̀rá mi di míǹdì ọ̀rá ti kíní wa wọn jọ jókòó wọn jọ
1: jẹ o
2: tún wá wò pé ok irú ẹ̀kọ́ wo wá ni irú ìyá yẹn tó fi ń kọ́ ó ní ẹni tó ń fẹ́ ni ó sì mọ ẹni tó ń fẹ́ wá ìgbà tí wọ́n ìyá náà máa wá ìyá ni ẹ kọ́ ṣàfura wọn ní sùúrù kọ́ máa sí ìlóyún báyìí ṣé ẹ̀kọ́ gidi
1: ni ẹ ìyẹn ti túmọ̀ sí pé ọ̀sán tẹ̀yìn rẹ̀ ọ̀dà omi inú rẹ̀ lè sùn àn.
0: ẹ̀kọ́ àgbà ẹ jẹ́ ká lọ sí òdì kejì lọ́hùn-ún ẹ jẹ́ àpolówó ohun tá a mọ̀ ọpolówó lórí ètò yìí bọ̀sán aláyẹ̀dẹ́ ẹ̀kọ́ iṣẹ́ takuntakun ó ti yá ẹ jẹ́ ká lọ síbẹ̀.

0: bad, oh. So, what do you see they wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now, only for people who don't reach 18 years and above.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Flash FM 105.5.

0: Ẹ kábọ̀ padà sí orí ètò àgbò ìfẹ́
1: special
0: ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun bala ó fẹ́ lẹ̀lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé Facebook kíyin ẹ̀kú ìfẹ́ ẹ̀kú àtìlẹyìn bí ẹ ṣe ń bá wa ṣí àrẹ̀ tí ẹ̀ ń láìkẹ̀ tí ẹ̀ ń love tẹ̀tún fi èrò ọkàn yín hàn
1: nípa
0: ti kọ́mẹ́ǹtì ẹ ṣe púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Bóyá kí á tètè lọ́gun rẹ̀ tantan fún àwọn òbí àti alágbàtọ́ lórí nǹkan tí à ń bá bọ̀ yìí kọjọ́ tó lọ mọ wà lọ́wọ́ ká ṣe pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń fi ìlú òyìnbó gbá àwọn ọmọbìnrin nísìnyí.
1: Tọ̀pọ̀tọ̀pọ̀
0: ibi tá à ń lọ gan-an nìyẹn o.
1: Yòyò yínyín ni ọ̀pọ̀lọpọ̀ wọn
0: fẹ́. Láṣẹ sọ lẹ́ẹ̀kan wípé ká ṣọ́ra fún àwọn alágbárí wọn jẹ́ ọ̀gá amúgùn láyé òde òní. Ṣé rọ̀rọ̀ tá à ń sọ yìí ó lágbára pọ̀. Nígbà tí èyí ọ̀dọ́ ọmọ ọkùnrin tó wá sílé láti ìlú òyìnbó ló bá sì pàdé obìnrin rán bá jọ ń sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ rẹ mo sì mọ̀ kúwọ̀ náà nífẹ̀ẹ́ mi ọmọ ló rẹwà báyìí ọmọ ló pọ́n bí edé báyìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ̀rọ̀. Ó wá jẹ́ àkókò tí arákùnrin tó wá láti mọ́ríkà ó lo àkókò tó ṣe díẹ̀ nínú ìlú tí wọ́n ti gbé pàdé tó ṣe pé ojoojúmọ́ ni wọ́n ń ríra wọn. Lédè kúkúrú èyí ọmọbìnrin ó sọ fáwọn òbí ẹ̀ wípé òun ti pàdé ẹni tóun máa fẹ́ o kódà àwọn ní mọ́ríkà ló ti wá tinú rẹ̀ ti ń dùn ṣìnkì pétò ibi tí a fẹ́ gbin obì sí obì gan ti lalẹ̀ hù níbẹ̀.
1: Ibi tó tutù lọ̀pọ̀lọ́ sí
0: ìyá rẹ̀. Náà ni ò bá lẹ́jọ́ nú ẹ̀yìn olùgbọ́ wa. Mo wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ara wọn kiri fún ìgbà àkọ́kọ́ tí wọ́n ríra wọn nígbà tí arákùnrin ti bí wá láti ilẹ̀ mọ́ríkà ni o ìyẹn Amẹ́ríkà lọ́hùn-ún ni wọ́n bá ń fọwọ́ kọ́ra wọn lọ́rùn káàkiri. Bẹ́ẹ̀ làwọn òbí tó jẹ́ òbí àti alágbàtọ́ yìí obìnrin sọ wípé ṣé ẹ ti ríra yín níbì kan tẹ́lẹ̀ ni ó ti ẹ̀ ṣèwádìí pé irú ọkùnrin wo ló bá pàdé tó ti wá ń sọ fún un pé ìwọ nífẹ̀ẹ́ rẹ̀ ṣó rọrùn ṣó rọgbọ tó bá òun. Ó ní màmá dádì ẹ má wulẹ̀ jampátájàre ẹnìyẹn lówó lọ́wọ́ bàbá ìbàdàn ṣówó nífẹ̀ ni ṣàlàyé ní ṣókí ṣówó nífẹ̀ ni.
1: Owó fún ẹni tó bá yí dáadáa tó bá tanú ojú ẹ dáadáa o.
0: Ṣé ìfẹ́ lowó ni ṣówó nífẹ̀ ni.
1: Owó kífẹ̀ o.
0: Ẹ̀ṣọ́ ká mọ̀
1: ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀
0: ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́ ká mọ̀ ẹ̀ṣọ́
1: gangan ni taari iwaju ohun gangan lako sinu gbogbo n tọjẹ mẹta wọn wa ti dana pẹlu ẹ.
0: Ọkùnrin tó ti mọ́ríkàdé ta wí ó wá pinnu pé òun ó tiẹ̀ ní sùúrù díẹ̀ kó tó di pé òun padà sí ìlú òyìnbó. Gbogbo èèyàn tó wà ládùúgbò ló ti mọ̀ wípé dájúdájú nǹkan kan ń bẹ láàrin ọkùnrin ta wí tó ṣẹ̀ṣẹ̀ ti mọ́ríkàdé àti obìnrin. Eré ni àwàdà ni ọmọ ti lọ rèé ṣàlàyé fún bàbá màmá àtàwọn ẹbí ẹ. Àwọn ẹbí nígbà wọn tiẹ̀ ti gbọ́ wípé Amẹ́ríkà ló ti dé etí wọn ti
1: nà.
0: Wọ́n bá ní sọ fún ọkùnrin tó ló fẹ́ fẹ̀yìn pé kó wá bá wa sọ̀rọ̀ nù lé.
1: Bí
0: ọkùnrin tá a wí lọ́jọ́ tó máa wọlé tí ó sì jẹ́ pé òun àti obìnrin yìí obìnrin ti bí ló mú arákùnrin yìí lọ sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀. Ó ti ṣẹ́ owó dọ́là tuntun sọ́wọ́ ó sì kunlẹ̀ lọ́dà
1: kò wá tán
0: fún bàbá màmá àtàwọn èèyàn ti ń bẹnu mọ̀lẹ́bí lọ́wọ́ gbogbo eyan ti e be subegba lati se wadi wi pe iru iwa wo ni nbe lowo arakunrin yi ise wo kan lo nse
2: nke lori irun re
0: bo ti jade wa ti jade wa somo ilu wa ni bi ni abi atorunrin wa ni
2: sugbon ro owo ti
0: abi iye ka awon oyinbo ni to san pariwo morika morika ki le nka ni morika gan
2: o ti kunle loda pelu dollar ni nsin gbogbo won o ti na ru ti bi tofun ati oko be je won o le gbo nkan kan mo
0: ngba ti awon obi eye obirin ton ti rowo
2: npogbo ti pari
0: ni okunrin ara America lo sa ti bo arabirin ti bi lara wi pe eje ka lo si kotu ka ti e lo se imarede ayeye egbeyawo nbe yoku ti emi ba ti lo ma ni kun omo e wa si America nitori awon to ma ba wa da si eto yi mi fe ki asoro pupo ju sugbon koko ohun ta ni lati so na ni wi pe arakunrin ti bi o setoju obirin yi looto o setoju e o fun lowo o fa awon obi e lowo ni logun leko lo ba pada si morika odun kini alo odun keji alo odun keta alo ara America o ranti sisi
2: bo
0: ti o ti foruka si lowo ni Naija
2: o di ba lele ba lele
0: la wo bi ba bere si ni takoto bere si eyi obirin pe oko re ko ti e pe o rara oni ya ise tun nse nlo oyinbo ma po to ba wo bi ise latowo odaji odoru ganjo ko to wa la je pe won gan ti e debe o ti bere si ni janu o n gbe leyin oko re igba segba awo sawo kini kan sele de ni pako lati ma ba oro yi lowo na a se okunrin tan so yi ti niyawo ni morika baba bana kile yin okunrin ma n se beyan
3: bana awo na to ma na fi
2: bere eh
3: owo okunrin na
2: lati bere o suwa o
0: seyin o kin so okunrin ni
3: okunrin ni won
2: okunrin ti a da duro
3: ojo
2: kini ha
0: ọlọ́wọ́n ọba o
2: gbogbo ati a ba ti kun ete loyin
0: ohun ti o wa da omi tutu si arabinrin ti n be ni Nigeria lọkan ni pe ọkọ ohun o ti e pe lori ago bo ti e je pe o se kini kan to da o to de tona o ri pe ohun ra fóònù to da fun iyawo re
3: ko to di
0: pe o pada si America ko gbale kankan o
3: ile
0: awon obi e naa ni
2: o pe lo ba lele si
0: nigbati logun leko de America aseyawo ti wa nbe tele ko ti e roju aye omo ti nbe ni Nigeria
2: ibi oko re wonu
0: mo se so pe odun kini alo odun keji alo iketa alo àwọn tó wá mọ̀ pé ọmọbìnrin ti bí ti ṣe ìgbéyàwó wọ́n ń bèrè pé ṣé ò ní lọ bá ọkọ rẹ nílùú òyìnbó ni wọ́n ní àwọn náà làwọn ń retí wọ́n ń retí wọ́n ń retí ọdún mẹ́ta ó ti kọjá
2: lọ
0: káàgé péréte nítorí àkókò tí ó fẹ́ pè wá lẹ́jọ́ ló bá di lọ́jọ́ kan ṣé bàbá tá a dẹ̀ wí ó fi fóònù nọmba rẹ̀ sílẹ̀ ni ọmọ ti bí ọmọ ní Naija tí ó ti di ìyàwó kejì tó wọn ò dẹ̀ mọ̀ pé ọkùnrin tí òun fìfẹ́ hàn sí ti níyàwó ní Mọ́ríkà ló bá pe nọ́mbà tí ọkọ rẹ̀ fún ìyáálé ló gbé fóònù.
2: Ìyàwó ti Mọ́ríkà.
0: Ìyàwó Mọ́ríkà.
2: Ara bo ni.
0: Ẹlọ ìyàwó Amẹ́ríkà bẹ̀rẹ̀ sí bú ọmọbìnrin yẹn. Ọmọ oko ìgbàṣẹgbà àwòṣàwò kínníkan
2: ibi ara rẹ o ti ba le nu.
0: ṣé o mọ nkan tó ń ṣe ṣá ṣé o mọ pé ọkùnrin tó lọ fẹ o ti níyàwó ní Mọ́ríkà
2: òjijì lásán ní léèkì.
0: ọ̀dà ẹni kí ló ṣẹlẹ̀ ẹ tó pè wọlé àwọn yẹn ti ń pè ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka àpòlò ọjà tá a bá dé a wà ṣe fóònù lẹ̀.
2: Mm.
4: Flash FM 105.5.
5: Guy, why you dey smile like this? Wetin happen?
6: Cause I don't quit trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
7: Shade, kilo ni sila ni do mi se akunrin tabi re bayi.
8: Mo ko wa koko ni do mi ni jo ni o. Mo fe je ebun la kan.
7: Eh, ebun la ke. Se be na ni.
8: Be ni o. Nipa kiko akoko orisi mewa toto. To wa ninu nylon Indomie. Eni ke ni le di elebun nla. Mo lo le ni o. Mo fe bere si ni ma ko awon akoko Indomie se mi na ojo.
9: Looto ni o. Ma se je ki ipolowo ma Indomie moment yi koja re lo. Ko awon akoko orisi mewa jo. Ki o si ni anfani lati je awon ebun nla ya fun ya fun. Lo si www.indomie.ng/myindomiemoment.
10: Lupo iba, awon eyan ki mo bi data won se man tete jo tan. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kete ti olowo mi ba ti sun, mi ma ti ma se ohun ti ko ni mo to ba si mo. Apere ki sare se auto update ni e ti orun ba ti wo lara. Ise bere niyan, ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3. Gbogbo awon apps to ti sitile lemi ama refresh ntemi o to fi duri awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon to ma nwi.
11: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
10: Se mi o so fun e.
11: Jara e. Ma je ki fun e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
10: Ero ibanisoro lasan le mi o. Kokoro ti je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
11: Je igbadun data re ni gbele mu. Leave it 100 MTN.
12: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the

0: ní ife ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Láìgbọ́ ọtí trophy premium lager kan tí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Flash FM 105.5.

ó sọ pé lọ bá ẹ̀gbọ́n rẹ̀ kẹjọ lọ. Ẹni tó ní kó máa wá bá òun ní Èkó kò fowó lẹ̀ o, àwọn òbí ló tún fowó lẹ̀. Kẹ máa wo ẹ̀yin òbí àtàlágbà tó a ní láti ṣọ́ra o lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tó ti bàlágà o. Ná bá lọ Sékò, bóyá ìgbà àkọ́kọ́ leléyìn tí wọ́n dé Èkó. Èkó rèé, Èkó rèé, Èkó wọ ìjẹlẹ̀, Èkó, Èkó, Èkó rèé.

0: nobody ko eye yan egbon arabinrin yi ati iyawo won sa jo lo seko won se wahala kan to de bi ti ara america wa o lo ba di mo yawo egbagimo binu ise ti mo nse ni america ti po ju sumo ki o didi gende okunrin bi iru mi ko ma se ise bi ona mefa ko rorun mo ma ngbe pe kin wa woju e nile nse ni ayo ki yo sile fun mi o ni binu na ni gba se gba wo sha wo
1: o pari ro tin jo si o tun gbe lati be
0: tun gbe lati be eyi obirin ko mo bi o se so
1: o tun wa mu bi ga
0: o sa pa lenu de okowo fun egbon re na wipe owo eleyi wa fi gba ile to ba de ilu lohun tori mo fe ko wa ni ibi ti o se foju wo dada to selenkejo to fi je pe any time akoko yo tohun ba wa awon ma gbe ibi to da ibi to mi tin yo ti na ti ma wa ti sola wa nbe ti gugba inu re ba dun nigba ti ori owo ni o ba ni ele ma lo ko ah se bi ajo n pada lo si ilu wa ni oni a awon to ni ipade apero kan ni morika ale yi mo tun gbedo pada sohun iro orisirisi se mo pe awon kan wa ninu taku ti oro ta n so yi lowo lowo to si je pe awa obi ati alagbato baba mama lo ye ka yo won kuro ninu igbekun buruku ti won wa yi kolohun ko saanu wa
2: amen
0: ki la nfani pe won mu wa lo si
1: abi
0: kootu ready toko ti yawo on lo bi odun mefa
1: ko si nkan kan to teyin eyo
0: ko so yi ko si kaka ko si toju kaka
1: ya la nfani
0: babada e je ka won eyan pe wa bi meji meta ko to di pe a ma lo si ipele ti awon eyan ti sanwo fun laipe laijina 0706 0706 949 949 3000 3000 again for abale pe 0706 0706 949 949 3000 ekon la lele je fun eye eyan ten tele wa lori eto agbo ife special hello e kale o hello e kale o hello agbo ife special lawa o
2: hello
0: Ekale o, sir.
1: Ah, awon na go yin bayi.
0: Alagba ki loruko yin bo le tin pe wa adugbo le wa sir.
3: Alaji Oloye Suleiman Oladepo Bolarin wa.
0: Alaji Suleiman Oladepo Bolarin wa, e ku je meta sir.
3: E seun.
0: Ki le ri si nkan ta nfa lati gba ta ti bere yi.
3: O je eko fun gbogbo. Atan ma alagba to atan ma. Gbogbo tó bá ń dá kọ́ ni wúrà o. Tó bá ń dá kọ́ ni wúrà. Àríkọ́gbọ́n ńlá ni o torí pé ọ̀rọ̀ wọn ti gba sùúrù báyìí. Àwọn Amẹ́ríkà àwọn òun wẹ̀sì táìmù o. Táàsì yìí bá ti tú. Wọ́n pàṣù ẹ̀ wálé ni bí gbàdé pàṣù lẹ́tà.
0: Láì ṣe lẹ́tà.
3: Wọ́n pàṣù rẹ̀ wá wá sí Nàìjíríà ni.
0: Alagba.
1: Zero obìnrin náà wà á lanú pé fàkókò òun ṣòfò ni.
3: O ti ha o. O ti ha.
1: Ọlọ́ọ̀lá wà ń bẹ̀.
0: Irú ọkùnrin owó àlele ìbáyìí ní ìsìn nígbà tó ti níyàwó ní Amẹ́ríkà kí ló tún dààmú ọmọ ọlọ́mọ tó wà Naija sí.
2: Ọmọ ọlọ́mọ náà ṣe wá gbà.
1: Ìyàn náà sì lanú ó tó ń tẹ̀lé lọ bẹ́ẹ̀ ni ẹ ṣeun.
0: Adúpẹ́ o.
2: Ní tó fi wọdún mẹ́jọ.
0: 0701.
1: Ìlú ta lọ́wọ́ ń bẹ̀.
0: 447-5770.
2: Hello.
0: 0701.
1: Ẹ̀kalẹ̀.
0: Ẹ̀kalẹ̀ o. Ẹ̀ka bọ̀ sórí ètò.
4: Alájí ọmọ òun ayé la gbogbo láti ràn látẹ̀.
0: Bọ́ọ̀ ni gbogbo bàràpá sá o.
4: Ìwà ọ̀pá máa ń dùn.
0: Ṣé òjò tó rọ̀ ń bàdàn ṣọdọ́dọ̀ tí náà ní bàràpá?
4: Èdè náà lónìí ṣùgbọ́n gbogbo ìgbà ló rọ̀ náà.
0: Bàbá ṣé ẹ̀yin náà ti rí irú ìrírí tá à ń sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ yìí?
1: Tí
0: nípa kọ́ máa fi àkókò ọmọ ọlọ́mọ ṣòfò.
4: Ẹ̀yin àwọn ọmọ ẹni kan ṣọ́ra wọn
1: ní
4: ọmọ tó bá ti fẹ́ràn òwe jù ó fẹ́ràn òwe jù ó fẹ́ràn òwe jù ẹ̀mí ẹ̀ lọ́nu ó ti wọ́n ti rí pé ẹni wọ́n pa fún wọn ṣé ilé ìdùn mọ́ ó sì mọ̀ pé wọ́n ní ẹni tí yóò bá ṣe rí ẹ̀ láàrin oṣù méjì mẹ́ta ní oṣù mọ́ yóò fi pọ́fẹ́ sí rí ẹ̀
5: ó ti
4: wọ́n rí ẹ̀sìn ẹ̀kọ́ ló jẹ́ o ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo ọmọbìnrin o
5: nígbà tó bá yá a fẹ́ lọ sí ìpele owó kan tí wọ́n fi ṣe onígbọ̀wọ́ ètò tá máa gbọ́ láìpẹ́ yìí ìṣẹ́jú mẹ́wàá ni ẹja farabalẹ̀ bọ́wọ́ oníjàngbọ̀ ẹ̀dá ṣe farabalẹ̀ fakọ́ọ̀fù
1: àníírí
5: wàhálà àtúnpadà agbo ìfẹ́
6: special
5: bọ̀sún aláyẹ̀dẹ́ ẹ̀yìn ló kàn báyìí kétò kó máa tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ń fi àkókò àwọn obìnrin ṣòfò ẹ̀jẹ̀ ká ṣọ́ra.

0: Splash FM 105.5.
1: ó ní àmì wọ̀nyí ó mọ̀ bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi wọ́n mọ̀ ní àwọn ẹni ẹ̀sùn jáde àwọn tí ó gbàgbọ́ wọ́n mọ̀ fi èdè tuntun sọ̀rọ̀.
2: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run ajíhìnrere tí ń bó lówà ti fẹ́ òjò olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
3: Ẹ dé àgbàdoà ọlọ́run àgbáyé adúgbò lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí ẹ fún wa pé ká tún tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Mo gbàdúrà fún ìṣíníyì ọ̀tun fún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ rẹ lẹ́nu mi lónìí pé kí ọ̀rọ̀ rẹ kó ṣe ọkàn wa ń re kó la ipa nínú ọkàn wa kó yí ayé wa padà kó mú ká dúró ṣinṣin nínú ìgbàgbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa àmì. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò ẹ̀kọ́ bélè kọ́rọ̀ ọlọ́run tí à ń wò náà ni ìrẹ̀ Jésù Olúwa. Lẹ́ẹ̀kan tá a ṣe káàmù sọ fún wa pé ìrẹ̀ yìí mẹ́sẹ́ẹ̀jì kan ni o, kì í ṣe mẹ́sẹ́ẹ̀jì mẹ́ta, kì í ṣe méjì, kì í ṣe mẹ́sẹ́ẹ̀jì tó lè ṣéǹjì tó jẹ́ pé tí a ń wàásù ní ọdún mẹ́wàá sẹ́yìn yóò tún yàtọ̀ sí ní táwọn wàásù rẹ̀ lónìí. Ìrere yìí ìrere kan ṣoṣo ni, kí sì ni ìrere yìí, kí ló dá lé lórí ìwàsáyé Jésù Olúwa àti iṣẹ́ ńlá tó ṣe fún gbogbo ènìyàn láti rí ìràpadà, láti rí ìgbàlà, láti rí ìdáríjì ẹ̀ṣẹ̀, láti rí ìdáláre, láti rí kí ni o, ìyè ànípẹ̀kọ. Jésù Olúwa náà wé Jòhánù Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá, ó ní olè kìí wá bí kò ṣe láti jí láti pa àti láti parun ṣùgbọ́n èmi wá. Ó sọ̀rọ̀ ó ṣe clearly ni pé ṣùgbọ́n èmi wá kí ẹ̀yin kí o lè ṣe kí ni, kí ẹ̀yin kó lè ní ìyè àti kí ẹ̀yin kí ẹ lè ní lọ́pọ̀lọpọ̀ kí ẹ lè ní ìyè ànípẹ̀kun. Ìrèdí ìwàsáyé mi nìyẹn. So mo sọ fún wa pé tá ò bá wàásù ìrẹ Jésù Olúwa, ó ṣeé ṣe kó jẹ́ pé tí wọ́n gbọ́ tó fi bẹ̀rẹ̀ sí lọ ṣọ́ọ̀ṣì tàbí tó fi de tó wọ náà di ẹni tá ń pè kírísítẹ́nì ni pé wà wá gba Jésù Olúwa orí yóò ṣe jẹ ayé rẹ yóò fún tó bá gba Jésù ayé rẹ ò ní ayé rẹ ó ní túmọ̀ ayé rẹ ò ní lọ sẹ́yìn mọ́ gbogbo ogun tó ń jà gbogbo ogun yẹn ló máa ṣẹ́ gbogbo ẹ̀mí-kẹ́mi tó ń dà yín láàmú lé yín gbogbo wọn ni ó fi ọlẹ̀ sáà máa bọ̀ so fẹ́ gba fírídọ́mù so fẹ́ gba òmìnira kúrò lọ́dọ̀ àwọn ẹ̀mí-kẹ́mi tó ń yọ iṣẹ́ rẹ lẹ́nu sáà máa bọ̀ ìtìwọ̀ gbọ́ nìyẹn tó bẹ̀ sí lọ ṣọ́ọ̀ṣì ó tí ì dẹnu ìgbàlà àǹtí yẹn òótọ́ mo sọ ó tí ì dẹnu ìgbàlà torí iyì rere tí àwọn àpòstélì Olúwa tí wọ́n wàásù rẹ̀ tí Jésù Olúwa sì ní kí ẹ lọ wàásù rẹ̀ kì í ṣe yín tí mo ṣẹ̀ sọtọ̀ yẹn wá gba Jésù ìwọ tí tó ń tòṣì Jésù Olúwa yóò sọ di ọlọ́rọ̀ kì í sì rere nìyẹn n tó gbọ́ nìyẹn bóyá o gbọ́ lórí ìsọjí kan ni àbí inú ìjọ kan ló lọ tó ti gbọ́ wọ́n sì ní ó yá mọ̀ bọ̀ wájú mo fẹ́ ka 1-10 sáàmọ̀bọ̀ kí n tó pe tẹ̀yàn sáàmọ̀bọ̀ ni wọ́n náà sáré bọ̀ pé mo fẹ́ káyé mi dá o dí ìdẹ́nu ìgbàlà ntí tó bá dẹ́nu ìgbàlà tí mo ti ń kọ́nú ẹ̀kọ́ yìí ló gbọ́dọ̀ gbàgbọ́ o pé Jésù Olúwa òun ni Ọlọ́run tó wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ rẹ. Báwo ló sì ṣe ṣe iṣẹ́ yẹn? A kàn mọ́ orí igi àgbélébú, a sì kú rẹ̀. Ìgbà tó sì di ijọ́ kẹta, ó jíǹde kí n lè ní ìyè, ó jíǹde kí n lè ní ìdáláre, ó jíǹde kí n lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Abálájọ wẹ ìwé ìṣẹ́ àwọn àpòsílẹ̀ orí kẹwàá yẹn ẹsẹ̀ 43 Pétérù àpòsílẹ̀ ó ní òun ni àwọn wòlíì jẹ́rìísí pé nípa orúkọ rẹ̀ lẹnikẹ́ni tó bá gbàgbọ́ ni wọ́n lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. Ṣẹ́jìrì ó ní ẹni tó bá gbàgbọ́ nínú Jésù Kristì ìṣẹ́ àwọn àpòsílẹ̀ bákan náà orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí orúkọ kankan tí a fún wa lábẹ́ ọ̀run nípa èyí tí a fi lè gbà wá làbí kò sí orúkọ Jésù. So ohun tó gbọ́dọ̀ gbọ́ tó sì gbọ́dọ̀ gbàgbọ́ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ ṣọ́ọ̀ṣì lónìí tí wọ́n pera wọn kírísítẹ́nì ṣùgbọ́n wọ́n ń sọ ọmọ Ọlọ́run wọn ń ṣe Ọlọ́run ò dá wọn mọ̀ rárá wọn ń ṣe wọn ṣàgùtàn Jésù rárá torí pé èrèdí tó fi wá ni tẹ́lẹ̀ yìí ò bá ṣiṣẹ́ ó yẹ kí Jésù lè ṣiṣẹ́ ibi tí mo ti mọ̀ bí ò bá ṣiṣẹ́ báyé mi ò bá dá bí iṣẹ́ mi ò bá lọ déédé tí n bá wá sọ́dọ̀ Jésù bí wọ́n ṣe sọ fún mi ó yẹ kí nǹkan ṣéǹjì. Ẹni náà sì ń wá bẹ̀rẹ̀ sí ń gbàdúrà ń lọ program ó bẹ̀rẹ̀ sí ń yí padà díẹ̀díẹ̀ Jésù wà lóòótọ́ o mọ̀mọ́ tó bá ṣe pé n tó ń ṣe nìyẹn ó tí ì di kírísítẹ́nì o o ti domo lorun na lo se ni nko yin pe ko le ma nton ma so eyan domo lorun ro mori kewa ese ikesan oni ti iwo ba fi enu re jewo Jesu Kristi ni oluwa pe Jesu iwo ni oluwa itumo oluwa ni oga itumo oluwa ni apase itumo oluwa ni oludari aha itumo oluwa ni eni to ni eni to ni eniyan to wo ba fi enu re jewo Jesu ni oluwa to si gbagbo ninu okan re pe a ji Jesu yi dide kuro ninu oku ni ijo keta oni a gba ola pe eyan se deni igbala ni igbagbo ninu Kristi so ta ba soro nigba igba nipa igbagbo gan enikan ni to gbagbo ninu Jesu mo gbagbo o ya ka tun soro nipa pe iru igbagbo gan lo gba se mo gbagbo pe Jesu e wo li nla ni se mo gbagbo pe Jesu alagbara ni se n to ma so eyan deni igbala ni rara o ye ki se pe wo eyan gbagbo pe alagbara Jesu ko ni so ni deni igbala o so ta ba soro nipa gbagbo se mo pe nkan ti bele so niyan ni weju anu ri keta ise 16 yen pe enikeni to ba gbagbo ko ma ba sugbe sugbon ko le ni iya ni pekun sugbo oniru igbala oniru igbagbo ti mo so ni deni igbala o ki se igbagbo kan sa o ki se igbagbo pe Jesu Oluwa woli kan ni o gbagbo pe gbogbo woli Jesu o gbagbo pe iranse Olorun Jesu o gbagbo pe alagbara kan ni o gbagbo pe onise iyanu ni ko le so deni igbala ah Jesu yi mo gbagbo ah mo ti e ti ri se iyanu gbogbo gba ti ma gbadura loruko Jesu gbogbo o ma je o sa ma je fun mi ni ah imi gbagbo ni Jesu yen gan o iru gbagbo yen dara sugbon ko to ko ti to so ye wa mama ko ti to so gbagbo pe Jesu Oluwa ni omo Olorun so gbagbo ko lomo bibi kan soso so gbagbo ko ku fun ese re lori igi kafari so gbagbo ko jinde ni ijo keta eh eh ibe lati mo bo ya lo to lo gbagbo so iru igbagbo ile gan ni wa ma nso yan deni igbala so ti ye wa mama so bawo le yan se le deni igbala igbagbo nu Jesu Kristi ni o sugbon igbagbo re gbodo da le lori pe kini o Jesu Kristi ni omo Olorun Jesu yi ku o se jinde ni ijo keta o se n pada bo na abi ko pa abi o n pada bo o pada bo lati da gbogbo eyan lejo o n pada bo e ma again so nkan kan fun wa irere yi o se pataki fun akutu ye wa o tori elomi ro pe on ti deni igbala tori iwa owo re tori at least won ba teni kan je won o gba nkan ni nkan won se bi won ro bi seni keni ah demi ba gbe ba gbese ni ba tin ba salaisi loni pe sibo pada loni o da loju pe orun ni mu nlo o lo orun o iwa mimo iwa rere eda ko ni mo so eyan deni igbala iwa rere dara olorun si fe ka wu wa rere ere gan si wa fun ise rere ere wa lorun fun ise rere ere wa laye yi gan fun ise rere te eyan ba se so iyan wa nbe sugbon ise rere iwa mimo iwa rere eniyan ko le so eyan deni igbala to ba se pe iwa rere le so eyan deni igbala ni kilode ti Jesu Oluwa fi wa saye ngba na ko si ke ko kini wa se be le so fun anuwe iwe sawon aposeli ori kewa okunrin kan wa ta poruko re ni Cornelius yen ah o mo se eyan o ah Cornelius se eyan eyan rere eyan gidi ni ikan na awon omo ologun ologun Rome ni bẹ́ẹ̀ni se pè ní ẹni tó bẹ̀rù ọlọ́run gan ó bẹ̀rù ọlọ́run tilétilé rẹ̀ ṣùgbọ́n kò tí ì dẹni ìgbàlà ọlọ́run wá fi ìran kan hàn pé mo rí gbogbo iṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n kò tí ì tó bá dẹ̀ kọ́ tá a ṣe lọ́la ń ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ ọkọ̀ nílùú yìí torí ọlọ́run ráńgẹ́lì kan sí pé ó nílò láti gbọ́ èyí rere kò lè dẹni ìgbàlà á tẹ̀síwájú lọ́la mo pè ọ́ ní

fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe oníwèwọ̀ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè download ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì jésù.

èyàn wa ṣe gbàgbé pé ọ̀rọ̀ Èkó la sọ lẹ́ẹ̀kan yàrá bọ̀sùn kí ló ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Èkó arómisá lẹ̀gbẹ́ lẹ̀gbẹ́ lẹ̀gbẹ́ Èkó wẹ́ǹjẹ̀lẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ẹ̀yin èyàn wa Èkó Èkó.

0: guy, why you didn't smile like this? Waiting happen.
1: Cause I don't with trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly. Splash FM 105.5.
3: So, ikan ni omo luabi ni won pe bi lori eto ta pe ni agbo ife special ibi yo ti etin tele wa je ka se papapa ki ale yanju awon komu okun eto ti a ti pe ya ma re sile te ba gbagbe ani kankan pataki fun yin
4: be ni
3: ṣùgbọ́n kó tó di pa lọ sí ìpele òkú tó fẹ́ kí bọ̀sùn ọláyẹ̀dẹ́ kó tiẹ̀ sì ní sùúrù ṣẹ́jú bíi márùn-ún abẹ́lá adékànbí ó ní àwọn ìbéèrè kan wọlé sí ọ̀dọ̀ dókítà ìfẹ́ kàṣe pápápá
4: torí
3: àkókò kí ló wà ń bẹ yẹn náà.
5: Dókítà ìfẹ́
3: ó ń gbọ́.
5: Kí ni ó máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọbìnrin kì í tètè fi rí ọkọ fẹ́?
3: Kí ló máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin kì í tètè rí ọkọ fẹ́? Bóyá ká fi kún pé láyé òde òní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí pé ẹgbẹ́kẹ́gbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń ba ìwà rere jẹ́. Pàápàá jùlọ tẹ bá ṣàkíyèsí nǹkan tó ń lọ nígboro nísìnyí ẹ rí wípé kò fẹ́ẹ̀ sí ọ̀dọ́mọbìnrin kan ti ń dá rìn mọ́ àfikún máa rìn papọ̀
4: méjì mẹ́ta
3: mẹ́rin kó tiẹ̀ tó di wípé wọ́n ń lọ síbì kan ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé wọ́n ń sùn papọ̀ nínú yàrá kan náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ wo àwọn akẹ́kọ̀ọ́ àwọn túlẹ̀ wa tó wà nílé ẹ̀kọ́ gíga yunifásitì ilé ẹ̀kọ́ gbogbo ìṣe polytechnic ilé ẹ̀kọ́ kọ́lẹ́ẹ̀jì ẹ̀kọ́ṣẹ́ olùkọ́ colleges of education àti bẹ́ẹ̀ lọ colleges of technology wọ́n máa ń parí olódó parí iṣẹ́ wọ́n máa ń tú àṣírí láàrin ara wọn gan tó bá wá ń béèrè wípé oníkílódé tí ọ̀pọ̀lọpọ̀
5: ọ̀dọ́mọbìnrin
3: wọn
5: tètè
3: rí ọkọ fẹ́ ṣerí láyé ìgbà ni yàtọ̀ sí ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tán bá ti bàlágà wọ́n ti ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé iléere làwọn ti jáde wá àwọn ní bàbá tó jọ́mọlúàbí àwọn sì tún ní ìyá tó jẹ́ ẹni tó yààrè tí àwọn èèyàn sì máa ń bọ̀wọ̀ fún ní àdúgbò ilé tí wọ́n wà tàbí nínú ìlú ṣùgbọ́n ní ìsìn ohun tí mo ṣàkíyèsí ni pé ojú ti ń kan àwọn ọ̀dọ́mọbìnrin wa púpọ̀ jù
4: ayé ń sáré ayé ń kánjú
3: wọ́n ti ń kánjú púpọ̀ jù ńgbẹ́ wa ń béèrè pé kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin wọn kì í tètè rí ọkọ fẹ́ ó ṣe mí láàánú láti lè sọ lórí afẹ́fẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin wa tó ti bàlágà láyé òde òní wọn ò mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin àjọṣepọ̀ ìfẹ́ tẹ́lẹ̀bọ̀ ń pè ní love relationship àti ìbálòpọ̀ ìfẹ́ méjèèjì kì í ṣe nǹkan kan náà ọjọ́ wo la bẹ̀rẹ̀ àjọṣepọ̀ ìfẹ́ love relationship ta ti wá ń fẹnukora wa lẹ́nu lẹ́yìn ìfẹnukora ẹni lẹ́nu ó ti di pé à ń tilẹ̀kùn à ń paná kò rí bẹ́ẹ̀ láti gbani ó dára ju bí nǹkan ṣe wà yìí lọ àwa wítàwí àlìálékùá àwa sọ pé àwọn ọ̀dọ́mọbìnrin ayé òde òní tó bàlágà wọn ń tètè rọrí ọkọ fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣẹ́yìn ò tún ṣàkíyèsí bákan náà wípé wọ́n máa ń wọ̀ wọ́n máa ń rìn káàkiri wọ́n máa ń rìn lọ́wọ̀ọ̀wọ́ ìyẹn túmọ̀ sí pé ohun tí ọmọbìnrin a to ma se lomobirin bi lo ma se omobirin di bi igba pe won se ipade egbe ni bi ti enikeni o si
4: en ti o si akoba lopo lopo
3: e to ti wa buru ju ni wi pe enikan to ba fe okunrin kan ninu awon obirin nisin iyan o tun so wi pe ko ma tun lo fe telomi to mo ko fe enikan o se baye se ri nigba ni niyan eh ah ko ye ko ri be ni suru ko to lo fun ibere keje a lo si oko to fe oko to fe ko to di patma lo si eka ipolowo oja oko to ife eje ka jota ko to ife sira wa

0: Baba Badan Ademola Olagbenjo Yoruba ma nsoro kan won ni ologin ni sun bi ole
1: ogbon nu re o le gba o o le gba o le le gbeje
0: ogbon nu e
1: o pe gba o o da o ton le ni gba
0: ti e ba gbagbe eyin ololufe wa ti e nse atileyin te le nfi eto wa sere aso ni jejo ni abala oko to ife wipe nkan to nsele nibi kan laarin molebi kan la gbe wa sori afefe inu mi dun ara mi ya gaga bi ara keko aso lode nawo fun ti aleyin na pe ohun to nsele lowo lowo la tun mu wa fun yin ni ale toni ni abala ta pe ni
2: oko to ife
0: ologin ni sun bi ole sugbon
3: ogbon
0: re o gba odomo okunrin kan ma ni o pade odomo obirin bi ife lo se awon mejeji lo ba ti di wi pe adugbo ni won ti ra o won ba fife han si ra won ati odomo okunrin odomo obirin to ti balaga won ti bere si ni fowo ko ra won lowo won rin kaakiri láì tí ẹ̀ tí ìjẹ́ káwọn òbí mọ̀ pé lágbájá báyìí káṣà báyìí káwòdì máa mi bàbá kílẹ̀ lè rí sí ọkùnrin tí ó máa ń sábà kọjá níwájú ilé wa àti pé ẹyẹ wo ló ṣo arákùnrin náà àwọn wo ni wọ́n jẹ́ òbí fún un láàrin bíi oṣù mélòó kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àjọṣepọ̀ ìfẹ́ tẹ́lẹ̀ ìbò ń pè ní love relationship ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa nígbà tó wá bùṣe gàdà tó bùṣe gèdè wọn bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ̀rọ̀ pé káwọn fẹ́ra wọn ní ṣùlọ́kà káwọn jọ di tọkọtìyàwó
3: alúbẹ̀ǹbẹ̀
0: lọ́ba di wípé iná ìfẹ́ ó ti ń jó hìhì nínú àjọṣepọ̀ ìfẹ́ àwọn méjèèjì léde kúkúrú láti máa fi àkókò ṣòfò ká má bàa bá lọ́wọ́ ná àwọn méjèèjì gbà wọn sì fi àbọ̀ fún àwọn òbí wọn wípé àwọn máa fẹ́ ara wọn èyí obìnrin wá sọ̀rọ̀ làákàyè kan wípé ká tiẹ̀ tó máa ronú ìgbà tí a ṣe ayẹyẹ ìgbéyàwó ó yẹ ká tiẹ̀ nípá lé gidi lọ́wọ́ tó lè jáwó nígbà tí a bá bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ lobìnrin sọ wípé òun ò tí ẹ lè fi òwò ṣíṣe ṣeré rárá ọkùnrin náà sọ wípé òun náà ń gbìyànjú ṣùgbọ́n àfi kí ọlọ́run kó dé ìgbìyànjú kálukú wa ládé o ẹ̀yin náà ṣàmì bẹ̀yàn o ibẹ̀ ni èyí obìnrin bá ní my dear ó ní nǹkan kan tí mo fẹ́ bá ẹ sọ mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ nítòótọ́ ntilẹ̀ ntọ́lọ́run ìwọ náà sì nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n nǹkan kan wà lọ́kàn mi tí mo fẹ́ fi yé ọ lónìí tá a bá lè tètè ṣe ayẹyẹ ìgbéyàwó inú àwọn òbí tèmi máa dùn sí ọkùnrin náà sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń da òun láàmú láàrin bàbá màmá pé kí òun ṣe ohun tí ọkùnrin ń ṣe ní èyí obìnrin ló bá ń sọ fún ẹni tí ó ṣe baálé ẹ wípé òun ní nǹkan kan tó ń fẹ́ sọ fún ọkùnrin yẹn ò mọ̀ wípé ń ṣe ni sisi yìí fẹ́ dẹ ẹlẹ́kẹ ṣe mọ̀ bíi pé kéèyàn máa dọ́gbọ́n gbéyàn yẹ̀wò bó ṣe lówura tó bí kéèyàn tako tó o béèrè látọ̀dọ̀ obìnrin sọ́dọ̀ ọkùnrin láti lè mọ̀ bóyá ṣé ọkùnrin yẹn ní làákàyè àbí kò ní làákàyè ó ní my dear inú mi dùn láti sọ fún ẹ wípé bí mo ṣe kéré mọ yìí mo ti kọ́lé o ilé yẹn kò tóbi gbangba ṣùgbọ́n ó dùn wò gbogbo nǹkan èròjà tí máa múnú ilé kó ṣe rẹ́gí lóde wà ń bẹ tẹ ẹ bá gbàgbé ohun tá a sọ bàbá àbàdàn adémọlá ọlágbẹnjọ bíọlá adékànbí asọ nìjẹjọ nígbà tá à ń sọrọ arákùnrin kan tó ń tojú bọ owó
1: ti awon obi
0: ti baba to bi lomo to fi le ogun e to so wi pe o nlati ta owo yen li atapo lo sinu account ohun to je oko
3: beni
0: e ma gbo bi to ti fe jora won o eyi obirin ba tenu boro oni ohun nile kan oni koda titi di mo se nsoro ye awon obi to bi ohun lomo baba mama omo ko ohun ti kole ile yen se ile gbangba o se gbogbo n to ye ko wa nbe
3: lo
0: ti wa nbe e ma woro to ma tenu en to fe di oko anti ijade ah oni to ba ri be o gbogbo awon akole document to je mo ile re yen wa foruko mi si o to ba ti wa je wi pe e oni foruko temi nikan si o so pe Mr. and Mrs. kini bayi a ti mo pe atemi atiwo lajo nile se o pe oro kekere beyen o ti mu inu bi omobirin pe ah ah
1: kin la gbe kin la ju
0: ki la n ba e so kini wo n so ah oh mo bi mo se rale
1: omo
0: bi mo se kole se ki wa riru nkan be kin ko kin ma so fun e abi ki lo n so yi o wa ni kin lo se to gbogbo e akole awon document property yen o ko fi oruko ohun si o se mo pe a se ma di Mr. and Mrs. na ni obi anti yi ninu eye ka gba ipe meji
1: idowo kekere o ti lo
0: ki le lero se ki le ri si oro yi se ki obirin ti o mura lati di iyawo onkulu yi ko gba
1: gege bo se so
0: ni o gba gege bo se so bi pe kon fi oruko oko boya Mr. and Mrs.
1: Hello
0: hello e kale o
4: kale da
0: ele ki loruko yin bo le wa ilu wo le tin soro atadugbo
1: o ya
0: eh eh se ti gbon ta so yi ki le ri si
4: eh mo like dawo ti o ti eyan se fun o ti ma pe ni soro lo nfe ko wa ra nbo o ti ti pada se yin ibi tan ba ile o imatale nikan o ti da oko yin lamu
0: ko pa ki obirin yen pada seyin
4: to ba ni bu besh at the end of the day ki o se na ni ki se
1: yen o lo ba ni re nso yin di enu
0: alagba
4: naam
0: ki lo de to se pe te ba gbo wa ni jejo oro yen o tun fe jora won die ki lo nse awon okunrin to se pe won ofe fun ofe sise bi awon baba wa se ma nsise tele ayafi ki won ma jo ijo ilu aseyori iyawo
4: nti won pe good diga nu
0: good diga
4: awon good diga ti won ro pe awon ti rifa
1: won so ofe difa
0: ah se bi awo baba se ba wo okunrin la je asiwaju tele kilo ade kilo de to nre wa
4: ya gba
1: ipe ibi ta
0: ye koju sina ni e fi na mo so
1: ko lo sa nu
0: wa e adupe sa on relation o e se e ya gbe nikan pere laye tori bo so so mi pe asiko polo ti to bayi e yo kan pere hello hello
1: ipe njara won ni
0: ko ja be 0706 949 3000 Ekaleo, you most welcome onto this program. Agbo Ife Special. Ekaleo. Ekaleo.
1: Ekale.
0: Ah, dendi wa. Ekaleo, dibo le tin ba wa soro ilu wo ni sa?
4: Owu le mo wu ni mo tin pe lagbe Iwo.
0: Ah, eleo. Eh eh, a fe gbo alaye yin baba agbalagba.
4: Dari
1: ọmọbìnrin ọlọ́run ti mọ̀ lọ́gbọ́n. Kọ́tò ti
0: bẹ́sẹ̀ sọ̀rọ̀. Ọkùnrin làkàdì. Lẹ́ni, ṣó le tó bá ń kọ́ bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ fa?
3: Bẹ́ẹ̀ni.
4: Oyún ti bẹ́sẹ̀ sọ̀rọ̀ ní bá bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Yóò padà kábàámọ̀ ni.
3: Bẹ́ẹ̀ni.
4: Ọ̀nà ọlọ́run ti gbọ́n. Kọ́ wa mú padà kábàámọ̀. Oyún ti bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ni.
0: Dádì, kí ló dé tí àwọn ọkùnrin ayé òde òní àbí ká sọ pé àwọn ọ̀dọ́kùnrin ayé òde òní ṣe wá ń yọ̀lẹ̀ báyìí tó ò fẹ́ ṣe ṣe
1: àìníkan sí pàdé àìrọ̀wọ́.
3: ibi to tutu gan fe ba si
5: Benny
3: o
1: won ma je rede ka kinu
3: Benny
1: iya ore wo la bala n bududu si
0: o ba tete te
1: se
0: lo sanu e se ledi wa o e se gan ku fe
1: oje
0: oda e se kuko
1: come on
0: e ye ka lo se ka ipolo oja abi ka gba kan si ni ya lo si ipolo oja o se pataki awon yen tin reti ipolo wo won de ti sanwo
1: ka wa ta ti be won lo si
6: Flash FM 105.5.
7: Guy, why you dey smile like this? Wetin happen?
8: Cause I don't win trip to go abroad.
6: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
9: We are the future.
10: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exam Privacy present the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%. And they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, we are the top 1% are made.
11: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the on-

0: Enter Prado. So, what do you see they wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Smash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo mo luabi. Awa keko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
2: Eyin temi ba wo ni o se wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní alẹ́ yìí. Ẹ ká alẹ́ lẹ́mọdé o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin. Jẹ́ ń gbàdúrà pé gbogbo ẹni tó gbọ́ mi ní àṣálẹ́ yìí tí ojú kì bá ti iná tí wọ́n tàn lálẹ́ tó ò bá mọ wakọ̀ tó sì sínú mọ́tò fòókè ojú òní tí ò láyé. In the name of Jesus. Níbo lẹ ti ń gbọ́ mi káàkiri àgbà láyé? Lónìí ọjọ́ Ìṣẹ́gun, today is 28/07/2026, systematically and dágbére bóṣùì. Mọ́mí ẹ dìde ńlẹ̀, dádì ẹ dìde ńlẹ̀, ẹgbéra ńlẹ̀ dìde. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Temidire Market, gbági titun ní ìlú Ìbàdàn. Níbo lẹ ti ń gbùn mi gbogbo lé? Wá gbé ọwọ́ sókè. Ẹ bá ń pè Pastor Mrs. Temitayo kí wọ́n gbóhùn sókè pé àwa dúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ tiwa. Ọ̀rọ̀ olùfẹ́ máa fi lá ọ̀tá rẹ̀ lójú. Ó ní àwọn ọ̀tá mi ń gbèrò. Wọ́n sì ń sọ fúnra wọn nínú ìwé Psalm 41:5, ọjọ́ wo ni yóò ṣáàkù tí ó kọ rẹ̀ yóò sì run. Ọ̀tá rẹ̀ nísìn ó fẹ́ẹ̀lì kan iná ni. Ó kú ó kọ rẹ̀ ó sì ní run tọmọtọmọ. Ẹ máa fi lá lójú, engineer, ẹ jùlẹ̀.

0: Jésù tó ṣe mí lógo ó ṣe mí dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kan sí ògo ògo ògo ògo ògo ẹ̀yin ọmọ ọlọ́run mo gbọ́ òun olúwa o gbogbo tí mo gbọ́ yẹn náà ní sì mo fi pèdè ní ọ̀sẹ̀ yìí ẹnìkan ní kí n lẹ gbọ́ ẹ̀mí olúwa ní kí n sọ fún ọ pé wàá so ẹ̀rí lọ́sẹ̀ yìí o ẹnìkan lẹ́yìn ò ti ẹ̀mọ̀ jẹ̀rí lọ kò sọ́nà tó fi lè gbógun ti èṣù kò sọ́nà tó fi lè ṣẹ́gun ẹ̀ bíbélì ni a ṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́àgùtàn holy communion ó ní nípa ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́àgùtàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn ọ̀nà tó burú jù tó le jù tí ọ̀tá rẹ̀ kórìíra jù láyé ó ní kọ́ mọ́ so ẹ̀rí gbogbo ìgbà tó bá ti ń gbọ́ tó ń sọ testimony bí ẹ bá mi yọ̀ inú rẹ̀ a sì bàjẹ́ ẹnìkan ni ẹ̀hẹ́n olúwa wá ní kí n sọ fún yín bí mo ṣe ń gbàdúrà ọlọ́run kí n lo ní fún wa lọ́sẹ̀ yìí ó ní sọ fún ọmọdé àti àgbà pé wà á wà nínú àwọn tí ó sọ ẹ̀rí lọ́sẹ̀ yìí bóyá o ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí o tó sọ sí bóyá ò sọ rí oṣù ìmọ̀ṣù kẹjọ òun la yóò gbóhùn tiẹ̀ náà lórí rédíò tí wọ́n náà mọ̀ báwọn ọmọ ọlọ́run yọ̀ tí wọ́n mọ̀ bọ́ yin ọlọ́run tí wọ́n mọ̀ bọ́ gbé hallelujah sókè bó o ṣe jókòó yẹn kan sọ ọlọ́run ó sù kéje yìí ọlọ́run ó sù kéje yìí ò bá sanú ààyè mi dàwọ́rẹ́ lé mi kí testimony mi jáde ẹni bàbá dáwọ́ lé mi jẹ́ testimony mi ó jáde lọ́sẹ̀ yìí kẹlú àmì náà ṣàhàlàdùsà ẹ̀ṣà ntí mo gbọ́ ni ẹ wo nǹkan o pẹ́pẹ́ yọ pọ̀n mọ́ nínú wẹ́mà ní ọ̀la pẹ̀lú ìsípayá tí mo rí sà olúwa sọ fún mi pé ọ̀sẹ̀ yìí ló rí mú ọ̀sẹ̀ tá a wàánú ẹ̀ yìí òun ni àdúrà yóò ṣe ìtẹ́wọ́gbà ẹ̀mí olúwa ní sọ fún ọ pé ìdùnnú yóò padà ṣubú lu ayọ̀ fún ọ lọ́sẹ̀ yìí ó múra lẹ̀ ọ̀sẹ̀ yìí lọ́ọ́ sọ testimony ẹ wá gbọ́ mi mi mọ̀ bóyá o lè rí mírọ̀ gíláàsì inú ilé yín ẹnìkan sọ bẹ́ẹ̀ mírọ̀ tó ọmọ wò tó bá fẹ́ jáde bá ọ bá nítan fóònù ẹ wá gbé ojú ara rẹ sí lójú fóònù ẹ wà wá dìde wà á rìn lọ wájú wà á rìn lọ sẹ́yìn wà á pọ́kọ ẹ pọ́kọ mọ̀mọ́ tó bí ọ wà á ní ọdẹ́kùnlé Epaphras ọmọ títí layọ̀ Deborah wà á sọ ẹ̀rí lọ́sẹ̀ yìí ọdẹ́kùnlé Epaphras ọmọ títí layọ̀ Deborah ayé yóò gbọ́ testimony mi ayé yóò gbọ́ ẹ̀rí mi wọ́n bá mi yọ̀ inú mi yóò dùn ó gbọ́ bó yẹn ṣe wọlé ni mo dúpẹ́ tèmi ìwọ náà dúpẹ́ tiẹ̀ tó o lè dúpẹ́ tiẹ̀ ọpẹ́ lẹ́ bà jáde nínú oṣù yìí ìgbà tí ó bá fi díparí oṣù tí n bá ń gbé ohun ọpẹ́ sókè lára àwọn tájọ dúpẹ́ ẹ̀mí ọlọ́run yóò ka ọmọ wọn ẹnìkan ní wòlíì why tí mo fi gbọ́dọ̀ ṣe a testimony nǹkan méje why tó fi ṣe a testimony mo lè má lè sọ gbogbo ẹ̀ mà wá mọ sọ oríṣiríṣi àwọn testimony tó wà nínú bíbélì ẹjú àná ẹmẹnú àmẹnáṣà dìde ńlẹ ọyà tan fóònù ẹ tàbí kó o mú mírọ gíláàsì ló ti dáa jù ẹyìn tó bá ṣe pé o lè rí ẹnìkan ní mi ò níná náà ni tan fóònù ẹ wá gbé fótó rẹ sí fóònù taná sọbẹ rẹ yìí o mọ wọrí tí testimony ẹ bá dé taná sọbẹ a sì dídẹ gbẹngbẹ fóònù èmi ò mo ti dá ọlọ́yin mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ mo mọ sí agbára tó lè ṣe ẹmọye àwọn tí ò ní fóònù lánàá kó tó dalẹ wọn ti dẹni tó ní fóònù mo sọ pẹlú àṣẹ gẹgẹ bí wòlíì ọlọrun tá a rán sí ọ pé kó tó dalẹ ọlọrun oṣù keje yóò pè testimony ẹ jáde wá rìn lọ wájú kó ọmọ gbé mírọ yẹn sọwọ gbé gíláàsì sọwọ tan fóònù ẹ bàbá jọ dẹkùnlé Epaphras oṣù ẹrí jẹ kí testimony mi ọ jáde jẹ testimony mi ọ jáde testimony mi á jáde. Testimony mi a jáde testimony mi a jáde jẹ́ sọ nǹkan fún ọ inú ọ̀tá rí odò kọjá fún ọ o nígbà tí ọ̀tá rí ọba mọ tó fẹ́ wí mọ́ tó bá ti rí pé òun yọ pé testimony mi jáde ọmọ gbọ́ ẹ̀ àwọn tí ọ̀lọ́ ọjọ́ bọ ọ̀run àwọn tó jẹ́ wípé ọ̀wọ́ tí wọ́n fẹ́ ojú kí wọ́n gbà ìyanu lọ́wọ́ ọlọ́run ẹ ṣàì mọ́ sọ bá mọ́ ní tí wọ́n ń pè ní ìyanu jésù ọlọ́run gbọ́ kò sọ èdè ẹlẹ́sẹ̀ bọ́ ọgbà ìyanu láyé kò túmọ̀ sí pé o tó ń lọ́run àpáàdì ayé abrahamu dá nínú ayé abrahamu èso lò sí kìí ṣe akúṣẹ abrahamu èso arébìpa abrahamu ayé èrè ọbàjẹ ó sì tún déjọba ọrun ọmọ bílíọ̀nù ọrun sì tún ni bọ́ ọgbà ìyanu ọ̀sọ́dọ̀ ọmọ ọrun àpáàdì bọ́ ọ mẹ́kì ẹ̀nu ayé ọ̀sọ́dọ̀ ọrun àpáàdì bọ́ ọ lówó láyé ọ̀sọ́ ìpọ̀ ọ̀run àpáàdì sá mọ̀jẹ̀ wọn mọ̀ gbé ọmọ ra mọ́ ẹkú ìké ẹkú ìsù ni kí wọn sọ fún ọ pé ẹ ń bá ti lówó ní déjọbọ ohun
1: ó ní àbíbélì sọ bẹẹ pé bó ṣe le fún ìrakùnmí láti wo ìwà àjùbẹrẹ bẹẹ ni yóò ṣe le fún ọlọrọ ta ló sin ọlọrun tí ò dó lọrọ ní báyìí
0: fún mi ní àpẹẹrẹ ni tó sin ọlọrun abraham sin ọlọrun nígbà tí ó kú láyé bàbá ni ìwò tó déjọbọ ohun bàbá tún ni isaac ọmọ rẹ ọlọrọ ni bíbélì sọ pé gbogbo ohun tí abraham ní isaac ló kó fún ọ dáa fún láyé ó tún dáa fún lọrun jacob tẹ ń wò yẹn sọ ọmọ adúgbò ọmọ tóbi sọ ọmọ irú ayé tó gbé ayé rẹ dáa láyé ayé rẹ tó dáa lọrun ohun tí bíbélì sọ fún wa ni pé jésù olùgbàlà di tálíkà ká lè bá di ọlọrọ jésù olùgbàlà di tálíkà kó lè bá dáa fún wọn kò ní aṣọ kó lè bá donígba aṣọ jésù ọkọlé olùfẹ kó lè bá di onílé lórí nínú ìwé ìsáyẹ ó ní ẹkọ ilé ẹ sì máa gbé bẹ ó ní ẹ fi aya ẹ fi ọkọ fún àwọn ọmọ yín ẹ gbé ọgbà àjàrà ìyẹn ni pé ẹ dá lè ṣẹlẹ jésù olùgbàlà oníṣẹ kó lè bá ṣiṣẹ iṣẹ tó o sì ń sọ ìkó lè fi nǹkan mọ nǹkan kó o jèrè jésù rẹ lọ sọ bẹẹ àìmọye tí jésù ò rí ṣe tó ní káwọ lọ ṣe ó lè tẹ̀mí ṣe ẹ̀yìn ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ pé orí mú ayé rẹ dá kò túmọ̀ sí pé ọjọ́ ọmọ ọ̀run àpáàdé ní ọwọ́ lórí ní testimony ayé rẹ yóò sì dá ó sì tún dé ìjọba ọ̀run.